0: heard Wholesome Radio.
1: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
2: Yo, what's up?
3: Baby, let's go!
4: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at Wells Radio 893, Facebook Wells Radio 893 FM fan page, X Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways, and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
5: Wells Radio 89.3 FM.
6: Sọ̀rọ̀ bá ti jáde àṣẹ́ntẹ́lẹ̀ ni.
7: Sọ̀rọ̀ bá mi bá kẹ́yẹ sọ̀rọ̀ ká gbọ́ o. Sọ̀rọ̀.
8: Káàbọ̀ sí oṣù àṣeyọrí rẹ̀. Nínú oṣù yóò ní báwọn sunkún lórí ọmọ. Lábẹ́ bó ti wò rí òní gbà pé ìbànújẹ́ lórí àwọn ọmọ rẹ lóṣù yìí o. Ebi ò ní ṣẹ́wọ́ sí ìwà àtọmọ rẹ nínú oṣù yìí. Abọ́kúkú orí kẹta ní àárín ọdún ọdún máa mú iṣẹ́ rẹ sọjí. Iṣẹ́ rẹ máa di mímọ̀ fún gbogbo ènìyàn. Ọlọ́run yóò fi àánú bẹ gbogbo yín wò láàrin ọdún o. Ẹsẹ̀ kẹrin ní àárín ọdún àìsàn ò ní wọnú ilé rẹ o. Aṣífèrè sí ọ̀run ìbùkún lẹ̀ pátápátá fún ọ ní oṣù yìí o. Olúwa ó ṣe àwọn inú oṣù tuntun o. Oṣù Júlá yóò oṣù gbẹ́gà. Oṣù Júlá oṣù ìrànlọ́wọ́. Ọba àbí tó mú ọjọ́rẹ́ síbi ńlá ńlá ńlá ńlá ńlá. Ó gba gbogbo wọn nítorí inú rẹ̀ dùn sí wa. Níbi tí ẹ̀kọ́ ti ṣojú múmu ó fàyè gbà wá. Kábíyèsí rẹ ọba mi kàn pé arébó ọba tí ò ní kejì tí ń jẹni lọ́rẹ lọ́jọ́ gbogbo. Gbogbo ayé dá kiri ẹwọ́ ọba tó ní táìmù fún gbogbo wa. Ọba mi asúbọ́dí pẹ́kípẹ́kípẹ́kí ṣẹni lọ́ọ̀rẹ́. Tí ò bá sí ti ọwọ́ ọlọ́run kí ni ọwọ́ wa lè ṣe. Tí ò bá sí ti ẹsẹ̀ ọlọ́dùmọ̀rẹ́ bọ́lẹ́sẹ̀ wa ìfẹ́ sáré dé. Ọba mi arámọ́lájò ìgbà ojú fẹ́ ti wá lọ́jọ́ ọjọ́ sí ọlọ́run náà láàrí. Ìgbà tó kó àwa ni káríká nínú aginjù lọ́jọ́ ọjọ́ sí bàbá mi ló ṣàwárí wa. Kú gbogbo ojú tó rí oṣù Júlá ní ayọ̀ ẹ pariwo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo. Màmá bọ̀ dìde ò tí pariwo ògo tí ó yẹ pariwo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo. Àsìkò ti tó tọ́mọ fẹ́ sọ̀rọ̀ nínú àṣẹ bàbá rẹ̀ pásọ fọ́kẹ́yẹ mọ́nà lèmi ń jẹ́. Ọjọ̀gbọ́n ìwọ àtọ́mọ rẹ ò ní tú ní oṣù yìí o. Àkòrí oṣù yìí la pè ní oṣù dídẹ̀ kó lọ padà. Níbi tí àwọn ènìyàn yóò ti máa gba nǹkan tí wọ́n ti sọnù láti ọjọ́ pípẹ́ padà. Níbi tí àwọn tó jẹ́ àṣà lọ́wọ́ yóò ti máa gba àlàáfíà padà. Níbi tí àwọn tó lówó rí tí wọ́n padà lówó mọ́ yóò ti máa gba ìbùkún wọn padà. Níbi tí àwọn tó tọrọ yóò ti padà máa dẹni tí ń fúnni. Àìsà àìsà mo fẹ́ kó ojó kó yọ nínú oṣù tuntun. Nítorí májẹ̀mú tó fẹsẹ̀ tẹ̀ wẹ́rẹ́ yìí. Òun ni májẹ̀mú tó máa fi ẹ̀rín sí ẹ̀kẹ́ àwọn tó ti sunkún tipẹ́. Jẹ́ wọ́n rán àṣẹ tuntun sí ọlọ́ṣù tuntun. Wípé ohun tó ń bọ̀ nínú jẹ́yẹ yóò padà di ẹ̀rín. Wípé kó lọ rẹ máa dá padà ní oṣù yìí. Ọlọ́run tó rántí sí òní yóò rántí ìdílé rẹ. Bẹ́ẹ̀ni ìlàjì ọdún yẹn yóò ní la eré ọmọ rẹ sí méjì. Òṣè má nílò nílù láàfin ọba wa lọ́wọ́ lọ́ṣù yìí o. Irẹ́ máa kárì. Ayé ò ní lé ọlọ́rẹ jìnà sí ọlọ́ṣù yìí. Ayé bínú kán wọ́n sọ sómi wọn ní sọmọ rẹ nù lọ́ṣù yìí. Orí ọlọ́lá lẹ mú wáyé orí rẹ ni orí ọlọ́lá lọ́ṣù yìí. Wọ́n rẹ ni bẹ́ẹ̀rẹ̀ àkáǹtì rẹ lọ́ṣù yìí o. Ẹnu rẹ máa kún fún ọpẹ́ lọ́ṣù yìí. Oṣù yìí máa tún gbogbo wa lára tọmọtọmọ. Òrùtọ́ wà lókè yìí tún aṣọ ọgbẹ́ wa ṣe rere tọmọtọmọ. Ayé ò ní ju kí sí ọ̀sẹ̀ ẹlẹ́sọ̀ rẹ tó sọ jìwìnìjìwìnì yìí o. Ó yá gba ìfọ̀kànbalẹ̀ amúnináwó ní ẹsẹ̀ gbẹ́ rẹ nílé ọmọ ẹni. Adìyẹ ti ń jẹ àlùbọ́sà ìlú ara rẹ̀ ló ń pamọ́ díẹ̀ díẹ̀ ọmọ rẹ̀ ò ní fọwọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀ nílé oṣù yìí o. Ìjíkà ọlẹ́ẹ̀dá gbọ́sẹ̀ ọmọ rẹ̀ máa súnmọ́ ọlọ́rẹ́ pẹ́k gbẹgi lọṣu yi oni ka ma fọ ma ra gbọkẹ ọla lọṣu yi o ire ma ra oni gangbọlọ lọṣu yi o oni firu fufu ṣẹru lọṣu yi o to fo wuro ajo aye re kojo ko ni baje lọjo ale lọṣu yi o to wu mi o wu o to wu o wu mi oluwa ma ṣe on to wu gbogbo wa fun wa lọṣu yi o akoko ta da fo lati debi ajo re wa debe lọṣu yi eri aje ko se fi we eri esin loruko je to mo re ma sa re gba ife lọṣu yi ega tabuku iran yo di ayeye lọṣu yi o eledumare oni je ka yo tu wa lasiri o agbekele re lori omo ko ni ja sasa lọṣu yi ma ore ni feyin ti bi olola ri wa ara ni feyin ti lọṣu yi o ma si re ni gbekele atera ma se ni ise omo re ma do $1 lọṣu yi o aye omo re oni taku soju kan o woro ara re pe mami daddy ran lowo dide si olọṣu yi o to oro ko ni ba yi to oro je o ile ola gbogbo wa ko ni da oro lọṣu yi o oja re ma ta warawara lọṣu yi o arin woyin ni fe yese ko mo re oni fe yese ko lọṣu yi olowo oloro lara ye japele fun owo ati oro re yo de lọṣu yi o ajo rin ni akuku mo re olowo ori gbogbo wa yo dori olowo dori olara o olojo gbona ara gbogbo fale wa lọṣu yi o alandu ma je elo elo ori re si olọṣu yi tomo tomo ati iri ko ri mami o ni si aye tomo tomo lọṣu yi oni fa ri re oni wa owo ti lọṣu yi o eni to fa fu olon jeje lọṣu yi ayo ni di lọwọ mu o oni re alafeyinti gbogbo wa lọṣu yi iwasu ko re ni ti ebi mafa o ni ri je bi lọṣu yi o oju ki pe ninu ka fi bi eru loruko jesu ayo loro re ma ja si lọṣu yi o ti omo ni ti wa nse oṣu yi ma dara fun o kakari wo ni ko lese ko ni ko loju o agbadu omo re ma gbo ninu oṣu yi o isu omo re ma ta bonko bonko lọṣu yi o omo re ma ko redele lọṣu yi omo re ma fo olojeje lọṣu yi o oluwa ma ba gba eto re lowo awon eniyan to ye ko se olore o ile jeun eni gbe ni mi ko ni ya le re lọṣu yi o olorun ni faye da wa laabu tomo tomo a o ni rogun atenu je lọṣu yi o o ni foro ara re ko gbo fi banu je lọṣu yi o eleni ni omo ara yo fo mi ata boju lọṣu yi gbogbo ji ko ni afo mo legu ibakuba oni bale o tomo tomo lọṣu yi o agbara oko le sibi ko wa yi o ni ka o tomo tomo iseju ka ni be laarin yi ati ete ni gbo mi ni agba yo ni je lọṣu yi o ayo ni boju ayo re je atori laje loruko je ire ma ji kan idile re anu ji ka won omo re lọṣu yi oko wo ma je olowo lọṣu yi o anti wa ri owo sowo lọṣu yi o ni su asun nara sinu ise lọṣu yi o ma fejo ka su ika o ni ko sowo lọṣu yi o ni fenu ko oju ya ditumo si o wa ri owo kojo wa ra laanu oju yi lo se rere oju yi lo raanu gba oju yi lo kajo ogo oju yi ire re ma de isoro jo pipa yo ni yanju lọṣu yi o wa ni simi lọju ale owo ni do ta re lọṣu yi o omo ni do ta re o ata omo re ma da ko ni dun obe omo re sori re lodun yi o ni si owo se lọṣu yi o ni si oko wo eyin omo yu ko pasi e lo sase yori e ri se gidi o o ni kawe jiya o gbogbo eyin omo te nko je se ase yori o mama o wa binu soyun lọṣu yi o feyin gbomo pon oloyin e lo bi malayo mo kede pelu ilagun ara mi pe ona la fun gbogbo yin a o ni damu o yesu oluwa wa na sori adu osu tutu yi o tẹsiwaju lori facebook tiktok ni ago mẹjọ irọlẹ yii tó bá ti fẹ́ darapọ̀ wá gbé omi oṣù tutù sí ẹgbẹ́ fóònù ẹ èmi àti àwọn tájọ ń gbàdúrà àásùre sí bó o ṣe máa lọ nínú oṣù tutù màá máa sọ fún ẹ nírọ̀lẹ́ lára ìrí tá a gbọ́ ní kọ́lá lánàá ni kò bá ń gbé sí.
2: Ìgbà tí mo wá sí ìbẹ̀rẹ̀ last time yẹn káàdì ni pé ká jáde pé àwọn tí ó jẹ́ pé kò sí bẹ́ẹ̀dì rárá mo wá jáde bẹ́ẹ̀ nísìnyí olúwa ti ṣe bẹ́ẹ̀dì.
3: Bẹ́ẹ̀dì
2: ẹ o.
3: Tẹ́ ẹ máa sùn.
2: Bẹ́ẹ̀ ni sà.
3: Kí lẹ̀ ń sùn tẹ́lẹ̀.
2: Ilẹ̀ ni sà.
3: Pẹ̀lú ọmọ.
2: Bẹ́ẹ̀ ni sà.
3: A ti wá lẹ́tí sùn lẹ̀lẹ̀.
2: O ti máa tọ́dún kan sà.
3: Ẹnìkan ṣe bẹ́ẹ̀dì fún yín.
2: Bẹ́ẹ̀ ni sà.
3: Ẹ wá ń là lárere. Torí oorun orí ilẹ̀ lẹ̀, ó yàtọ̀ torí fóònù.
9: Ó yàtọ̀ sà.
2: Èkejì ni pé àwọn ọmọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò lọ sí school rárá. Bẹ̀ni sọ Ọlọ́run ti rán ẹnìkan sí wọn. Ó sanwó school wọn tí òun ti ń lọ sí school.
3: Bẹ́ẹ̀ni làwọn ọmọ yẹn.
2: Àwọn mẹ́rin.
3: Ẹnìkan wá rán ọ lọ sí school.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹ lè máa yíra. Ẹnìkan rán ọmọ mẹ́rin lọ sí school. Ṣóyí sì ni. Ẹ gbọ́jàre ẹyin wọ́n lẹ́yìn fẹ́ kẹ́yìn karùn-ún ọmọ yín lọ́wọ́. Bí ẹ bá ń fẹ́ ẹ ṣàbí ẹnìkan á dìde ìrànlọ́wọ́ sọ́mọ rẹ̀. la sabe a beje pe iranlowo nba o
9: iranlowo nba o iranlowo nba o iranlowo nba o iranlowo nba o
8: ibi ti afi adua ran ti si ni kola lati fe mu lori oke lola o to ba ti nbo lori oke ni fo lola gbo mi daada wa wo didi big note wa koruko iwa atomo re si inu re na lo ma po ebi adua re si gbogbo lo ni irin ajo ti awa pastor ati awon evangelist ma rin le lori bole ni bosu bosu to wa ni fo ni ogun se ni bosu bi so ba lokada kan gbe lo si church amo fakeye ago mesan ni o wa rire gba gbogbo gba ni mo gbe olorun ganu aye yin ti en fe ore ranse yi tori pe ni jojo pataki o ni ba se nse iwo ja ri po fi ore ranse leni ogun ope la nda leni yi o olufa eni ba nbe laye lo nda ore ope o e fi ranse leni loruko jesu o dara fun o na je ki fifi lo yi pari e ni ojo Friday isoru wa fun gbogbo eniyan jake jado gbogbo eniyan mo wipe kan loju la ma se isoru wa omo n bo si Friday akoko ninu osu sori isoru Friday yen omi okuta ti ka serve si na ni ki pin fun gbogbo eniyan to ba ti n bo ko mu ipe wa ni isoru Friday olorun baba alabiyamo o
10: aye lo wa
11: hello hello prophet 090 60 57 1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
8: Abiyamo, a ò ní máa bọ́ jẹmọ́.
12: Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
0: The news on Wells Radio 89.3 FM.
13: Hello, good morning. Here's the headline news on Wells Radio 89.3 FM, your preferred wholesome radio. We're reaching live from Wells Broadcasting House along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan. I am Toluwalike Ali. President Bola Tinubu commenced the performance of the Minister of the Federal Capital Territory, FCT, Yesom Wike, declaring that the former River State Governor fully understands the vision and intentions of his administration. Federal government unveils plans to establish a national skills database as part of efforts to reduce unemployment, address the growing mismatch between available skills and industry needs, and strengthen workforce planning through data-driven policies. Federal government inaugurates the Tertiary Institutions National Laureate Committee as part of efforts to launch a 365 million naira annual prize program aimed at rewarding outstanding academic research, innovation and research commercialization in Nigeria's tertiary institutions. Alaafin of Oyo, Oba Akeem Owade, expresses gratitude to President Bola Tinubu for approving the award of the contract for the construction of the Oyo Secular Road from Ijawaya FGGC's Sabo Ilora to Akinmori in Oyo Federal Constituency. The Federal High Court in Abuja admits activist and presidential candidate Omoyele Sowore to fresh bail in the sum of 200 million naira, weeks after revoking his earlier bail over his failure to appear for trial. United States Supreme Court rejects President Donald Trump's historic bid to restrict birthright citizenship. That's the headline news. Join us at 6:30 a.m. for Perspectives Unlimited. For eyewitness account, call a WhatsApp Wells Radio Newsroom on 0916-893-2000. I am Toluwalike Ali. Thank you for listening. God bless you.
0: Efile Emayikuro, Wells Radio, 89.3 FM. Nibe gongon lewa.
14: Ojúmọ́ wọ̀nyí ni àkọ́kọ́ ìròyìn tó sú ọ láàárọ̀ tòní láti ìkànnì West Radio 89.3 FM. ikani kanga agbomo agbe to kun fun omi ogbon imo ati oye ti akale si opopona la avenue Olujale estate Ibadan temi tope olawole ni oniroyin yin are Bola Tinubu goriyin fun ise ribiribi minister fun olulu ile wa iyen San Wike wipe o nimo kikun nipa afojusun isejoba re njoba apapo se afihan erongba lati se idasile oju opo akole ise owo lorilede yi ege bi ara kitiyan lati mu adiku deba ainise lowo pelu mimu isopo wa laarin ile ise to nilo won njoba apapo se ifilole igbimo ile eko giga Tertiary Institutions National Renault gege bi ara kitiyan lati se ifilole 300 million o le 75 naira gege bi ami eye olododun lati mo riri ise iwadi ele to tayo julo alaafin tilu Oyo Oba Akeem Owoade dupe pupo lowo Aare Bola Tinubu fun bibuwolu ise ona olobirepo Oyo lati ijawaya de FGGC de Sabo de Ilora titi to fi de Akimorin ile ejo iga kan nilu Abuja ti tewo gba jafeto omoniyan ati oludije sipo are teleri omo yele Sowore pelu owo toto 200 million naira leyin tan ko lati gba beeli re nigba kan ri fun kikuna re lati yoju fun igbejo re ile ejo iga ti ile America tako igbese are Donald Trump lati fokun si gbigba iwe igbelu gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ìbí èyí lópin kókó ìròyìn tó súyọ fún ti àárọ̀ tòní ẹ pàdé wa láago mẹ́jọ lórí àgbéyẹ̀wò ìròyìn agbóhùnagbẹ tèmi tọpẹ ọláwọlé lorúkọ tèmi ẹ ṣeun tẹ ń gbé wa ọlọ́run yóò bùkún yín àmì.
10: West Radio 89.3 FM. Kanga Agbemagbe.

0: West Radio 89.3 FM Konga Agbon Magbe Tokun fun omi ogbon imo ati oye
1: te ba fe kuluwo oja yin lori radio te fe ma ta warawara bo meta se nta West Radio ni ke ma bo o afiti wa gbe ti yin laruge owo gajara lo come for your jingle and advertisement at West Radio 89.3 FM kuku legelege ati lajo lajo ile ise nla nla ati kekeke eyin ile ijose patapata e ma bo e wa gbe wo e je wo e jo wo e to wo jo Oga ni master ki le tun du se na e ma se tabi sugbon o e ma gbo wa sile ise wa ganda la wa lege titi ile funfun pelu awo bulu west broadcasting house ni alaafin avenue oluyole estate ibadan ojo state nigeria elu elu 07066165053 tabi 08035093394 west radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ fẹ́ ojú kan ló wà.
0: Gbogbo ọmọ Nàìjíríà, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín láti kàn ní Kànga Gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ṣé bẹ́ẹ̀ yẹn àgbàlagbà lè sọ pé káfọ̀ tún wẹ òsì, káfọ̀ sì wẹ ọ̀tún, àfọwọ́wẹ́wọ́ lọ́wọ́ fi ń mọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni a tún ti wá gbèdé wákàtí kan ìgbádùn, wákàtí kan omi ọgbọ́n, wákàtí kan omi òye, làfikún sáwọn omi ọgbọ́n tẹ́ ti mu níkan ní Wells Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kejì ọdún 2026 ìkànnì Kànga Gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM yóò ṣe àfikún wákàtí kan sí àsìkò tá a fi ń gbóhùn sáfẹ́fẹ́ ní gbogbo ọjọ́. Nígbà tí ètò ìgbóhùn sáfẹ́fẹ́ wa yóò mọ bẹ̀rẹ̀ láago 5 ìdájí tá a sì máa tẹnu ètò gbọdọ̀ láago 12 òru. Àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan orin aládìídùn ìtanilólobó lásìkò tútù àti eléyìí tó yẹ tó ń ta àwọn ètò ìgbáládùn ẹ̀mí ẹni eléyìí tó wà fún gbogbo mọ̀lẹ́bí. Ẹ darapọ̀ mọ́ ìkànnì Kànga Gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM láti máa gba ìtanilólobó, àwọn ọ̀rọ̀ ìmúnilọ́kànlé àti ìgbáládùn ẹ̀mí ní gbogbo ìgbà lásìkò gbogbo látago 5 ìdájí sáago 12 òru. Ìkànnì Kànga Gbọ́mọ̀gbẹ́ yín náà ni tó kún fún omi ọgbọ́n, ìmọ̀, àtòye. Ẹ máa darapọ̀ ní gbogbo ìgbà. Ẹ ṣe tẹ̀nẹ́fẹ̀ wa, àwa náà ò sì ní já yín tàmá ní ìgbà kọ̀ọ̀kan. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wà.
2: Kọ́dà! Ṣé wo gbọ́ bí ìjọba àti iléeṣẹ́ rédíò pẹ̀lú mú òmáwòrán bí wọ́n ṣe ń ké tantan wípé kí ẹ mọ́ da ìdọ̀tí sójú pópó àtinú gọ́tà mọ́? Má mọ̀ jẹ́ kí ọmọ rẹ lùgbàdì àrùn onípámẹ́dì, kọ́lẹ́rà, táífọ́ọ̀dù àti ibà pọ́njúpọ́tọ̀. Bó o bá ti ẹ̀rọ tara rẹ, sáàrò ti dìbò.
3: Ẹ jẹ́ yàgò fún nǹkan tó lè fa omi yalé, agbára ya ṣọ́ọ̀bù. Iléeṣẹ́ Wells Radio 89.3 FM ló ń ké tantan sí yín létí wípé àlàáfíà yín ò dọ̀wọ́ yín o.

0: sọlẹ ṣe àmì tàlẹni tó ń lọ ìrẹ mọ ọ lọwọ bóun ò fẹ orí rẹ lò ìwọ obìnrin tó ń wọmọ yìí tàlẹni tó ń lọ ọmọ mọ ọ lọwọ tó ń bọ oyún jẹ mọ lára tó ṣe inú rẹ tí ò tiẹ yọ olóyún tọlọ́hun ò fẹ́ kán kí ọ kú oríire ta ni ẹni náà tọlọ́hun ò ní jẹ́ kí wọ́n kí wọ ránṣẹ́kùnrin kú oríire tó ń wọ ọkọ iṣẹ́ rẹ lọ síbi tí ò da àní talẹni náà tó ń du àlàáfíà mọ ọ lọ́wọ́ tó fi àìsàn kọ lù ọ tí ò jẹ́ kọ́wọ́ ẹ gba lẹ́tà ayọ̀ lórúkọ olúwọ lọ́rùn àwọn ọmọ ogun mọ́rẹ́ mi mímọ́ sí níbi tó dúró tó ti ń ṣiṣẹ́ ibi rẹ̀ ó ṣàwárí irí ayọ̀ rẹ ó gbà lọ́wọ́ rẹ̀ in the mighty name of Jesus Christ àmì ńlá ni kó ṣe ẹ̀dá tó wù kó lè jẹ́ tó ní dípò kó oríire ogun lòun máa fi jà ọ láti òní lọ láti wọ ní ìdàkejì ọdún yìí ẹni tó ní dípò ayọ̀ tó ní dípò ìdùnnú ogun lòun fẹ́ máa fi jà ọ tàbí òun máa yọ ọ lẹ́nu nítorí káwọn ọmọ rẹ má baà nísinmi mọ̀rẹ́ mi mímọ́ níṣẹ́ o sí àwọn tó ń pera wọn lólórí ogun láyé rẹ tó ń ṣèpàdé lọ́sàn gangan tó ń kòrú ṣèpàdé nítorí rẹ tí ò sí dà kankan tí wọ́n ń ṣèpàdé nítorí kó má baà láyọ̀ nítorí kó má baà ríre níbikíbi tó ti máa ń ṣèpàdé ẹ̀mí mímọ́ ṣàwárí wọn lónìí ó dáná ogun yá wọn fún ọ in the mighty name of Jesus Christ nínú oṣù tuntun tó wà yìí dípò ogun lọ ṣerere bẹ́ẹ̀ ni yóò rí ó ń kó tún yí padà jésù olúwa wa àmì olúwa rán mi sí ọ bó ṣe ń lọ nínú oṣù yìí pé òun ó gbà ọ lọ́wọ́ ogun ayé rẹ tábà fún ọlọ́ọ̀rẹ́ ọ̀fẹ́ láti máa fọkàn bá ọdún yìí lọ rọ́nà rí wípé ó kóṣù mẹ́fà péré tọ́dún yìí á fi lọ sópin olúwa ní kí n sọ fún ọ wípé nígbàkúùgbà tá ìròjú ráàyè bá dìde sí ọ nínú oṣù tá a wà yìí tó bá fẹ́ dàbí ẹni pé àwọn ohun tóun ń rí fẹ́ pọ̀ jù ọ lọ gbìyànjú láti wọ́nà àbáyọ lọ sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ ju ohunkóhun nínú ayé yìí lọ nígbà tí wàhálà bá dé má wọnà àbáyọ lọ bòmí o nítorí kò sí bòmí tó o ti lè rí ìdánilójú ìgbàlà ju ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ lọ má rò bóyá iṣẹ́ ọwọ́ rẹ lè gbà ọ́ má dàrò wípé bóyá agbára ayé kan lè gbà ọ́ ju ẹlẹ́dàá rẹ lọ nítorí wípé òun nìkan lẹni tó lágbára láti bá ọ gbé ẹrù tó orí kó wúwo jù ọ lọ yẹn kẹsàáyé lọ wo ìwé Matthew chapter 11 verse 28 to 30 máa gbọ́ ọ ó ní pé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lé lórí èmi ó sì fi ìsinmi fún yín 29 ẹgbẹ́ àjàgà mi sí ọrùn yín kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi nítorí onílù tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé mi ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín ẹsẹ̀ tó parí ẹ̀ nítorí àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ kí ni tọ́lọ́ yín sọ ohunkóhun tó lè rí bí ogun lábẹ́ ọ̀run tó wà yìí fi wá kristi rí wàá sì rí pé òní rogun náà mọ́ bóyá àìsàn ní tirẹ̀ fi wá kristi rí nítorí pé ó ní agbára láti mú kí àìsàn náà dà wátì lára rẹ bóyá ọkọ ni wọ́n ń wá bóyá wọ́n ń lọ́bì fún kọ́ńtíráàtì ni bóyá o fẹ́ tẹ̀síwájú láti ìpele kan síbòmíì ni o bímọ o wá ń dààmú o ń sáré kiri tó o bá sá lọ sọ́dọ̀ àwọn alágbára ayé wọ́n á ti fi kún ìṣòro rẹ ni torí ẹ̀ lọ̀rọ̀ yẹn fi parí ẹ̀ wípé àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ kèé fi kún ìnira ó máa ń mú ìnira kúrò ni bó o ṣe ń lọ tó o bá lè ṣàwárí kristi láti pàṣẹ ọkàn rẹ gbogbo ohunkóhun tó dàbí ìṣòro tóun rí tínú rí odò sí yóò palẹ̀ rẹ̀ mọ́ pátápátá sátọ̀ lọ yóò sì gbà ọ́ gbé ọwọ́ rẹ lórí rẹ wípé olúwa bí mo ṣe ń lọ nínú ìrìn àjò oṣù mẹ́fà tó kù nínú ọdún yìí bá mi mú àìròjú àti àìráyè kúrò lọ́nà mi àìròjú àìráyè tó lè bá oṣù mẹ́fà kejì jẹ́ mọ́ mi lọ́wọ́ nínú ọdún yìí bá mi mú kúrò àìròjú àti àìráyè yìí tí ọ̀tá ti ṣètò rẹ̀ sílẹ̀ láti bá oṣù mẹ́fà kejì tí mo wà yìí jẹ́ olúwa bá mi mú kúrò ẹ bá mi mú kúrò sọ̀rọ̀ wípé ẹ bá mi mú kúrò níwájú mi ẹ mú kúrò ní ọ̀nà mi ẹ mú kúrò pé jésù níbi tó wà wípé olúwa ẹ̀mí tó pera rẹ̀ ní àìròjú láyé mi èyí tó pera rẹ̀ láìráàyè tó dúró tì mí pákípákí fún ìrìn àjò oṣù mẹ́fà tó kù yìí láti yọ mí lẹ́nu olúwa
1: finale pada leyin mi
0: so soro sa e finale pada e finale pada e finale pada e finale pada leyin mi finale pada laye mi finale jade leyin mi finale pada laye mi finale jade soro wi pe e finale pada so radu aye gbasa ni korita to wa yi gbawole omi re sa ko de gbawo keji lori re bere si ni pase saye re wi pe lato ni lo soro da o ase to ma mu ni roju to ma mu ni laye fun re wonu omi yi lo bale mi pase ni igba keji wi pe oluwa ase to ma mu ni roju to ma mu ni laye fun re dai yo lenu so pelu igbeya wi pe wonu omi yi lo bale mi so le kan to ku isa wi pe oluwa ase to ma mu ni roju lati oke wa to ma mu ni laye fun re taye rire dadu omo lowo wonu omi yi lo bale mi so ri oro so mo pa ni ase si aye re mara anda lobi yakaba ase lati oke wa to ma mu ni roju to ma le mi iroju jade to ma mu ni laye to ma ba mi iraye wi to ba le se ami ni ajo osu mepa to ku ninu adun yi temi ti wa je ojo akoko ninu osu keje to bere re loruko jesu ase na o gba le o sami mo ni o gba le o o sami mo ni o gba le o in the mighty name of Jesus Christ ase to ma mu ni roju to ma ba emi iroju wi ase to ma mu ni laye to ma le emi iraye danu lati oke wa fun rere omi to nbe lowo re ati ori to gbo wole yen ase yen o wo be lo in the mighty name of Jesus Christ eyin tojo bi bososu yi eyin de nsayeye iranti igbeyawo yin e se ami ni bi ke ba wa leta ayo te ma fi lo igba tutu te bara yin anu gbele yin lowo ohun ayo te n wa yen to ma dile yin mu ti o ni paye gba ituka ojiji loruko Jesu Christ nitori are yin bi ebi agbele yin lowo gbogbo eyan kan te nse isan lojo to ti pa taye fi yin lare tan ni yin lara agbara to ma n gbe ni dide kuro ninu aisan te ba ri ami se loruko Jesu o ba le yin lati gba imu laada o ba le yin in the mighty name of Jesus Christ gbogbo eyan kan te fe fosu yin sare fun rere mo bere fun angeli to ma n fa ire wa fun ni to ma n gbere leni lowo ni irorun loruko Jesu e se ami o wole to yin osu yin ma n nipa rere fun o egan yin dopin o ore be onko otun yi pada Jesu oluwa wa amen lati le gbadura siwaju si pelu mi olope mi sori ago ti wa gbo leyin oro yi o si ti le darapo mo wa ni dede ago marun si ago mefa kuseju meedogun lati oni titi di ojo keje ninu osu yi online program ni WhatsApp ni ko gbiyanju lati send message si leyin a o ha de si group iwo na de lori ofe lati ma janfani na ko gbagbo wipe ohun gbogbo ta ti bere ninu adura anu le se titi igba mi ta o tun pade oluwa yo buku fun o
2: eto akoko iba pada anu ni sese gbo tan yi lati le se ranse Christ World Overcomer Ministry iranse olohun Emmanuel ni won sese fi onje mi bo wa anu olohun ko ni fi gbogbo wa sile te ba fe ba wa soro tabi e fe adura ati igbani nimoran cancel e pe ero

0: A jẹ́ pé bí ojúmọ́ bá ti máa wọ́n pé ọ̀yẹ́ àlà pérégede, ojúmọ́ ti mọ́ o láàárọ̀ tòní, ojúmọ́ ire náà ló mọ́ wa. Láfẹ̀mọ́jú ọjọ́ kìíní nínú oṣù keje, ọdún 2026, ọjọ́rú, ọjọ́ kìíní. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ọba tó pé ká lè lọ ká tún lè padà wá. Ó sì pa wá mọ́ títí wọ oṣù keje ọdún. Second half ọdún yìí bẹ̀rẹ̀ náà nù. Second half ọdún yìí ó bẹ̀rẹ̀ nù. Níṣe rere ìwẹ̀rẹ̀rẹ̀. Lọ́dọ̀ kó wa wà. Àdúà wa, àdúà mi fún gbogbo wa ni pé bá a ti bẹ̀rẹ̀ ọdún yìí. Láyọ̀ àti àlàáfíà, elédùmarè, yóò mú agúnlẹ̀ rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Àlàáfíà ara, táa fi lo oṣù mẹ́fà àkọ́kọ́, kò ní di fíafíà nírìn àjò oṣù mẹ́fà tó kẹ́yìn lọ́dún tá a wà yìí 2026. Mo kì í pe ẹ̀kú àmójúbà oṣù tuntun, oṣù yóò san wá sówó, yóò san wá sọmọ. Yóò san wá sí àìkó ti ṣe bálẹ̀ tọrọ tó ti àlàáfíà tó péye. Happy New Month, welcome to July. Ẹ̀yin ọmọ July, ọwọ́ yín dà o, ẹja rọwọ́ yín lókè. Ẹja rọwọ́ yín o, ẹja rojú yín o, ẹja gbogbo ara yín o. Àyìn ò yín ò ní mo gbà á kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì fẹ́ dé láàárọ̀ tòní. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́. Wells Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Níbẹ̀ náà lẹ láǹfààní àti wà tẹ́ ti ń gbọ́ wa kétékété. Ẹ̀yin náà ó ti máa gbọ́ wípé kì í ṣeré mọ́ o. Pé ìrìn àjò ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ ìyẹn ò fún ọwọ́ iṣẹ́ ojoojúmọ́, ó tún ti lé wákàtí kan sí i. Bẹ̀rẹ̀ láti òní ti ṣe ọjọ́rùú Wednesday. Ọjọ́ kìíní oṣù keje. Ìta máa ń tẹnu ètò bodò láago mọ́kànlá, ìyẹn ti di àfẹ́yìn tegun fi sọ. Eré gbogbo ti dago méjìlá òru báyìí láti aago márùn-ún tí a bá ti bẹ̀rẹ̀ nídájí. Gbogbo ẹ̀ pé pínpín ó dago méjìlá òru. Jẹ́ kí onlé gbọ́ kó sọ fún toko kí ara oko náà gbọ́ kí wọ́n sọ fáwọn tí ń bẹ lọ́nà odò. Kó tó onílé gbọ́ sọ fàlejò, kálejò náà gbọ́ kan sọ fáwọn ààrẹ. Kálukú lè tètè láǹfààní àti mọ̀ pé a tún ti dé bẹ́ẹ̀ ṣe béèrè fún làwa náà ṣetán àti fún yín lóní rẹ̀gẹ̀dẹ̀ fín. Lágbára lọ́wọ́ Elédùmarè, àníjà yín tàn mọ́ o. A sì ní yàkú o dàbí yẹ̀kú o lójú ọ̀nà tẹ́ ti mọ̀ wá mọ̀. Ti ṣe àwọn ètò. Eléyìí tún kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye. Bẹ́ẹ̀ ti fẹ́ ká ṣe bẹ́ẹ̀ náà là á ṣe bẹ́ẹ̀ náà ni ó sì rèé. Ọlọ́run ọba tó pé kó rí bẹ́ẹ̀ kò ní jáwọ́ lọ́rọ̀ kó wa wá láṣẹ Èdùmarè. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá ẹlẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sàtà wàyí Sam Adelere ti ṣọlọ́wọ́ bọ́tìnì fún ti àárọ̀ tòní, Adédàmọ́lá Olóyèdè ọmọ bàbá Olómiyè. Òun lórúkọ tèmi jẹ́, mo kí n pe ẹ̀kú ojúmọ́. Ẹ káàárọ̀, ọdẹ ọdún bí ara ò le bí ṣàlàáfíà lẹwà bí àwa náà ti ṣe wà lóòrọ̀ ọ̀tún. Èmi ni ọmọ bàbá Olómiyè, mo kí n pe ẹ̀kú ojúmọ́. Ẹ káàárọ̀. Ẹ já lọ sínú àwọn ìwé ìròyìn eléyìí tí wọ́n ti jẹ jáde sínú àwọn tó ti jẹ sáàsì sọ́wọ́ mi láàárọ̀ tòní. Ìròyìn kúnnú gbogbo wọn bá kán lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ. Ìwé ìròyìn Punch wà nbí, Nigerian Tribune wà nbí, Vanguard wà nbí àti Daily Post. Ẹjẹ́ máa hàn wọ́n lẹ́yọkọ̀ kejì láti inú ìwé ìròyìn The Punch tó jáde. Lórí ìjínigbé ní Borno, àwọn òbí ti bẹ̀rẹ̀ sí ní ka àwọn ọmọ nígbà tí wọ́n sì kà wọ́n lẹ́yọkọ̀ kejì. Wọ́n ka àwọn ọmọ 36 tí a pé wọn ò rí. Bí àwọn ọ̀dọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní ṣèwọ́de lásìkò tá a wà yìí. 36 missing children. Bó ló ṣe jẹ́ ojú ìwé keje ni ìròyìn ń wà. NDC, ẹgbẹ́ òṣèlú NDC, wọ́n pé wọ́n ti fi ó kọ òbílẹ̀ àti Dixon bí INEC ṣe sí ojú òpó ti n restore anfani ati aye fun kaluku lati lo si ori ero ayelujara won ki an le lo se eto ifokole gege bi ilana ntele oju ewi ogbon oni royin wa wabara won pe awon brother board of trustees re oni ati n pe ki a join ek ko se idamo turaki eyun igun egbe oselo pdp ti e lagmo ti beun oju ewe kejila oniyan o se wa nisa lere ni iroyin wa pe ijoba apapo orilede nigeria oni won pe won fe wo awon ilana kan eleyi ti pe won ni won fe yo kuro laarin eto eko ile eko girama kekere ati ile eko girama agba ti a npe ni gss ati sss eyun ti a pe won ni lati le wo awon ti a pe won ti jo drop out bi 20 million a se pe won 20 million bo na ti a fe se bo ni o ti lo oju ewi ogbon on leti woroyan laaro tuni lori xenophobia attack ikolu eleyi ti an waye nile South Africa won pe awon omo Nigeria ni pe won ti ko wale abate bi orinle otale nigba o le mesan 269 awon omo Nigeria oni pe won ni won ti kuro nile South Africa bayi ti an tun se ko de bi iwode bo se ngbina ya be ba gbagbe iroyin gbe pe lana ni a ti pinu pe awon o se wode lori anti migrant awon to jare kokan ti a pe o sapa kan jamo se se mo kolon dakun ko sanu won pe iberu bojo ati ebi opagba fo meke oni pe won ni o ti se bi e ni bele laarin awon toro kan bo se je pe awon omo Nigeria ohun ikaluku kan sare wa bi fori ko ni abi oye yin ba won kan sare wa bi fori ko ni le ijosin ni le ise to je ati asoju ile yi na pe e sa ja ti e kokko fori ko bi kan na ka to mo bi arin ara wa ka to mo wa bi ta mo igba awon returnees ye won gunle se ko si ijoba apapo just insist pe ati to ka won to ba tu se ku si laarin eto iwode ele eto nlo Nigerians ni South Africa won pe awon ti an je awon ikan ikan ti be ni pe fun ijiroro lati wa ojutu sori oro to wa nle na oju ewe keji we royin the punch oni royan wa laaro yi discuss oni pe won ni won ti pa wo to lo bi bilionu lona egberin o le eyo kan 801 billion naira bo tile je pe won ni idakure ku ina ko sai ba won omo Nigeria fera de bi pe kaluku kan sa ran fo mi lo iwon ba to ba ti ri ni pe ejaja ma lo be ko ma lo be awon marketers re o won ni ti reject fuel pricing ti an fe se be eyin people yi bi o le tin soro epo yin kini kan kan kan won si leri le ka pe e wo e be yan kan ba to bo alenu a geje ni o bo na ti a fe geje e lo sojo iwe kokan le logun iwe royin the punch laaro yi Saraki soro former senate president lulede Nigeria ti soro pe emi o nigba ti mo wa loroye won o fi gba kankan kan fi owo pa pe a fe lo gba lonu nile okere kinikan e sa ja lo gba a ri bi ye si anilo lati se atileyin fun are anilo lati oni ko sin to jo ngba tohun awon o se iwadi orin kini win ko to de pe awon o bowo lu to ye ka awon bowo lu Saraki lo soro pe emi o se rubber stamped lori foreign loans nigba ti mo wa gege bi are ilegbe ma sofin agba ile yi ojo we kejila oni iroyan se wa ekun omi re o leko eko aromi sale gbelegbe hey won pe ekun omi sose o to je pe ati le ati awon ibi ipese na ati ile itaja be kaluku no elomi ba ti di lori bed bayi inu sumi pool ya bo si leko belomi ya n lo taja bayi yo ma fese wo omi lo ni fese wo mi ni awon eyan nse bayi leko akete ilu ogbon o ojo ewe kerin ati ikarun onuro yan se wa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń bí rìpọ́ọ̀tì kan rèé tó ń sọ̀rọ̀ wípé àwọn èèyàn tí wọ́n ti pẹ̀mí lẹ́nu wọn láàrin ọdún mẹ́fà lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ò dín ní ẹgbẹ̀rún lọ́nà mọ́kàndínní ọgọ́rin ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ 79,323 wọ́n ni àwọn tí wọ́n pé wọ́n ti pa nígbàtí 34,773 ni a ti jí gbé ní Nàìjíríà láàrin ọdún mẹ́fà in 6 years ni gbogbo eléyìí tó ti ṣẹlẹ̀ ẹnìkan ń bèrè pé ṣé ẹ sì sọ pé wọ́n kà dáadáa pé ṣé wọ́n ṣe accurate information òun ni wọ́n gbé jáde yẹn tribune ẹ̀jẹ̀ á kó wá síbẹ̀ láàárọ̀ yìí federal high court òun ni pé wọ́n ti yíṣù àwọn ìgbésẹ̀ ìlànà fún ṣáájú ètò ìdìbò lásìkò tá a wà yìí 2026 pre-election practice directions tí wọ́n sì gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan kí ni tí a gbé ìgbésẹ̀ lé lórí ẹ lọ sójú ìwé kẹtàlá ìwé ìròyìn nigerian tribune eléyìí tó jáde láàárọ̀ tò ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń bí nigerian tribune náà sì ni o wọ́n pé owó ọkọ̀ ojú òfurufú ní nigeria gbẹnusókè sí bí ìdá ogún ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ almost 21% lóṣù karùn-ún gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tì ṣe gbé jáde sí ojú ìwé kẹfà ìwé ìròyìn ti nigerian tribune láàárọ̀ tò ní ìwé ìlànà àwọn wọ́gi lé separation gss àti sss ọ̀hún ó wà ń bínà ìyẹn ilé ẹ̀kọ́ girama kékeré àti ti àgbà ó náà ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn nigerian tribune eléyìí tó jáde láàárọ̀ tò ní láti inú ìwé ìròyìn nigerian tribune náà ni tó jáde láàárọ̀ yìí ọ̀nà ìròyìn wà pé lórí candidate list òṣè candidate list ẹgbẹ́ òṣèlú apc òun ni àwọn gómìnà rẹ̀ wọ́n pàdé papọ̀ pẹ̀lú alága wọn yorùbá tìdá nìyẹn wọ́n sọ̀rọ̀ kí ni ẹ fẹ́ sọ̀rọ̀ lé lórí wọn ni bí àwọn ẹgbẹ́ òṣèlú lásìkò yìí bí ẹ ti bẹ̀rẹ̀ àsìmọ́ upload sí inec portal tí kálukú mọ̀ fowókọ olùdíje alága sẹ́kẹ́ tírẹ́sọ àti bẹ́ẹ̀ lọ wọ́n mọ̀ fi ẹ̀dọ́fẹ́ dídìye fún ààrẹ fún ipò gómìnà fún ipò house of assembly fún ipò national assembly fún house of rep fún councillor fún igbá fún àwo àti kòkò bàbá àṣàsùn ìyọ̀n náà wà bẹ́ẹ̀ pdp ndc labour party wọ́n ní wọ́n confirm pé tọ́ àwọn ti gbáre access code di tàwọn náà o so kálukú lọ fíìlì vacancy post yẹ ká lè mọ how we go do wọ́n ní igun ti wíkẹ́ eré tí ó ń léwájú nù pdp àwọn náà tẹ́wọ́ gba kóòdù tí confusion sì ti bá turaki camp ọ̀gá o ndc ṣáàjú sọ̀rọ̀ páwọn ti upload orúkọ òbí àti fi orúkọ òbí sí òkè lọ́hùn we have uploaded obi's name ndc àwọn ni a sọ̀rọ̀ ojú ewé kejì òun lẹ́tì ríròyìn láàárọ̀ tòní àmọ̀tẹ́kùn rsc fún bàbá ọmọkùnrin mẹ́ta àti àwọn ọmọkùnrin rẹ̀ mẹ́ta lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti bí wọ́n ṣe dóòlà àwọn tí wọ́n jí gbé tí wọ́n sì tún rìkọ́bà ransom ní ìpínlẹ̀ ondo sàdánkátà yín o mo gbé e fún yín o ẹ̀yin àmọ̀tẹ́kùn kí olúwa kó túbọ̀ mọ́ ròyìn lágbára àti gbogbo àwọn elétò ààbò wa ní senior categories náà kí olúwa kó máa ràn yín lọ́wọ́ ojú ìwé kẹrìndínlógún ni a pé ròyìn wà bí àmọ̀tẹ́kùn ṣe àìrẹsì fún bàbá àwọn ọmọ rẹ̀ mẹ́ta irú family kì family wo la fẹ́ pèlé ìbáyìí torí ọlọ́run lórí ìjínigbé olúwa ègé rẹ ṣé wọ́n rí olúwa ṣàánú gọ́ọ̀mẹ̀n àwọn gọ́ọ̀mẹ̀n rèé wọ́n pa èèyàn mẹ́ta wọ́n ṣe àwọn èèyàn léṣe ní mining site kan ní ìpínlẹ̀ plateau nìṣẹ̀lẹ̀ yẹn ti gbé ṣẹlẹ̀ wọ́n rán àwọn ẹni ẹlẹ́ni lọ́run àṣàǹtẹ táwọn kan ẹni orí yọ òdìlé ní ẹ̀fi ṣe wípé sórí tí kìíní yóò bá ṣáàtì pa mí ẹ̀ṣáàdẹ̀ ń wá wọ̀rọ̀ kò fi ṣàdá sọ́rọ̀ ara mi òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe láàrin ara wọn ojú ìwé kẹrìndínlógún òun ìròyìn wà láàárọ̀ tòní àwọn olùgbé ní ìpínlẹ̀ èkó wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi àìdùnnú wọn hàn wípé kí la ó ti ṣe èyí sí èkó aromi èkó ni a sọ pé a wà èkó la wà yìí o lórí ìṣẹ̀lẹ̀ kún omi tí ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ òjò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ní july láṣẹ fẹ́ wọnú rẹ̀ báyìí àwọn àgbẹ̀ ẹgbọ́ sáwà ní kójú mọ́rọ̀ ni àwọn àgbẹ̀ ń retí òjò ṣé torí àwọn ará èkó àpè kójú mọ́rọ̀ ni ẹ̀yìn ìsìrí lẹ́kọ̀ọ́ òjò lè mọ́rọ̀ lọ́dọ̀ yín 247 wọ́n ní ó rọ̀ lánàá ó rọ̀ ń jẹta ni ba tun deni to ro sa bu olorun ni ani keyin na o wa woro ko fi sada e dogbon soro ara yin e se to gbogbo awon dede na ati dede na na won ni abe si ni kaminu bi ojo yi bo se bere si ni ba nkan je ti iberu bojo si ndi okan awon eyan bi awon pe ojo yen tu wo second day iyen lana ni iyen abi won ni ijoba ti bere si ni pepe eni suru e se suru nibati gomina Sanwo-Olu approve immediate dredge pe awon bi to e ke fe e lo fe oju odo e fe oju odo e je ki omi sa e je ko mi lo nti e e ma dale soju agbara e ma dale soju titi e ma dale sikini kan fun awon orisirisi won ni abate bi 28 additional primary channels oni gomina ni e lo fe oju won papapa ka tete wa woro ko fi sada oje we kerin ati ikenede ni ogun oni iroyin ekun omi leko ti a pe won lo re nwole ki awon eyan ninu city room ninu bedroom koda elomi yo fe le yo ti gbagbe pe nu yara lo nwa yorobe ya nu sunmi pool ni nigba ti ba da to ji loru to tese bole pe ko n lo re se eyo ni toilet nigba je ba tese bole ba yo kan re pe inside water oni ohun dawole olodun dakun ko sanu eni oni royan bade won ni ogoro awon omo ile south africa ni an bere si ni teko leti ti an ta won ma se mo ni lati enforce gbedeke ti an file june 30 e wa wo won orisirisi ni an ko lowo ah o ma se o wesa yin na e ti bi happy tori pe tori n ti won se e kan minu eni ki won tete japo ni world cup won si ti ja bayi ni isi pe kan lo re mo save work won ti an pe an file nle na so yin na dey do e ja ko nbe vanguard na ko royin wa daily post na ko royin wa e je sare mu won melo melo kan ye ijoba apapo ni an ti nwa bi won o se pe fun gbigba ti sisan owo gba mo binu lati owo ile south africa fawon ti won pe won ni dukia ni ile won awon mo nigeria niyan ti won ni dukia ni ile south africa sugbon je pe won fi won lokan bale kaluku kan sun won fi won deju kan won la kan ni won le foju mejeji sun won ni awon ijoba wa wo pe e je ka wa bi won se san owo gba mo binu fun won ti won ba so fun won boya won lo fi rale ni leki ni o ami won lo si banana island abi won lo si aja abi eleko abi awon bona tun le lo yen na kalugu sa le lo si local government e ko lo wa le nbe en to ba je ti badan ko wa sona ido abi ko lo sona asejire yo ri le nbe ti o ra ti o lo ri ko bo se two bedroom abi nkan kan ebe oju ewe karun iwe royin vanguard oni royan wa iroyin omi yen na sire leko yi ninu iwe royin vanguard koda awon eyan tese bo mi ni moto gan o na rin nu omi ni kaluku wa nse kini o won wa woro ko fi sada won ba won ti ko re won pe ekun omi lo le awon eyan ku o nle koda o mu ki awon olujade awon ti an rin lo ti won lo bi se abi se 1 or 2 kaluku kan sa wa stranded ni koda oja ati gbogbo nkan gbogbo e sa dake roro ni pe bo la fe tese bo bayi se ki la mo ti o won wa la be omi ka ma lo tese bo iso ka ma lo tese bo orisirisi awon ti won de la south africa na iroyin ti won na wa nu iwe iroyin vanguard inu ojo ni won lo nde si won si ba won fi umbrella won lo fi npade won lasiko ta wa ye o Bono school attack na wa n bi 37 children still missing awon obi awon ni won kegba jare pe e ma wo wa ran o e dakun tori olohun e wa woro ko fi sada lori oro wa e je n senu dede sibi laaro toni kin to lo se mi mu e je n kikaabo sinu okolo gege bi ise wa ni gbogbo ojoru Wednesday dokita omoba Thompson Olumide Ademilu yi won ti wa nu okolo pelu mi laaro today dokita e ku ojumo e kaaro sa
1: na mo la mo ki e
0: seun pupo
1: mo de ki gbogbo awon eyan wa ton sise ni ile ise yi mo ki mommy wa the tireless woman who is doing so much for the country. God will bless you, man.
0: Amen.
1: Mo ki gbogbo awon omo Nigeria ton feti si nkan ta nse nbi bayi agbara nla o ni fi e sile o
0: ni
1: fi yin sile o
0: amen
1: gbogbo nkan te ba nse a ma yori sile
0: re amen
1: ile ise yi o de ni daro
0: amen ase idumare
1: beni o
0: ami e seun pupo beti wi lo ma awon eyan kiyin pe happy new month
1: ah okay ah emi na kiyin o ki gbogbo omo Nigeria happy new month oṣu ayo lo ma je o
0: ami ami ase dumare
1: oṣu tura ti alaafia lo ma je
0: ami jesu loṣu tutun oṣu keje 2026 yi o pe oṣu ayo ni o je fun wa ami ami re pete eje ati bibere laaro tuni adebise mo se agba ole oni won pe iru oni tohun lati inu we ro yin de punch won tun ti ku awon omo Nigeria wa de lati South Africa bayi abate bi 269 awon eyan ni a tun ko de nile yi federal government awon a fi da awon omo Nigeria to tun ku ni South Africa loju pe e fokan bale ori gbogbo to ba ye ko sele la se won ni lo waye bi awon Nigeria bi won se ya embassy pa iyun embassy Nigeria to nbe ni Pretoria bi isele iberubojo xenophobic ye bo se nfeju si won ni to si yo pe isi awon omo Nigeria mi bi 269 yan to evacuate ku South Africa ti an gunle si Murtala Mohammed International Airport Leko iyun lana Tuesday ti an si walk off rufu APC lati Johannesburg ni nkan be 10:48 a.m. eyi to si sami isi keji ele ti an pe won ni won lo ri ko laarin bi ose kan si meji sira won eni gbajugbaja onsowo mo orilede Nigeria kan oni an pe o ti soro sorry ni won pe won ni won yinban fun to si gbe mimi latowo awon agbebon kan ti enikeni o mo lojo Sunday ni ita ile itaja re ni an pe ni Wheat Bank ni Mpumalanga province nipase awon local police ele ti an pe won ni awon kede eku re latari gbogbo awon isele yi sibi ta wa yi iberu bojo osikun lokan awon omo Nigeria ti an be nibe ti won binu koda lana awon omo le South Africa si tun se what they say wi pe ani ani gbo ani gba we no go agree o we no go agree e ma pada we no go agree everybody sa n wa woro ko fi sada e je wa je eleyi mo bi ijoba apapo orilede Nigeria se n gbianju won wa so fun awon omo Nigeria ti an ti ko wa atawon ti won si tun ko wa o pe mo wori a wa bi won se compensation fun yin lati le South Africa fun awon properties yin ti e abandon elomiin nile lo nise elomiin nile elomiin lile taja ti o ni sibe to si je pe emi won ni bi emi ba wa ireti nbe ti won pe won wa bi won se san compensation fun won e ja wo igbese awon omo le South Africa ati iro igbese ijoba lati ko awon eyan wa le latari abo won ti o daju pelu bi won se fe gbianju ati wa compensation fun won pe wo gba mo binu latari awon dukia won kini be ti se re si dokita
1: o se gan ni mo ri pe this issue of xenophobia ti South Africa yi àríkọgbọ́n ló jẹ́ fún Nigeria.
0: Àríkọgbọ́n.
1: Yes, and it is a disgrace. Disgrace gidi ló jẹ́ fún orílẹ̀-èdè Nigeria. I begin to look back in the 60s, in the 70s, the 80s, the 90s. How we were living and how good it was compared to what is happening now. A little we pay our population, why increase ni? Mo pe population ti lo soke nkan kan. The population of every country is also increasing. Every country ni ko population en lo soke. Bi population won de se nlo soke be no take care
0: awon mo ilu won
1: employment rate awon mo ilu won and so you don't find Ghanaians here some face gbalẹ kakiri you don't find the British the anywhere in the world o le ri won kon ma wa kon wa nbi kon do ma face gbalẹ kakiri kon ni awon wase. It is never seen. And Oyeki Nigeria Kojoko, I said it once. I think it was at this station or somewhere, and one station. So we pay. when a country is at this stage of its economy, then you must begin to think properly.
0: Mm.
1: It is a big disgrace for a country like Nigeria. Lati ma so pe a long fi plane ko awon eyan wa awon mo wa to wa in South Africa ama wa nkan ta ma se si won ama wa it is a disgrace because mi o ri any reason fun. If you have planned well, you have made sure that your citizens are well employed. Kino fe wa lo si South Africa. What is in South Africa?
0: Kilo wa in South Africa to fe ma wa kiri.
1: Kilo wa in South Africa. And you see now, only awon lopa awon gan ti e they are in support of the people and they are telling the people to park in tin kan yin ke tete kuro nbi bayi. So Nigeria has become a disgrace to the world. So emi a kan daba wi pe if you have people awon aburu awon egbon awon whatever ti won dey check out ton why nkan ton ma je kakiri all over the world, tell them that they are a disgrace to this country. Disgrace no je, and then to Nigeria they are a disgrace. And then Nigeria gangan, it's a disgrace to hear that your citizens are all over the world looking for means of existence.
0: Come on, what be once a big bear?
1: Is it not a disgrace? Now, emife fun Nigeria ni moron.
0: Okay.
1: And that service charge is to tell the minister for what is it, labor and productivity, look for how to create jobs meaningfully for Nigerians. Ebe omo nkan ta nse ta le make a compulsory for all the industries in the country. You must employ this much number of people every year. Ke de fun won ni compensation, tax relief. You must give them tax relief.
0: You must farm ti won se ko de.
1: No, you give the companies tax relief. Yes, because they have employed Nigerians of a particular percentage every year. And then the civil service, you make sure that in the civil service, all those who are of age, they should be retired.
0: I will come bell and say joba.
1: Yes,
0: don't
1: retire them. Make sure that those who are in employment are those who should be there.
0: I want to work active.
1: Yes.
0: Don't work capable.
1: Yes. So every establishment, take statistics. Make sure we, you see, this is a very simple thing to do. Make sure we pay every year, this company, this is what you have as Nigerians. Next year, you must update. You must upgrade. You must do this. And then our, as government, amama funyini, rebate, compensation, every year.
0: Can call the joro wa lorun.
1: Yes. And so you won't find Nigerians running all over the world looking for how to exist. Why? Awon ilu te nlo yen e mo pe awon se planning ni. Eyin wa lo e lo nchise nbe lo ngba ipo won. E lo every country should take care of itself. That's what is happening in Europe, in the US, in everywhere, in China, in Asia, that's what they are doing. You must take care of your citizens. If you don't take care of your citizens, this is what it will result into. You will begin to look for how to accommodate other people from other countries and then you discover that at this stage could be possible
0: more.
1: And that is what is happening now. So I will advise every family. Every Nigerian family, they are busy, they're waiting for money to come from abroad. Yes.
0: Be ati ran money lu ebo. Wa
1: o ku ku owo to su yi ko ti e ti wole amo nkan ton se kilo de nsele ta awon mo e. O ye ko owo ti wole. Ah. At what age are you expecting money? You get what I'm saying? Why? When you are not yet 90, even at 90, you are not yet 90. Eh? You are waiting for money from overseas. Pay awon money o ti send owo wa. Ati e ti lowo fi panu ati ah. If they are here and they are working, it will be easier for them to give you money. To get you go overseas. I've been to virtually every country in the world. I've been to almost every country. Yes. For 12 years, I was busy globetrotting on business. And there is no country. Timolo, Joe Gosibe, Kwemo Fema, Ishe Woni.
0: Business, ne?
1: Yes. And so I was happy doing what I was doing. So to get it, I go to every country in the world to buy things, to sell them here.

0: Kódà, ṣé wo gbọ́ bí ìjọba àti iléeṣẹ́ rédíò pẹ̀lú mú òmáwòrán bí wọ́n ṣe ń ké tantan wípé kí ẹ mọ́ da ìdọ̀tí sójú pópó àti inú gọ́tà mọ́. Má mọ̀ jẹ́ kí ọmọ rẹ lùgbàdì àrùn onípámẹ́dì, kọ́lẹ́rà, táífọ́ọ̀dù àti ibà pọ́njúpọ́tọ̀. Bó o bá ti ẹ̀rọ tara rẹ, ṣáàrò ti dìbò.
1: Ẹ jẹ́ yàgò fún nǹkan tó lè fa omi yalé. Agbára ya ṣọ́ọ̀bù. Iléeṣẹ́ Wells Radio 89.3 FM ló ń ké tantan sí yín létí wípé àlàáfíà yín ò dọ̀wọ́ yín o.
2: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ kan.

ẹ kásán o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ́sẹ̀ ti gbọ̀ yín láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM ti àkàlẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín, ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti ṣiṣọ́ lójú 90,000,006 owó ilẹ̀ òkèèrè dọ́là fún ìgbélárugẹ ìmọ̀ ẹ̀rọ àti iṣẹ́ ọgbọ́n àtinúdá. Ilé ìfowópamọ́ àgbáyé wọ́n buwọ́lu owó ya 1,025,000,000 owó ilẹ̀ òkèèrè dọ́là pẹ̀lú àwọn ọ̀rọ̀ kò bá kò gbé. Ilé aṣòfin ìlú Zimbabwe wọ́n buwọ́lu àyípadà ìwé òfin tó fi kún sáà ààrẹ. Ilé ẹjọ́ gíga tó ga jù nílùú Amẹ́ríkà ti kọ ìgbésẹ̀ ààrẹ Trump láti dènà mọ́ ẹ̀tọ́ ìbí eléyìí tó ní í ṣe pẹ̀lú ìwé ọmọ onílùú. Àwọn ọmọ 14 wọ́n jáde láyé bí òrùlé-ilé bó ṣe jáwálẹ̀ ní gbọ̀ngàn ìkọ́nilẹ́kọ̀ọ́ ìlú Pakistan. Ní báyìí ẹgbọ́n ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ìṣúná ìdókòwò tuntun oní 90,000,006 pọ́n owó ilẹ̀ òkèèrè dọ́là tó ń fojú sun ìmúgbòòrò àǹfààní ìṣúná fún ìmọ̀ ẹ̀rọ tó ń ti okòwò ọgbọ́n àtinúdá jákèjádò Nàìjíríà. Gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn, ìjọba gbé ìgbésẹ̀ nípasẹ̀ ilé ìfowópamọ́ tó ń rí sí ọ̀rọ̀ iléeṣẹ́ ìyún BOI láti yan alákòóso tó fi mọ́ alámòójútó Kùrámò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà alákòóso ìṣúná ọ̀hún fún ètò eléyìí tí wọ́n pè ní DICE tó jẹ́ ọ̀kan lára àwọn ìdókòòwò nílá eléyìí tó yẹ fún ìmọ̀ ẹ̀rọ àti ọgbọ́n àtinúdá nílẹ̀ Adúláwọ̀ tí wọ́n sì ń retí pé kó fààyè gba ẹ̀ka ìlú àti aládàáni láti ṣe àtìlẹ́yìn jákèjádò gbogbo ìpínlẹ̀ 36 àti olú ilẹ̀ wa SCT. Lábẹ́ ètò ọ̀hún ni ìjọba àpapọ̀ ti pèsè 1,095,000 owó ilẹ̀ òkèèrè dọ́là ṣáájú ètò náà tó ń ti iṣẹ́ Kùrámò láti kówó jọ látọ̀dọ̀ àwọn afowódókòwò aládàáni kí àpapọ̀ owó náà kó lè jẹ́ ó kéré tán 90,006 owó ilẹ̀ òkèèrè dọ́là. Ìgbésẹ̀ ọ̀hún ó ní wọ́n gbé kalẹ̀ láti dá iṣẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè yìí àti láti bá àfikún ọrọ̀ ajé ìmọ̀ ìgbàlódé díjítà lórílẹ̀-èdè Nàìjíríà tó ń ti iléeṣẹ́ ọgbọ́n àtinúdá.

Ilé ìfowópamọ́ àpapọ̀ ti fòǹtẹ̀lú owó ìyá tuntun bílíọ̀nù kan ó lé márùn-ún dín ní ọgbọ̀n owó ilẹ̀ òkèèrè dọ́là fún orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ètò tó ní í ṣe pẹ̀lú ìgbésẹ̀ Nàìjíríà fún ìdókòwò àti iṣẹ́ láàrin ìkọlóminú ìlú lórí gbèsè orílẹ̀-èdè yìí tó ń pọ̀ sí àti àtúnṣe ìpè fún ìjọba àpapọ̀ láti mú àdínkù bá bí wọ́n ṣe ń ya owó. Ìbuwọ́lò ọ̀hún ni wọ́n kéde nínú àtẹ̀jáde oníròyìn èyí tán fi léde lónìí látọ̀dọ̀ ilé ìfowópamọ́ àgbáyé lẹ́yìn ìfilọ́lẹ̀ àlàkalẹ̀ àjọṣepọ̀ tuntun fún Nàìjíríà láti ọdún 2026 sí ọdún 2032. Ilé ìfowópamọ́ àpapọ̀ fọ̀rọ̀ léde pé àwọn buwọ́lò ìlànà ìsúná ọ̀hún láti bá ṣe àtìlẹ́yìn ọrọ̀ ajé Nàìjíríà tún ṣe ìmúgbòòrò ìdàgbàsókè tó fi mọ́ ìpèsè iṣẹ́. Ìgbésẹ̀ bí wọ́n ti ṣe ìbuwọ́lù náà òun ló wáyé lẹ́yìn àwọn ọ̀rọ̀ kùbákùgbé tó ń ti ìbu ẹnu àtẹ́lù tó tẹ̀lé ìròyìn kan tó ń pe ìjọba àpapọ̀ tún fẹ́ yá owó tó jẹ́ bílíọ̀nù kan ó lé márùn-ún-dín-ní-ọgbọ̀n owó ilẹ̀ òkèèrè dọ́là ní ilé ìfowópamọ́ àgbáyé láti ṣàtìlẹ́yìn fún àtúntò ọrọ̀ ajé àti ìdáṣẹ́sílẹ̀. Ìgbésẹ̀ ọ̀hún ló sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ jiyàn pé bí owó ìyá ọ̀hún ṣe ń pọ̀ sí ìgbé ayé àwọn ọmọnìyàn kò dára sí i. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣàfihàn ètò wọn láti gba ohun gbà mọ́bìnú lọ́wọ́ orílẹ̀-èdè South Africa fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fi pamú láti ṣe ìkọ̀sílẹ̀ okoòwò tó ń ti dúkìá wọn bí wọ́n ṣe dá wọn padà wá sí ilé lẹ́yìn ìgbésẹ̀ ìpòrúru ọkàn tó ń ti wàhálà lòdì sí àwọn ikọ̀ tó ń lòdì sí àjèjì lórílẹ̀-èdè náà. Ní àkókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí móhùnmáwòrán Kọmíṣánà Nàìjíríà sílùú South Africa Tèmítọ́pẹ́ Àjàyé ó tọ́ka sí pé ìjọba ti bẹ̀rẹ̀ ètò láti ṣe àkọsílẹ̀ àwọn okoòwò tó ń ti dúkìá èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó kúrò nílùú ọ̀hún fi sílẹ̀. Ó wá ṣe àtúnwí ọ̀rọ̀ rẹ̀ ti tẹ́lẹ̀ wípé púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi ìlú South Africa sí ibùgbé ó ní wọ́n ní ìwé ìgbélú tó fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú ìtọ́kasí pé wọ́n wọ̀lú náà nípasẹ̀ ètò ìwọléwọ̀de tó fẹsẹ̀ múlẹ̀ ní ti ìlànà òfin. Ní báyìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó ka wọn ju 243 lọ ó ní wọ́n ti gúnlẹ̀ sílùú Èkó lánàá òde yìí láti inú ọkọ̀ òfurufú ìkọnikúrò dání padà sílé tó jẹ́ ti ìjọba àpapọ̀ èyí tó ti kó àpapọ̀ àwọn ènìyàn tuntun 1,300 padà wá sí orílẹ̀-èdè yìí.

0: ọ̀gá ni máṣtà.
1: Kí lẹ tún dúó ṣe náà?
0: Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì.
1: Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù.
0: West Broadcasting House. Ní aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Ọ̀yọ́ State Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
2: Ẹ̀filẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

Eka mo pada si ori eto yin eto wa edun kan ni osan yi pelu emi omo yin ololufe yin Olaumi Omolayo kan aya won ni ile Odebode fun afani e to je pe igba kokoko re te mo gbo eto yi lori eto edun kan ma wo iri aye lara idoju ka awon eyan lojo kan ojo kan ile to je nkan edun kan fun wo to je pe gbogbo igba ti won ba ronu si ban ti won wa gbe oro na to gbe wa sori to wa fi to awale ti ta wa wa gbe wa sori afefe fun gbogbo eyin te gbo wa ke ba le fe ti gboro na ke ba le ran wa lowo ke so n ta le se editegun bagulese lo ma se lakala bayi o ni ka ba won gbe sori afefe ka won eyan le so fun won bo se lero oro na si tori ikan ta ba jo wo bayi egigun ni mo se so tele ka to lo fun ipolowo ojara n pe yen wipe oro arabirin ta fe menuba loni oro won je nkan to je wipe eje o le je teni kiyan ma moda won ti me bi won lebi nkan ti oda o mo fi so wipe ogbe ti gomo lowo bayi omo ti so benu obe si ti se n to ma se o arabirin so fun wa wipe nigba ti awon si kere ni mama awon salaisi baba awon si je yan kan to je wipe nigba ti mama awon ti salaisi awon nikan si ni mama awon bi e mo gbogbo oro pe ko fe yawo mi sasale yan mo gangan nigbati arabirin yi ni gbogbo nkan ba won ba ti sin le yo mo se bo se hun baba won ba wa le bayi e yo se bi pe ko si nkankan rara mama won pati ni won ti bi aburo won yen wipe omo yo kan soso ti mo fi le yi o won ni nkan to aburo mama won yen so fa won ni ohun na won so yi o wa je egbon awon egbon won ni ki mama won to salaisi ni mama won ti so fun aburo won yen pe omo yo kan ti mo ni apa re sa ri pe o ba mi toju omo yi o ati mama won wa salaisi yen aburo mama won yen o fi won le ra o koda won si nilu ti titi won wa wa sibe wa ma wa won lore kore pe awon o kere ju gbogbo gba yen a gbe ekan losu won pa nigba ti o ti di pe baba awon ti wa fe obirin e so ti je pe to ba ti wa won sa soro amo aburo mama awon yen wa je yan kan to je pe o tete ma n wo oye nkan nigba to wa sa ri gbogbo e se nlo ade bo se ri awon apa ara awon niyan bo se so fun baba awon niyan pe e dakun baba mi se le yonda omo yi fun mi abo omo egbon mi kuku ni ko se pe boya mo ki le se gba won de ni bo se so fun baba awon won de ba si baba baba awon si gba si won lenu pe ma mu lo nkan kan ko sa gbodo se baba awon si aburo mama awon yen o se pale mo awon niyan to fi ilu ta wa wa yi bi oro yi oro na wa sensitive die lo fi le je pe boya eyan ma so pe eyan so oruko won abi nkan amo ka sa mo pe ni ilu wa nilu Ibadan bi oro yi ti sele o won ma nigba ta won dodo egbon awon yen emo egbon won kuku ni egbon awon yen ise tailor ni won yan layo won si ise idi ise tailor yi na lo ti kole won oko won o jo eni to je pe o ko ma nlo o ma nwa awon ti won ma nse ise igi to ma tagi loja won le ni e won lo gege gbo kan won le lo osu kan osu meji kan ma de to ba tun de gan wahala oti mimu ati pe keyan ma ko bi keyan ma so oko anti awon yen to je pe ojojumo awon okereju ngba yen gbogbo gba tawon dodo egbon awon won lawon ti won ye won awon dada won sa ni awon sa wa nbe iwon ba to ku ka won fi lo sile ewe tori anti awon yen sa gbianju pe awon ma lo sile ewe awon si jomo kan won dewo owo lawon jomo kan to je pe awon o fi be ja fafa ni di iwe ran siti awon o mo we nigbati awon sa wa lodo egbon awon yen ise tailor ti egbon awon yen se o sa won awon o awon like e gan o sa so fe egbon ilewe won ma foju awon mo ti iwe tawe mo mi nka to je pe secondary school 15 won ti pari won lawon di 17 nbe ibe da repeat class repeat se gba o sa ni awon sa bo ri
nígbà tí àwọn ṣá parí secondary school nígbà yẹn wọ́n wá ní ọjọ́ kan àwọn wà nílé àti àwọn ti lọ sí ṣọ́ọ̀bù àwọn ọmọ wọn sì kéré wọ́n ti lọ sí iléèwé ọkọ àti àwọn yẹn máa wálé níjọ́ náà bó ṣe délé ni àwọn sì ń fọṣọ gbẹ nínú balùwẹ̀ bí nǹkan gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bí arákùnrin yìí ṣe dé nìyẹn mi ìwà mọ̀ bóyá wọn ti nírú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́kàn tẹ́lẹ̀ wọn ní bó ṣáà fi pa tuntun kí wọ́n ti pa báwọn lò nìyẹn báwọn ṣe ṣáà ṣe fi ó kọ́kọ́ mú. wọ́n ò pè àwọn jáde kúrò ní balùwẹ̀ lọ́jọ́ náà wọ́n á bá wọn mú nǹkan wàhálà yẹn ṣáà ó ṣáà di pé àwọn ṣáà rọ́wọ́ ti ìṣẹ́gbẹ́ kàǹgbà tó ti yó kẹ́rí làwọn bá ṣáà sá lẹ́lẹ́ àwọn bá débẹ̀ làwọn bá ṣàlàyé fáàntì àwọn pé nǹkan báyìí ṣe gbọ́ báyìí bẹ́ẹ̀ lọ ń sábọ̀ lé kínní kan ó ṣàbẹ̀rẹ̀ sí ní bọ́kọ àwọn. lọ́rọ̀ kan ṣá ọ̀rọ̀ wọn yìí tó ṣẹlẹ̀ yìí ló tú àárín àǹtí àwọn àti ọkọ wọn yẹn ká tọkọ fi kúrò létí ò ti ẹ̀wẹ̀ yìnwò rárá. pé àwọn làwọn jẹ́ káàntì àwọn àǹtí àwọn á máa sọ fáwọn wípé má rò yẹn nǹkan tó ti sọ pé tọ́lọ́n ti sọ pé yóò ṣẹlẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ yẹn àti àwọn yẹn sì fẹ́ràn àwọn. nígbà táwọn ṣáà ti ń kọ́ṣẹ́ télọ̀ lọ́la tí àwọn bá tún dé pé ó dá o iléèwé ẹ̀kọ́ gíga ọ́ tún lọ o làwọn bá kọjá àwọn ògbéwé kìnníkan nígbà tí àwọn ṣáà bá wọn sọ títí. mo ti sọ fún màmá rẹ pé ń tọ́jú rẹ ń ṣe gbá ń ṣàgbọ̀n wọ́n ṣáà ní àwọn kọjá ìdánwò táwọn fi máa wọ skul tí ẹlòmíì yóò kọ́ lẹ́ẹ̀mejì yóò gbà á àwọn ṣáà kan tí wọn ló fi dé orí ẹlẹ́ẹ̀kẹrin nígbà tí ó ṣáà dé orí ẹ̀rọ education kan wọ̀ ibẹ̀ ni wọ́n ṣáà wọ̀ tó fi jẹ́ pé kò wá. wá sí ní ìlú wambí ìlú míì ló wá wà ibi tó ti wá ń wọ ọkọ̀ lọ kí wọ́n tó kọ́tó rí pé bóyá wọ́n lọ sí college of education yẹn àwọn bẹ àǹtí àwọn wípé káwọn ti ẹ̀kọ́ iṣẹ́ yẹn fún bí ọdún méjì ọdún mẹ́ta káwọn tó wo bí àwọn ṣe máa lọ sí iléèwé ẹ̀kọ́ gíga wọ́n rá ní àwọn ti kọ́ iṣẹ́ ọwọ́ àwọn àǹtí àwọn yẹn àwọn ti mọ̀ àmọ́ ọ̀rọ̀ ìwé yìí ṣe kókó sáà àǹtí àwọn wọ́n ṣáà ti àwọn káwọn ṣáà lọ sí college of education yẹn ibi táwọn ti wá ń lọ sí iléèwé táwọn máa wọ ọkọ̀ ní páàkì ibẹ̀ lọ ti pàdé arákùnrin kan.

àwọn parí secondary school bíi 16 àbí 17 gẹ́gẹ́ bó ṣe sọ àwọn lo ọdún mẹ́ta táwọn fi ń kọ ẹ̀sáàmù táwọn fi ń kọ́ṣẹ́ gbogbo ẹ̀gán ti ń pajú sí pé káwọn pọmọ 20 years káwọn tó wá wọ skúl gan àwọn ṣàpàdé arákùnrin yẹn nígbà táwọn ṣàpàdé rẹ wá jẹ àwọn awakọ tí wọn máa ń ná interstate tó máa ń ṣe ó ṣàní àti bẹ làwọn ti bẹrẹ sí ní bá arákùnrin ìṣòro tó ju àwọn lọ ó ju àwọn lọ dáadáa àmọ ọrọ ọfẹ kò sí èjì ńbẹ àwọn ṣàbẹ̀rẹ̀ sí ní bárakùnrin sọ̀rọ̀ làwọn rí pé ó ti kò ṣe pé bóyá kò tí ì níyàwó tẹ́lẹ̀ ó ti níyàwó tẹ́lẹ̀ nǹkan ọ̀rọ̀ ṣàṣe bí ọ̀rọ̀ láàrin wọn lọ́fira wọn lẹ̀ kò sì sọmọ láàrin wọn. Òun tún wá gbìyànjú pé kóun tún ní àwọn àtọkùnrin ìbẹ̀rẹ̀ sí ní ṣe wọlé wọ̀dé báwọn ṣe ń lọ sí ilé ìwé yẹn. Àwọn ṣàmórí bọ́ o àwọn parí college of education bó tilẹ̀ jẹ́ pé bọ́ ṣe sọ fún wa wọ́n ní third class àwọn gbé bọ́ta àmọ́ ó ṣàkóò pé àwọn ò tiẹ̀ lọ rárá. Ó kù díẹ̀ káwọn parí ilé ìwé yẹn bó ṣe di pé ọ̀rọ̀ oyún yọ nìyẹn o láàrin àwọn àti arákùnrin yẹn. Nígbà tí ọ̀rọ̀ oyún sì yọ rẹ̀ kẹ̀rẹ́ arákùnrin yóò sì sá ó sì sọ pé àwọn wá sọ pé oyún ti dé o kí ni àwọn máa ṣe sí o wá rí àǹtí òun o sì lárákùnrin yẹn sì lọ bá àǹtí wọn ó ṣáà ṣàlàyé pé nǹkan báyìí báyìí báyìí o àti àwọn gan táwọn ń gbé lọ́dọ̀ ẹ̀ gan kò mọ oyún lára ọmọ kò mọ pé àwọn gan ti lóyún gbogbo ìgbà yẹn oyún yẹn gan ò tí ì yọ nígbà tí wọ́n ṣáà lọ ṣàlàyé fún àǹtí àwọn àti àwọn ní kò sí ṣíṣe kò sáìṣe àwọn máa kàn sí bàbá àwọn bàbá ọmọ àwọn kọ́ làwọn bímọ ó ṣáà ti ṣàlàyé fún ẹ pé mi kọ́ ni mo bi nǹkan nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ṣáà ni wọ́n kàn sí bàbá àwọn pé nǹkan báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ ọmọ yìí kì í ṣọmọ ọmọ kékeré mọ́ o ọ̀rọ̀ oyún ti yọ o báyìí wọ́n ṣáà ní wọ́n ṣáà ṣe ètò mọ̀mímọ́ wọ́n ní káwọn wá mọ̀ gbogbo ìgbà pé mọ̀mímọ́ táwọn ṣe gan ẹ̀rọ bóyá wọn ti ṣègbéyàwó ni káwọn kúkú ti pa gbogbo ojú rẹ̀ dé torí lẹ́yìn mọ̀mímọ́ tí wọ́n ṣe yẹn wọ́n ní kò sí kankan míì táwọn tún ṣe títí di kòpẹ́kòpẹ́ yìí. Látìgbà tí wọ́n ti wá ṣe mọ̀mímọ́ pẹ̀lú arákùnrin yìí ni wọ́n ti wá kó lọ sílé arákùnrin yẹn tó jẹ́ pé wọ́n ti jọ ń gbé ní lọ́kọ-láya. Arákùnrin yìí sì ṣe gudugudu méje yàyà mẹ́fà ṣe mọ̀ pé mo sọ fún yín pé wọ́n ti kọ́ṣẹ́ gbogbo nǹkan tí ṣọ́ọ̀bù ní o gbogbo èròjà nǹkan tí wọ́n máa lò ṣọ́ọ̀bù máṣíìnì ní o àwọn bèbí tí wọ́n máa ń gbé tán máa ń wọṣọ fún wọ́n ṣàná arákùnrin yẹn ṣáà náwó nọ́ra ó gbìyànjú ó gba ṣọ́ọ̀bù fáwọn ó ṣáà sẹ́ẹ̀tì àwọn ọ̀pù ẹja mú òyìnbó. Làwọn ṣáà ń ṣe iṣẹ́ àwọn wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn tún bímọ ibi táwọn dẹ̀ tún wá wà gbà yẹn kò jìnà sọ́dọ̀ sí ilé àǹtí àwọn yẹn àwọn ṣáà bímọ alákọ̀ọ́kọ́ àwọn ò tiẹ̀ ronú wẹ́dìnì kankan àwọn ò ronú nkankan àwọn ṣáà jọ ń gbé pọ̀. Tẹnẹmọ pé àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ awakọ̀ yìí wọ́n lè lọ ọjọ́ méjì kó jẹ́ pé torí interstate ló ń ná ọjọ́ mẹ́ta nǹkan gbogbo ẹ̀ bó ṣe ń ṣe nìyẹn ọjọ́ tó bá ti lọ ọjọ́ tó bá dé náà ni àwọn rí wọn.

nílò pẹ̀lú bá ṣe ń ṣe náà wọ́n sì ní iṣẹ́ táwọn ń ṣe ọlọ́run gbé gbàdúrà àwọn ọlọ́run gbọ́wọ́ àwọn sókè àwọn sì ń ṣe dáadáa ọkọ àwọn sì fẹ́ràn àwọn nínú ẹ̀ náà tún ti lóyún tó ti bí ọmọ kejì alákọ̀ọ́bí ọkùnrin náà fi ọmọ yẹn bí ẹlẹ́ẹ̀kejì wájọ́ ọmọ obìnrin ojú bí ọdún mẹ́rin sí wọ́n ní ọdún mẹ́rin sígbà tá a wà yìí tó ti kọjá wọ́n bá ṣáà ní bàbá àwọn ṣáà bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn wọ́n ń ṣe kínní ni bàbá àwọn bá ṣáà pe àwọn wípé ẹni tó wá sílé tó mú wá tó jẹ́ pé o ti jọ ń gbé tẹ́tí ń gbé bí lọ́kọláya kò tí ì sanwó orí ẹ o àwọn sì ń ṣàìsàn báyìí àwọn ò mọbi tó máa já sí pé àwọn lè rò bóyá kó máa pẹ́ kó lọ ya àbáwọn lè rò bóyá ó máa yá kó wá lọ ti pé bóyá ó máa pẹ́ àmọ́ ẹni tó mú wá lè yẹn tẹ́ ẹ wá ṣètò mọ̀mímọ́ ó gbọ́dọ̀ wá láti wá sanwó orí rẹ o nǹkan táwọn ti jọ ń gbé pọ̀ fún bí ọdún mélòó tó jẹ́ pé ọmọ gan ọmọ táwọn kọ́kọ́ bí gan ó ti pọ́ ọmọ ọdún méje àwọn ti bí mọ̀mí àwọn ti ṣe làwọn bá ṣáà dé ọ̀dọ̀ àǹtí àwọn bá ṣáà ṣàlẹ́yìn nǹkan sí bàbá àwọn sọ àǹtí àwọn náà sọ pé ṣé o mọ̀ pé mo ti máa ń sọ fún ẹ ìwọ ló kàn máa ń wò pé kinní kan báwọn ṣe délé lọ sọ fún ọkọ àwọn nìyẹn kó sì jiyàn níwọ̀n ọba gbòǹkẹ́lẹ́ni tó ti bímọ méjì wọ́n láwọn ṣáà ṣe ètò ìdáná bó ṣe máa sanwó orí àwọn làwọn ṣe yẹn kò pẹ́ lẹ́yìn ọdún kan sí ibi ọdún kan náà ni wọ́n sọ fún wa ni bàbá àwọn ṣaláìsí àfi bí ẹni pé bàbá yẹn ti mọ nǹkan tí yóò ṣẹlẹ̀ lọ ṣe wọ́n pé kínní yìí ẹgbọ́dọ̀ ṣe lójú mi ó wá ní bí ọdún mẹ́ta sígbà táwọn ṣe ètò ìgbéyàwó wọn yẹn sí ìsinyìí pé nǹkan ṣáà bẹ̀rẹ̀ sí ní yípadà láàrin àwọn àti ọkọ àwọn pé tọba ti lọ tẹ́lẹ̀ wọ́n lè lọ ọ̀sẹ̀ kan kọ́ dé bóyá wọ́n lọ star state bóyá wọ́n ráyè wálé nǹkan kan ló bá ṣáà di pé wọ́n mọ lọ oṣù kan wọ́n mọ lọ pé oṣù méjì tó bá sì ti dé ṣe ẹ mọ ẹni tó yẹ pé kò sí ń lé ó sì fóbìnrin sílẹ̀ ń lé tẹ́ ẹ bá dé ó yẹ kẹ́ ẹ ṣe nọ́mà kẹ́ ẹ ṣe lọ́kọláya láàrin ara yín wọ́n ṣáà ní tọkọ àwọn bá ti dé ẹnu pé ó rẹ àwọn ni kinní kan ara ro àwọn ó ṣàmọ́rú iṣẹ́ tí mò ń ṣe kinní kan jẹ́ ń sinmi títí wọ́n lè ṣe yẹn títí gbogbo ìgbà tí wọ́n fi wálé yẹn táwọn ò ní ṣe lọ́kọláya tó jẹ́ pé wọ́n ó tún bọ́ ṣe wálé náà lọ́ ṣe máa padà táwọn sì wà ń lé tí obìnrin wà ń lé tẹ́ ẹ̀ tí ẹ̀ wojú ẹ̀ tẹ́ ẹ̀ ṣe nǹkan kan wọ́n lọ́jọ́ míì tó bá wálé bẹ́ẹ̀ yẹn tó ti lọ ẹ̀ẹ̀kan péré ni wọ́n máa sọ pé bóyá o yá o táwọn bá ti complain wọ́n á ṣàṣe wọ́n bá tí wọ́n lè ṣe wọ́n á ṣàkó ó ṣà ń lọ bẹ́ẹ̀ wọ́n ní fún bí ọdún mẹ́ta làwọn fi mú mọ́ra tó jẹ́ pé ìgbà míì nínú ọdún kan yẹn àwọn lè ka ìgbà tó jẹ́ pé bóyá àwọn sún mọ́ra wọn kì í sílé mi àtàwọn ọmọ lọ́mọ la máa ń wà ńlé tẹ bá tún wà ńlé náà ẹ ṣe nọ́mà wọ́n ní wọn gbọ́ wọ́n tún láwọn wá pe àwọn mọ̀lẹ́bí làwọn ṣàlàyé fún wọn pé wọ́n pe àwọn mọ̀lẹ́bí ọkọ wọn lọ ṣàlàyé wọn ní àwọn tiẹ̀ ṣe mistake yẹn náà àmọ́ àwọn ti ṣe ná láwọn yẹn ni kí ni ṣòmọ́rú iṣẹ́ tó ń ṣe ni ẹni tó ti warin mọ́yà kó tún dé kó tún sọ pé kinní kan ṣẹlẹ̀ kinní kan igbá kan ṣó ń jẹ ni ṣó ṣe gbá ṣó ṣàgbọ̀n wọ́n ṣáà ní gbogbo àwọn wọ́n ṣáà sọ fáwọn wípé kó lọ gbójú táwọn ọmọ ní ọjọ́ àwọn wá ní àwọn wá bí wọ́n pé ẹ dákun kílẹ̀ ọjọ́ orí mi èmi tó jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé ayé mi lẹ wá ń sọ pé kí n máa gbójú táwọn ọmọ kí ni wà lára àwọn nǹkan tó jẹ́ pé èèyàn tiẹ̀ wá ṣe gan nílé ọkọ àbí wọ́n ṣáà ní wọ́n ṣáà wọ ọ̀dá wọn lóhùn wẹ ìdí tó fi máa sọ pé àwọn méjèèjì lọ́pẹ́ o lọ́pẹ́ ìjókòó o àmọ́ èyí tó fi máa sọ pé òkè ká tiẹ̀ ní pé bóyá wọ́n bá wọn sọ̀rọ̀ pé ìyẹn mú kúrò lọ́kàn máa ṣe ná kọ́ tiẹ̀ wá fi ojú sọ́kọ náà pé ẹ̀yin náà ti ẹ̀ gbìyànjú kẹ́ ẹ máa ṣe díẹ̀díẹ̀ wọ́n ní wọ́n ò bọ́kọ àwọn sọ nǹkan kan àwọn lọ́ṣà ń bú ń pé kò ń ṣe oúnjẹ gbójú kò ń bẹ́ẹ̀ ó ti dàgbàjú gbogbo nǹkan sọmọ kékeré ni ẹ ní nǹkan bẹ́ẹ̀ wọ́n bá tún láwọn tún lọ sọ́dọ̀ àǹtí àwọn náà làwọn tún fẹjọ́ sùn àǹtí àwọn yẹn náà sọ pé wo ó ṣáà mọ irú iṣẹ́ tó ń ṣe fílẹ̀ ìwọ̀n bá tó bá ti ṣe náà ìwọ̀n náà mú mọ́ra bẹ́ẹ̀ làwọn bá ń wò ó pé ìjọ wo làwọn fẹ́ ṣe gbogbo yẹn àwọn tún pe ọkọ àwọn pé ṣé ó ní nǹkan tí mo ṣe fún yín ni ẹ dákun ẹ dárí jì mí àlèmọ bá báyìí lọ ẹ ara ìwé ṣòkúta nǹkan wọn ṣáà ní ìgbà kan wọn yí padà ìgbà tó tún yáwọ́ tún padà tẹ ẹ máa lọ fún bí ọdún kan oṣù kan oṣù méjì tẹ bá tún délé ẹ máa sọ pé ẹ máa lo bí oṣù méjì ọ̀sẹ̀ méjì inú ilé ọ̀sẹ̀ méjì tẹ ẹ máa lò yẹn kì í ṣe pé bóyá ẹ tún ṣe lọ́kọláya bẹ́ẹ̀ ṣe wá yẹn náà lẹ́ṣe padà lọ́ba láwọn bá pe ọ̀rẹ́ àwọn kan àwọn lọ́rẹ́ àwọn kan tímọ́tímọ́ làwọn bá ṣàṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún wọn lọ́rẹ́ àwọn yẹn bá sọ fún àwọn wípé ìwọ ló mọ nǹkan tó ń ṣe ẹ̀
ah to so de joko tetere lati jo iwa ti ah wa wa oro kan fi sadani now lawon ni woro kan fi sadabi ti ba o tori awon o nkan ti o ti e gbianjo ati so ngba to tutan awon o se ru re ri to ba ni awon gbodo wo enikan to je wi pe yo mo ba won saye be ngba ti baba o sa se daada ko saye be daada wi pe ah omo kekere ni e to ba bere si ni baba yi lo eh kini kan aisan o mo so ta re wa ma siki wa o sa ore awon yen sa fenu je ki gbogbo e sa dun loro kan sa ba won se wo niyan o e ma wa wo pe kini idi ti mo wa fi so wi pe obe ti gomo lowo omo so benu tori se a ma so pe ninu iporuru okan lo wa lowo lowo bayi ni tori ko te ba gboro na ta ba ti so tan e mo fi so pe oro eyin okunrin ni le ni o wi pe ka ma da mi da ke pe mi ke ba wa so oro si nkan tarabirin ile se ta ba ti boro ijale tan lọwa ni fun bi osu mefa la won ti bere si ni ri arakunrin yi ore awon yen na lo ba won se gbogbo re o lo ba sa ni awon atarakunrin awon bo pe ah o se kan ta won ti se ri amo amo e mo gba eni to ba ko ni ka gan pe ti ka ti wa nu re ti o se na tele o tori e mo se so wi pe eni to le oro o ti da re lebi amo ti mo pe kan ta won se o da obe ti gomo lowo omo ti so benu nigbati won sa ni fun osu mefa won sa nbe awon sa nri arakunrin ti ore awon introduce ti awon yen awon o ti wa nduro to si tori awon o mo ibi ti awon o ti pade eni to mo won won sa ni ni kopẹ yi ohun ni awon ati arakunrin na bo se jade si oko awon lowo niyan nibi to ti lo bara won se nkan awon o meyin to ta oko awon lolobo awon titi de ni awon o mo bo se mo npe nkan sele won sa ni ba won se jade pe ka won wonu moto arakunrin yen ko si gba won lo si shop awon won ni ita gate hotel ta won si bayi oko awon ni awon ko ri nibi oko re tori ko se awon moto bembe yen la won wa nti won awon Sienna nkan la won fi se interstate won sa lo ko awon sa duro si ara moto yen ba won se jade bayi bo se ri awon ati okunrin yen bo se wonu moto to si lo niyan ati wonu oko eni to gba won wa gan o di nira la won wo pe eh ki la won fe se won sa la won sa dele oko awon ti saju awon dele la won ba kule ese mejeji la won ba bere si ni bebe la won suku yoboyobo la won se gbogbo la won di lese mu la won se won de ni oko awon si so fa won wi pe awon obinu si wipe ko dide ko ma gbe nkankan soju pe o ti sele laarin oko ati yawo awon si ti gbo ebe re awon si ti gba ama awon fe so fun wipe ko sora fun awon eyan to npe lore o won nkan to oko awon so mo niyan awon wa ro pe so le je ore awon yen ta won finu to lu lo so foko awon lo bore awon bi lere o ni ah o se ma se ru nkan be yen ah lala ohun le se be nkan amo nkan to ko awon so fa awon niyan e ma wa wo pe kilo wa sele tarabirin iwa tu ara re si ta bayi won wa ni lati igba yen pe o ti le ni osu o pe oko awon se normal nu ile to ba ti lo to ba de awon a fun won lo nje wa je koda gan won se gbogbo wa fa awon lowo wa se gbogbo e amo ini won ni wi pe eru n ba awon to ra awon mo kan to wa ni okan oko awon elekeji ewewe ni wi pe awon o si le pa awon mo lebi pe edako e wa ba n boko mi tori won ma bi awon lere pe kini nkan to se se oro to wa sele iso wa se so sita

0: jẹgúde.
1: Ẹ kaabo ma, ẹ jọsẹ le ba wa yi ẹrọ radio yin le daada ka le gbọ yin. Ẹ ṣe ma, ẹ jọ ba wa da sọrọ wa yi o, ẹ kaabo ma.
0: Ṣe ri nkan ti mo ri so ninu ọrọ yi ni wipe ṣe ri ṣe mo wipe kọlọ ṣanu wa inu wa ọtọọtọ ni. So ọkùnrin yẹn wọn ti dáríji ìyàwó wọn ọgbọ sẹmọ iṣó kínkín létí àwọn gbẹgẹ bí gbójú bá kú ọkàn mi kúrò àwọn kọ ìyàwó kọ lọ túbá lọdọ ọlọrun gidi gan kọlọ bá ti forí jì wọn wọn á ríyọ ní ọkọ wọn pátápátá gbogbo tó bá kù nínú ọkọ wọn á tú síta fún wọn kọ́dẹ̀ ṣọ́ra fọ́rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ló sọ fọ́kọrọ ọ̀rẹ́ yẹn ni torí irú ẹ̀ ṣẹlẹ̀ tó mi gangan tí mo sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ yẹn ni ọ̀rẹ́ tèmi gan ó padà sí ọkọ mi ó bímọ fúnbọ̀ mo dúpẹ́ wípé àṣírí wọn padà sí èmi ò yà lè bọ̀ business partner ni ẹni tí ó tọkọ̀ mi rí mi pẹ̀lú yẹn bọ̀ tó pọ̀kọ̀ mi já lára gbígbé náà lówú. Ni a fi ni ọ̀rọ̀ yẹn fi rí báyìí ló fi jẹ́ pé kò bìlíìvù mi tó ti ri pé mo àwọn èèyàn máa ń súnmọ́ mi ju òun lọ. Ẹ dẹ̀ mọ̀ pé ọkùnrin wọn máa ń ju owó obìnrin tó bá ti pébìnrin fẹ́ da ju àwọn lọ. So ó ṣẹlẹ̀ sí èmi gan mọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n ti wá rí ojú ilẹ̀ ní ìsìn oníkálukú yẹn náà ti mọ ẹni tó ní ẹ̀bi àtẹni tó parọ́ kódà ọkọ̀ mi ti ń bẹ̀ mi padà báyìí mo ní mi ò ní gbà yẹn.
1: Bẹ́ẹ̀ ló ṣe
0: ọlọ́run ilé ayé yìí báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run ṣe ló ṣe ṣe ni sábàbí oní.
1: Àdúpẹ́ túgbọ́n táwọn náà tún sọ wọ́n ní ó fẹ́ jọ mọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sáwọn rí o ẹ̀gbọ́ nǹkan táwọn náà tún sọ. Àmọ́ àwọn wá sọ pé arákùnrin yẹn ó ti dáríji ìyàwó rẹ̀ tí ò fi tu síta tí ò fi pariwo lé lórí àmọ́ káwọn náà lọ tún bá o kọ́jẹ́ kọ́ lọ́rọ̀ bá dáríji wọn lóòótọ́ lóòótọ́. Ẹ kásán. Ẹ kásán o. Ẹ̀jẹ̀ àmúpè mí. Ẹ kásán. Ẹ kásán ẹ ti wọlé o à ń gbọ́ yín. Ẹ kásán. Ẹ kásán mà.
2: Ramadan.
1: Ẹ kábọ̀. Bá wa dá sọ́rọ̀ yìí.
2: Ẹ wo ọkùnrin yẹn ó ti darí jù ó náà mọ̀ rò pé wàhálà tó tẹ̀lé yẹn ń gbá lọ́wọ́ nínú. Ó náà rò bẹ́ẹ̀ ní nǹkan tó tẹ̀lé yẹn.
1: Mo máa ṣe irú rẹ̀ mọ́.
2: Ọ̀rẹ́ tí wọ́n fi mú kánú lọ sọ́kọ̀ kan tó fi lọ dúró dé olójú ìwọ̀n.
1: Wọ́n sì lọ bí tó lóun kọ́. Ọkọ kẹ̀rẹ́ ò sì ṣàlàyé ẹni tó sọ fóun.
2: Ntí ó wù náà nù. Kò ní sọ pé òun ṣe. Àjọ ọkọ wọn ti dárí jù ú. Ọlọ́run sàmì ká má ṣe bẹ́ẹ̀ mọ́.
1: Ṣé gan ni adúpẹ́ mà. Zero 9168931000 ni nọ́mbà tẹ́ lè pè wá sí wàá dá sọ́rọ̀ tó wà lẹ̀ yìí. Ẹ kásán. Pè yẹn ti re 0916893 1000 tàbí kẹ́ ẹ pé 0911-3-4-8-9-3 0911-3-4-8-9-3. Ẹ bá gbàgbé o wípé tẹ́ ẹ bá fẹ́ ṣe polówó ọjà kan tàbí òmíràn lórí ìkànnì wa níbí tàbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ̀ wa lórí kankan náà àwọn ètò wa gbangba báyìí ilẹ̀kùn wá wà ṣíṣílẹ̀ láti ìgbà yín wọlé ní owó tí ò ní gani lára owó tí ò ní fàyín lápòyà owó ìdákọ̀ mu. Ẹ bá wa dòpọ̀ lénìí o torí pé kò sẹ́ni tó bá wa dòpọ̀ báyìí tí ò ní rere jẹ́ ń bẹ̀. Ẹ kásán. Ẹ kásán o kí ló orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
3: Ọjọ́ ló ń sọ̀rọ̀ láti Akínyẹlé.
1: Ẹ kábọ̀ sáà. Amínká
3: kí ń ọ̀pọ̀lọ yín òní dọ́gba.
1: Àmì ẹ̀ adákùn bá wa dá sọ̀rọ̀ yìí. ìpèyàn ti re ẹgbìyànjú àti pè wá padà torí àwọn lé ọkùnrin àkọ́kọ́ tó fẹ́ pè lẹ́nu tá a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn gan mo fẹ́ gbọ́ báwọn ọkùnrin ó ṣe sọ̀rọ̀ yẹn sí 0916-893-1000 tàbí kẹ́ ẹ pé 0911-3-4-8-9-3 ẹ dákun ẹ jọ fi sáadé olú ẹgbìyànjú àti pè wá padà 0911-3-4-8-9-3 bí mo ṣe ń sọ lọ ẹ bá wa dòpọ̀ lẹ́yìn ẹ gbàwọn ìpolówó ọjà yẹn wá ìpolówó ọjà báyìí ni àgúnmu òwò kò sẹ́ni tó máa gbọ́jà kalẹ̀ tí ò ní fẹ́ kí ó tà ẹjẹ́ àmúpè yìí ẹ kásán.
3: ẹ
1: kásán bàbá wa o kí ló orúkọ yín sàtúntò ẹ ti ń pè wá ẹ ṣe gan ni sà.
3: orúkọ mi ni atari jẹ ìlì.
1: ẹ káàbọ̀ o ẹ ajábá adá sọ̀rọ̀ yìí.
3: ẹ ọ̀rọ̀ yẹ orí pé gbogbo òṣìṣẹ́ obìnrin rẹ àtọwọ́ ọkọ náà ló ti wá bóyá tó náà rí ìdíje àtẹnu pé lóṣù kórí jìnnà pé tó bá kú fún láti rí òun kẹta sí ara òun torí pé ọmọbìnrin rẹ ti rí bíbí yóò rí ó ti ṣàlàyé fáwọn ẹbí tẹlẹ ìyẹnlẹ́jẹ́ kò ní ìfún ìdìbò rẹ àti tí òun ní òun ló mú wá bẹ̀ ìgbọ́n mo wá rọ obìnrin rẹ tó bá wà aṣọ di sẹ́kọ́ mọ́nyàlì ni ó dẹ̀ máa ṣe dáadáa sẹ́kọ́ ẹ̀mí ìdìbò àná.
1: ẹ ṣe gan ni adúpẹ́ sam stajẹ lílì adúpẹ́ gan ni ṣé.

0: ẹ wá tí àwọn náà sọ àwọn ọlọkùnrin àkọ́kọ́ tó máa pè wá wá ní wípé ẹ̀yìn ó jọ pé ọkùnrin yẹn ń wò pé ẹ kásán ẹ kásán o ẹ ti wọlé o à ń gbọ́ yín àgbọ́n yín rárá o ẹ̀yìn yẹn ti re tọ̀ àwọn ní wípé ó jọ pé ọkùnrin yẹn ti rò pé n tí ó ṣẹlẹ̀ yìí náà ọwọ́ mi ló kúkú ti wá torí arábìnrin yìí náà ó ti lọ rojọ́ fún wa ó ti rojọ́ fún ẹlòmíì kò ṣe pé bóyá nǹkan ẹ kásán o. Tọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ gbìyànjú láti pè wá gbẹ̀yìn tẹ́ ń pè wá náà tí gbogbo ìpè yẹn náà ti ń já lura wọn adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pàápàá jùlọ fi ọpẹ́ fún ọlọ́run ọba tó sì lè jẹ́ kí a tún gbé tò lónìí inú mi ti ẹ̀ dùn ibi tí gbogbo wa sọ sí pé kábìrin gan kó fọkàn rẹ̀ balẹ̀ ọkọ wọn ti dáríjì wọn àmọ́ káwọn náà kọ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wọn kọ́ sì rí wípé wọn ò tún daṣọ ọrú ẹ̀ ṣòro mọ́ torí ìtàn roko rẹ̀ bọ̀ ikú má lọ jẹ́ pé àṣírí tọkọ gan ò fẹ́ tú fúnra ara wọn gan ló máa lọ sún àṣírí náà síta.
1: Àwọn ìka ènìyàn.
0: Ẹ kásán.
2: Ẹ kásán.
0: Ẹ kásán. Kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè wá?
2: Orúkọ mi ni Ayinde Abode.
0: Àgbọ̀ yín ẹ bá wa dá sọ̀rọ̀ náà.
2: Kí lẹ sọ?
0: Bí mo ṣe sọ tẹ́lẹ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa dá sétò gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá wọlé gbẹ̀yìn tẹ́ ẹ ń pè tí pè ń jápè náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo yín ẹ mọ̀ bínú àwọn ojú òpó yẹn ṣe náà ṣe mọ̀nàmọ̀nà. Ẹ bá wẹ̀ wípé ní dédé aago kan ọ̀sán o ní gbogbo ọjọ́rú lẹ́mọ̀ pàdé èmi ọmọ yín olólùfẹ́ yín ọláhùnmí ọmọláyọ kan àwọn ní ilé ọ̀dẹ́bọ̀dé lórí ètò ẹ̀dùn ọkàn ibi tí a ti máa ń wo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kan òjọ̀ kan nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn fún wọn ẹ̀tẹ́yìn náà máa láǹfààní láti pè wá bá wa dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Tení yìí mo lérò pé gbogbo ẹni tó lọ̀rọ̀ náà lóòótọ́ wọn ti nǹkan ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ káwọn náà kán gbìyànjú láti má ṣe pé bóyá wọ́n máa tún dáṣọ orú ẹ̀ ṣòro mọ́. Gbogbo ibi tó wá kù sí ọlọ́run ọba ó bá wa yanjú gbogbo ẹ̀. Ẹ wo gbogbo ẹ̀yà aráalé títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ilé àti ayọ̀ náà láti fi pàdé o ire o.

0: oṣù tuntun nǹkan tuntun ni ọjọ́ tuntun ìbùkún tuntun àlàáfíà lọ́tun owó tààbùà lọ́nà ọ̀tun bẹ́ẹ̀ ni
1: okun
0: tuntun o ti fẹ́ràn owó jù
2: owó ta àlàáfíà
0: mo sì ń ṣàdúrà lọ́wọ́ okun
1: tuntun ẹnu mo ra àpèmọ́ra ẹni ní tèmi dire síbi nǹkan tí wọ́n sọ nù
0: owó kọ́ ni gbogbo nǹkan
1: mo ti gbọ́ kí ló tí wọ́n ṣe fowó sí ngbà tó ń sọ
0: ọba wà lára nǹkan tá a fẹ́ sọ
3: lẹ́nu owó kọ́ gbogbo nǹkan gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ẹ ti fẹ́ràn owó jù díẹ̀ díẹ̀ náà owó kọ́ ni gbogbo nǹkan
2: ìmọ̀ pé owó kọ́ ni wọ̀ wá bí lónìí wá sì sùn lé
0: mi ò wà yìí owó ní ìfẹ́ràn owó
1: gbogbo àwọn tá ń bọ bí owó náà lákúkú ná
2: láì ṣe àkúkà
1: búkú gan ti ń jíṣẹ búka owó ní èrè kó bẹ
0: owó ni kẹkẹ ẹyìn rere ṣùgbọn
1: àní kẹkẹ búkú gan náà owó ní èrè kó bẹ ẹjẹ àfilẹ jọ máa ṣàdúrà rẹ máa ṣàdúrà oyaoya rẹ máa ṣe
0: máa bóyá kí n tó bá ẹrẹ àdúrà mi káwọn ará lé náà ẹdá kan ẹ bá ń bẹ lẹ́rìn ẹ̀yẹ àti ọlá plenty ṣe ló sùn tuntun tá a mú yìí ẹ jẹ́ ó jóṣù àlàáfíà lórí ètò wa
1: kí wá
0: ní yẹyìn bá ara ò mi ò sọ bẹ́ẹ̀ o mo kàn sọ pé ẹjẹ́ kó jẹ́ oṣù tuntun tó jẹ́ pé àwọn ará lẹ́gbọ́ àtẹ́sí
2: pé ó ti ní máa sọ̀rọ̀
0: òṣèǹ mọ́ wulẹ̀ sí ìṣòro ẹ bá tásìkò
2: mọ̀ ṣàdúrà tó ń ṣe lọ pé
0: ọ̀rọ̀ ń bẹ lẹ́nu rẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ adẹ́dà àwẹ̀dà àmẹ̀dá bàbá tó lẹ̀mí inú gbogbo ènìyàn ṣe mọ̀ pé ó dàbí àná gbà tá a bẹ̀rẹ̀ ta kọ́kọ́ ṣe alákọ̀ọ́kọ́ ohun obìnrin that is the first edition ní 2026 nínú ọdún yìí ṣe ló dàbí pé ẹ dákun gbà wo la bẹ̀rẹ̀ iná ṣùgbọ́n mo máa ń sọ lọ́sọ̀ọ̀sẹ̀ pé nínú òfin nínú ọ̀la ọmọ pándọ̀rọ̀ wa ń dàgbà ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló sì ti ṣe ọ̀pọ̀ òjò ló ti rọ̀ bẹ́ẹ̀ sì ni ó ń rọ̀ lọ́wọ́ gan báyìí ní rẹ̀ lómìn gan báyìí ilé rẹ̀ ló sùn sí bẹ́ẹ̀ lòjò gan wọ́ ọ lọ báyìí ní àwọn ọ̀gbìn kan ẹ̀kọ́ ló ń kú sàánú wa náà ni bàbá yẹn sì nìyí á rọ̀jò síbì kan á tún dábì kan sí ó ń rọ̀ sórí ẹni tó da ó ń rọ̀ sórí ẹni tó kù díẹ̀ káàtó kò tún torí ìwà wa kó sọ pé òun ò ní rọ̀jò fún wa kò tún torí ìwà wa náà kó sọ pé òun ò ní ṣe kí ni òun ò ní fún wa lálàáfíà òun ò ní fún wa láfẹ́fẹ́ agbanilágbà tán ni ó sàn sí mi bí kí n mọ ẹyin bàbá òun lórí ètò lénìí ni nítorí bá méjì kọ́ nítorí pé èní jẹ́ ọjọ́ kìíní nínú oṣù keje ọdún 2026 ó tún wá jọjọ àánú òṣè ọmọ àgbà ni ṣé o ṣiṣẹ wòlíì rí
2: ni mọwòlíì
0: mọjà lọbẹ mo ti fẹ tú ọ lẹ ṣùgbọn ní sùúrù ṣẹ́ri lórí ọ̀rọ̀ ọpẹ́ yìí la ti fi ń kinyín káàbọ̀ sórí ètò yín ètò wa ohun obìnrin lórí ìkànnì wells radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ ẹkú ti mọ̀ ń pé bẹ́ẹ̀ bá ti ń gbọ́ tá à ń dọ̀wẹ́ kẹ̀ tá a fi ayọ̀ àti ìdùnnú kinyín káàbọ̀ ẹ ti mọ̀ pé àwa aláyọ̀ yín àwa aládùn òun la ṣe kinyìn lágorí ètò lórí ìkànnì wells radio àtútìdé bí àti ń dé ó yẹ káàbọ̀ sí the first edition of ohun obìnrin ní oṣù keje ọdún ìtukọ̀ oṣù mélòó báyìí oko oṣù bẹ́ẹ̀ àti ń lo mẹ́fà oko bíi márùn-ún báyìí àti gbẹ́ọ́lẹ̀ nìyẹn àwa ń gbàdúrà pé ògbé etí tó ń gbọ́ wa àtọ́jú tí ń gbé ojú ogéwò wa lórí ti facebook wa ìyẹn wells radio 893 FM fan page gbogbo etíkẹ́tí tó ń gbọ́ wa báyìí ìròyìn ayọ̀ lẹ́ẹ̀mọ́ àgbọ̀ o láti ìsinyìí títí ọdún yìí ó fi parí àwọn ní múròyìn ìbànújẹ́ wa bá wa mọ́lẹ̀ o láṣẹ Èdèmàrè gbogbo ohunkóhun tí a lé lélé ìyẹn ní first quarter tí ọwọ́ wa ò bá oṣù yìí n tó kù ọwọ́ wa ò bá o láṣẹ Èdèmàrè ẹ̀jẹ̀ àfijì àdúrà lẹ́ka bọ́ọ̀lù ètò ó kọ́ tèmi ò yí padà ò tèmi tọ́pẹ́ akin kò lẹ̀ àyà akin oré tí ọkọ ẹ̀ ló ń sọ pé ṣàlàáfíà ni mo bá yín yòó ẹ̀jẹ̀ fún àwọn ìyá mi láyè kan bá mi kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ohun obìnrin ẹjẹ́ ẹ̀ ti àtọ̀dọ̀ ẹlẹ́rìn ẹ̀yẹ bẹ̀rẹ̀ bá ń kí àwọn èèyàn pé ẹ káàbọ̀ kò sí bá ń ṣe kí ni bá ń dá
2: ọkọ ló wà ní
0: mọ̀bìnrin ó ti ń
2: ṣe nígbà tó sì ń lọ́lọ́lọ́
0: mo ti
2: lè tó tọ́pẹ́ náà ṣùgbọ́n
0: ó tó kọ̀ mi
2: wòlíì ni o sì fẹ́ gbà pé mọ́ mi lórí
0: mọ̀bìnrin ìwọ ló ní pé ó yá ó ní pè báńkì àwọn èèyàn
2: ẹ̀yìn ara lé akiyin happy new month tí gbogbo ẹ̀yìn olólùfẹ́ ohun obìnrin a tún ti dé sórí ètò lénìí ìgbà tí máa ń dé adúpẹ́ torí pé adágbo lọ́jọ́ mẹ́jọ pé agbára ọlọ́run ọba kọ́lọ́run kò ṣọ́ ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ṣọ́ wa di ọjọ́ tèní àtàwọ̀ àti ẹ̀yìn àwà láyọ̀ àti àlàáfíà ó tọpẹ́ ó ṣe dèdí ọpẹ́ ọlọ́run tó wá fi ìfẹ́ sí wa láàrin kò ní tú wa ká ìfẹ́ tí ẹni sì kan ni kànga gbọ́mọgbẹ́ yìí náà kò ní túká lágbára ọlọ́run pé a kú oṣù tuntun oṣù ayọ̀ ni ó jẹ́ lọ́lọ́ ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ ọlọ́run mọ́ torí pé ó jẹ́ kárí ọjọ́ tè ni tori pe ninu osu yi a o ri daada to da to po to po to po to ko se lo leledumare oruko temi o yi pada oluwa tim leyin omo abdul latif lemi nje e se te wa nbe tori ti wa e tun gbadun wa le ni be tin gbadun wa tele
3: queen mother mi owo e ba ke wa ara ile o
4: eh ka san eyin ololufe wa eh ni bi gbogbo ti ategun eto nfe si ni osan yi aki wa wi pe eh aku bi ojojo se ri adeku osu tuntun lagbara olorun eh gbogbo erongba okan wa olorun amu wa sile ase eh e se fun gbogbo igba yin te ma ndara po mo wa lori eto ohun obirin atun ti de ni osan yi e je ka jo se eto eh lagbara olorun ile wo ni daru eh oruko temi ni eludipo oluwa kemi queen mother
3: ola to plenty
5: aku bi gbogbo nkan se ri o eh aku boju ojo na se ri eh oruko temi o yi pada olami omolayo kan won ni ile oje bodo mo ki ke ka san e tu je ka tu jo seto losan yi o eh
3: o ya won ni eja jo seto sugbon fun anfani awon to se n gbe eto ohun obirin fun akoko won le mo won pe eto awon obirin ri gege bi okunrin ko kan mi emi a ma so fun yin pe don't touch the dial ma yi kuro nibe ni nje be nitori pe eto ohun obirin leduwa gbe kale fun wa lori eto yi lati fun awon obirin ni anfani lati ma soro soke ni gbogbo n to ba se n lo nilu ni ero eto oro aje wa ni a ma soro soke lori e a ma gbe opolo kale inu mi si mo dun pe nigba ta ba pe number sita eyin alalubari kayan ati awon onimo ajile na won tun ma se kini won atun ba wa denu si pe edakun bo ti ye ko rire o e ma wa da wa da leni nitori pe bi tan lo jin ibi ta si fe ya po lopo lopo lori eto leni eja tu do se eto leni yi o emi a ma so pe ogun te ba nta e ki lo se yin te ni wa poluwe lori ikan ni west radio 89.3 fm e mo ko bo wa poluwo oja ni o e gbe wa eja fitin wa gbe tin laroge lowo ti ko se kini ti ko se gajara lo enyu e wo papapa nitori oju ojo wa nsare enyu akoko oduro de nikankan se ri ona bi meji meta la o gba wole ni lori eto loni se ri a lo si bi eto oro aje wa eto report bitin lo leto eko a tu wa debi awon to trend ni lo bayi eyin lori lede wa Nigeria e je nkoko bere lati report kan eleyi ti mo mo pe o en to ba ma ka iroyin we iroyin yo ti ri iroyin o si se mi ni bo wa lati fe se gege bi omo orilede iwa Nigeria ni ojo aje yen lojo Monday iroyin kan wa lara awon iroyin to jade to se mi ni kayefi kina si so won ni pe ninu iroyin na report na mo npe inu report te pe won ti se iwadi jile dada na wa ko jade ninu iwe iroyin pe lati bi odun 2005-2006 titi de odun 2026 that is to say 20 years ago won ni orilede UK eyo gbogbo alati mo asati mo United Kingdom won ni pe awon omo Nigeria to lohun fe tan fe lo orilede UK pe edakun a japa ni o in lo in fili orilede yi le o won ni koda million lo ni won wa pe sona meji won wa ni eje mo pe ninu awon millions ti won ti apply fun UK visa about 1.34 million ni UK ti deny again tun mu ni won fun ni iwe irin pe wo o ni bi kankan lo joko sorilede re pada sodo re wule o
2: ni
3: Nigeria so ti ye yin ba eyo n tan so fun wa nu se wa ri ninu iroyin na yen report yen o wa n fi ye wa n pe Nigeria ni the second highest number of UK visa refusers globally eje so ni yoba won so pe orilede wa Nigeria ni pe ba ni UK deny yen visa won fun yan visa a mo pe o yo ti ya won yan ba Nigeria ni orilede elekeji en pe to gbe ipo kini wa ipo keji wa a Nigeria ilu wa lo gbe a try am
0: Queen Mother. Queen Mother. Ṣùgbọ́n wọ́n tún wá gbé jáde, wọ́n ní pé nínú àwọn tó jẹ́ pé wọ́n fún níwèé ìròyìn pé mọ̀ lọ nínú àwọn orílẹ̀-èdè Nàìjíríà ní ipò kẹta. Ṣé ẹ wá rí tabánikẹ́ ẹ̀rípàtàì tabánikẹ́ ká gbé kiní yìí wò ká gbé jọ ká jọ wò tíra wọn. A ó rí pé it's an indication to something. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ṣé discrimination náà ṣe ni? Àbí policy adjustment ló wà fẹ́ẹ̀tì wà lórílẹ̀-èdè Nàìjíríà? Tàbí it's an indication that ti pé èrò ètò èrò ajé wa ṣì ń mẹ́hẹ tó fi jẹ́ pé ọmọ onílùú fẹ́ sọ pé ìdúró sílùú mọ́ ń ṣàkúrò ní ẹ̀wò bọ́bá bí ìlú ò bá ṣe é gbé ẹ̀dàkọ̀ ẹ̀jẹ̀ lè mọ́ gbé òkèrè. Intafẹ́sáré mẹ́nu wò níbi ìròyìn yẹn nìyẹn torí bí mo ti rí ròyìn ìmọ̀ bóyá kí n dunnú ni àbí kí kókólú ẹ̀ kókàn wò pé kí ló ń ṣẹlẹ̀. And even up to that 20 years ago la still counting ojoojúmọ́ ni UK visa làwọn èèyàn sọ pé àwọn fẹ́ lọ tí kálukú ṣe bí wọ́n náà bá rí ẹwà sóò ní lọ. Now, ìbéèrè wa rè ìbéèrè wa rè ẹ̀dàkùn torí ọlọ́run ẹ̀yin ará ọmọ Nàìjíríà rèé àwọn òwò ló fẹ́ dúró
1: lẹ́yìn fẹ́ dúró
0: ní sùúrù jẹ́ bèrè ìbéèrè yìí sì pé nọ́mbà ta yín wà sí ọwọ́ fẹ̀wá sọ ní tó wà
1: ní ìwọ̀dà báyìí sí àwọn tí
0: wà ní uk báyìí àwọn òwò ló fẹ́ dúró tó fẹ́ ṣe kí ni tá a fẹ́ jọ gbó orílẹ̀-èdè yìí lárugẹ. Who are those that want to wait to develop this country? Ọ̀rọ̀ rí ẹ̀yìn ara ẹ̀yìn ẹ̀ lè dá sí ní tá a sọ́lẹ̀ yìí lórí àwọn nọ́mbà yìí kó tó di pé yìí fi lo àwọn tá a jọ wà nínú kulu ẹ̀ lè pè wá sórí nọ́mbà yìí 0916-893-1000 tàbí 0911-3-4-8-9-3 ọ̀rọ̀ yẹn dàbí pé ìròyìn lásán ni ṣùgbọ́n ìtàn indicator bí mo ti sọ ẹ̀yìn bó bá ti rí lára yín ṣé dandan láàní pé ká jápa kó tó di ká mí kẹrẹ ni àbí ṣèjọba wo try tó là ń sọ ni àbí nǹkan míì wá wà ńbẹ ọ̀rọ̀ kàn yín ẹ̀yìn tó wà nù lé nínú kulu óyá ìwọ sọ kó fẹ́ jáde yẹ ń bọ̀
1: bó
0: torí bó ti ń sọ yìí ń wọlé pọ̀ mi orí
1: bí wọn gan. Ẹ nù nǹkan tí èmi kọ̀ lérò ni wípé ní ìgbà kan wà tí dádì mi máa ń tí èmi àti dádì mi sọ ní àpé gbogbo nǹkan tá à ń rí nsìn pé kò rí bẹ́ẹ̀ pé ń gbà tiwọn tẹ́nìkankan bá tiẹ̀ sọ pé bóyá wọ́n lọ fún studies ni. A dẹ̀ máa ṣe wọ́n lára pé kán padà wálé kò ṣe pé nísìnyí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí à ń lo pé a fẹ́ lọ kàwé tá a bá sì ti kàwé tán ọgbọ́n àti dúró síbẹ̀ ni pé gbogbo ìyẹn ò sí ń gbà yẹn bọ́ wẹ́ nǹkan tèmi kọ́ máa sọ ni pé kò séèyàn náà tí ò ní fẹ́ ṣe a máa sọ pé bóyá greener pasture.
0: Kó lè da the land is green ó máa ń kọ lórílẹ̀-èdè wa Nàìjíríà bí queen mother ṣé land wa wà green ni.
6: Green yàtọ̀ sí green gẹ́gẹ́ bí ìròyìn tí à ń sọ̀rọ̀ yìí lórí a máa rí wípé bí ọrọ̀ ajé ṣe rí òun ló jẹ́ ìkan pàtàkì àti ètò ààbò ẹ jẹ́ kí n sọ wípé àwọn méjì yẹn ni wọ́n jẹ́ eléyìí tí ó pọ̀ jù tó fà á. Ẹ mọ̀ yìí pé ní ìgbà tí àwọn èèyàn bíi ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣe sọ tí àwọn òbí bá wà tó yẹ pé ọmọ wọn ti ṣetán bóyá ó ti ṣe first degree ní Nàìjíríà wọ́n á máa wò wípé wá lọ ṣe master lókè òkun. Kí dẹ̀ ni ìdí tó fi fẹ́ ṣe master yẹn pé tó bá padà dé a ti ní ìrírí tó tún yàtọ̀ sí ti
1: orílẹ̀-èdè.
6: A dẹ̀ lè jẹ́ ẹbí ọ̀gá ní ibi tó bá ríṣẹ́ sí inú àwọn òbí a máa dùn láti ní pé kí àwọn ọmọ wọn kan múra kan lọ tán bá dẹ̀ ti ń ṣe tán báyìí ẹ máa ti ri pé kó tó dé gan ni àwọn òbí wọn máa ti wá ibi tí wọn máa ti ṣiṣẹ́ fún wọn. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ní ìsinyìí mọ́yé àwọn tó travel tó jẹ́ pé wọ́n pàpàdé wọ́n lọ kàwé náà wọ́n padà wá gẹ́gẹ́ bí wípé àwọn ti lọ kàwé tó jẹ́ pé ìgbà kan padà dé eléyìí tó tiẹ̀ bá jẹ́ pé bóyá àwọn òbí wọn ní àwọn èèyàn ṣe mọ̀ wípé ọ̀rọ̀ iṣẹ́ náà lórílẹ̀-èdè yìí máa ń nomà ni ẹni tí ó bá mọ̀yàn á kàn máa yípo ni ọmọ kan lọ ṣe interview níbi tòsí ibi tí mo máa ń dúró sí yẹn ó lọ ṣe interview ó ṣe ń lọ ń padà kò rí iṣẹ́ náà ó dẹ̀ ti sáàbù tán ṣùgbọ́n tó bá yẹ pé àwọn òbí ẹ̀ wọ́n mọ èèyàn tó wọ́n jẹ́ pé won ti mu lo baga kan wi pe omo mi lele o ti se tan to de wo iwe e gan pe o se to na de le tun le defend nkan to gbe dani won fun ni ipo to da sugbon opolopo awon eyan idi ti everybody ta ba ni paro eyan kan lo soro kan jo kan o ni pe ton ba ni pe won sile kun oke kun sile won wa ni won si sile fun ogbon iseju iya won to ba ti wole ti ogbon iseju yen ba fi pe o ni won ma tile kun won o lo ma gbe babo ohun to ti darugbo ohun ma gbe kun tori ohun o le je ki won di ohun lowo pe ah mo fe ma toju baba mi ni fi mi lo o mo a gbe won pon lati wole nibi ti oro eh orilede wa to de niyan se mo nigba ti eyan ba lo ilewe ti obi to ba gbeyanju to na owo lori omo ko mo lo si ilewe opolopo awon obi generation ta wa yi ile eko adani to je pe owo repete ni won na lori omo lati lo si ilewe nigba to mo ba wa jade tan omo yen si wa ninu le e fun ni owo nje e fun lowo mo ni mo fe di odo re mi kan nibi be yen eyin le ma fun lowo
3: mo da owo na ko le fi ma se gbo processing visa yi se mo ye to nlo le o
6: e so pe e ma ye e ko kuku dijo se ti mo yi pe ti o ba ti se le kan to mo yen ri ona lo ni igba to ba ma fi se die nibi to lo onu ale da duro ki se pe se ri eyan kan lo so ni pe ki se pe won sa owo ni oke
1: be ni
6: sugbon eh alafia agbegbe eh security ti mo n so lekan yen o wa nbe pe
1: ise de ma count
6: ise de wa
1: ise to se
6: o je pe bo se ise o ma ri nkan to o sise lori
1: so ti wa
6: sugbon eh opolopo awon omo to je pe won kawe lorilede lo je pe won iwa lojukan awon ton tun fun ni ise gan ise ton fun won owo yen bi pe yin o sise ni bi ojo kan la nsoro bi ti arakunrin kan so pe eni ton ba fun ni 500,000 asowo osu ni Eko to wa so pe awon omokunrin ohun ti toju bo ohun fe ni iyawo wi pe o ni lati luwo le meji nitori pe 500 yen ko to san owo le gan debi to ma siro owo oko e de mo oro bi owo oko se ri ni ilu Eko ehn ko siro owo oko ko to wa siro owo nje ko wa to wa tun se pe omu re nikan mo ra
3: bo ti e san owo le
6: so gbogbo awon nkan bayen ni o je idi ti awon eyan fi se mo ti ri awon eyan to je pe won ti deny several times
3: and they did not stop
6: de see me ni ojo kan gba ti a lo sibi ti won tin gba kini yan arakunrin kan wa ba wa o so pe ohun ti apply fun 16 times
1: wa
6: la won de reject o
1: bo lati rowo
6: e kan to ku ti won se bayi o ni ohun lo wa nsise pelu won bayi company yen lo wa awon embassy yen lo wa ba sise nisin ohun so ohun encourage iya omo yen nigbati o gba igakule ti won fun ni o ni e ma worry e je ko tun try so lohun to n duro ohun ti se ni 16 times only the last time ni ohun to ri ona lo
3: eh e je bi elerin eye se ri bawo yan ti wa ti won se bi ke do or die afi e gangan lo ma kemi lara she is it do or die
1: yes they do or die affair for some people
2: yes if you get it with the queen mother that is people don't
3: stop
2: or be a limit in my more
3: o seun
2: because she dey lo mi ton wa ni won fun gan she won pe lady kan ni church one there before 4 or 5 years ago ni igba mo lo si CCS be 6 years don se won fun ni o ti lo won fun ni alakoko elekeje to ti so pe ton ba ti phone bayi o si mu ajele to ma je dani o de je na o wa mo pe oruko e bia ke mo bia awon oruko kan wa ma to won pa ko pe ni kan kini kan ohun lo da picture won tun fa jora won ni pe won wo pa ko picture lo wa nbi bayi o lohun lo won bi ko show lo wa nbi bayi se o sha ba won drag asi ki show
1: ohun lo wa e
2: oto le tin won ko bi to se ti je ohun to tin je o ti je mo tele yen to tin lo nu mole to te ti fe ko ti wa loju ku gan ton ti wa pe le di yen wole won pa ase fe ma convince wa kon lo pe
3: eni keji won
2: no ba ni no sha wa na pe kon fi camera si ti camera pe wa nu toilet ton ti ko jade ti wa wa ku nko to won ti deny lo mi wa to se pe ko won se mistake to pe won deny e bayi na to pe ti bi o ti lo yawo gbomule lanta to ti yawo tekini kan emi won ma ro kini e pe kilo le ti e ya won we ke fi se business
3: yo da fun ibi ti mo fe
2: ka o to all right e wa o se ibi to wa so ko wa wa owo gidi bi ani sa lo mi ma lo 30 million fi ma se
1: tori o ko se owo kekere o
2: e na o ni mo so 30 million to wa fi bere business ni bi bayi
1: ẹ bọ ẹ ma binu gbọmọ owó owó àtọmọdé ẹ lẹnu opolopo gba mi mo pe pimo da na le agree pe a lot of our people yen to ba ye pon fe se kini yen won ma yawo ni to mo ti re nkan to ye pe won yawo won se amo se ri yiyawo to yawo yen awon to fe lo yawo yen lowo won won a fun won need ti eni e wa so pon fe se business ko le ro won yen
6: won ti mo pe ko le jere
1: be ni be ni amo ti ti mo so pe awon fe travel awon ma re ni ya pelu won pe to ba do
0: Is there no hope for us again to make a hope of making it in this nation?
6: Oni wipe ki Olorun ko koyan ni nkan teyan ma se.
0: Amen.
6: Se ri bi situation si se ri yi. Awon kan si wa to je pe won yin se nkan t'Olorun de fi albarika si. Ara won to lo si oke okun yen to je pe igba ti won ri owo die won pada wa won wa da ile ise sile. To de ye pe won joko ti nkan won boya ise owo so ti eyin to de gba awon eyan sibe to de ye pe won se daada nibe ki se wi pe eyan le dide lori lede yi. Sugbon bi oro aje se ri ati gbogbo awon ipenija to yi wa ko eni ti ise n lo dede ni si tawon eyan ba foju si lara wi pe eni yi business to n se ohun rowo n bibe won a bere si ni ma lepa life e won le gbe omo e won le jomo e gbe won le jiyawo e gbe gbogbo awon nkan bayen lo ma n fa telomi ma wi pe ngba to n ba ti etun setu tori mi mo awon kan to je pe won ti pe lohun o ti e wu won pe awon bo n le to je pe won tin se eto bon ma se wa duro sile won kan wa se nawo ni ti won gbo wi pe eni ton jo wa se nawo bayi won ji gbe ewo won gbogbo eto ton ti se wi pe awon pada bo ni le to ron ti dagba na teyan ba ti sise be yen tori ko sisin mi ni be yen rara atarugo ati omode
1: lo ji nkan ti pin moda so ti o ti o ti won puro o ni kan na ti mo gbo to je pe family friend wa kan lo so oro yen fe ni to ade mo awon eni yen fact kini yen dun mi gan ne pe won wa le awon na wa se nawo ni o abi yen gan te ti o pe won ma wa le pe ko wa se kini a oko ati yawo lo wa atawon omo won odo omo merin lo ni amo meji won ti wa ni uni nkankan won wa ko awon meji wa se je mo pe won pa oko arabirin ta so e silu yin bi bayi kan to o wa pe loko won de pada pelu ti oko won si be se ru awon yen ma so pe ya won fe pada wa
6: pada wa
0: to boya ka ka
7: oro aje ati security ati awon eyan gan ta wa nbi
1: sẹri tí wọn ọba tí tí tó fi ń báyàn.
7: Tẹ́lọ́mí bá ti rí pé tẹ̀ ń ṣe okòwò kan gan náà tán rí pé òun tà ń bẹ̀. Igba okòwò yẹn
1: lọ máa gbé
7: ọ̀gbẹ́ o kò ní tọ̀rọ̀ títí ẹ yẹn. Ṣé mo gbé ti ríbi tó
1: lọ pé wọ́n lè pẹ́ mẹ́ta lójú
7: sọ náà. Ilé wa ń ta bàtà tàbí káwọn kó lè tẹ̀ ń ta òun ta bí oúnjẹ.
1: Wọ́n
7: wá rí pé aṣọ tó lè ń tà ń tà báyìí.
1: Àwa mú oúnjẹ
7: ó máa mú mọ́ ni. Àbí kó wá tiẹ̀ pa tọ̀rọ̀ tiẹ̀ gan ti. Kó wá ṣọ́ọ̀bù mi kó wá lọ́mọ́
0: ta. Ojú ọ̀run tẹ yẹ fò ta tiẹ̀ kémi ta tiẹ̀.
7: Ṣé business bí wọ́n ṣe bó ṣe máa ń ṣe business tí wọ́n máa ń mọ ọgbọ́n àlùkò tó ti ń gbà àtàwọn ọgbọ́n tó fi ń pákéjà rẹ̀ lórí business. Ṣé òun mọ̀ ṣe bó fò mọ ni pé
0: èrò ló bo ẹwo sẹ̀rí ẹwo sẹ̀rí bó ṣe ń tà lọ́kàn
1: ṣé wọ́n ti ṣe fún ọ rí. Àmọ́ nǹkan tẹ̀mí mọ̀ ni wípé ó láwọn nǹkan tó jẹ́ pé wọ́n wà ní abroad tó jẹ́ pé they have the mindset of comedy kó mú mu ẹ uncle mi kan tó pé kò sí bọ́ ṣe fẹ́ sọ fún táwọn bá ti dé search àwọn ń padà bọ̀ gbogbo nǹkan táwọn ń ṣe yìí àwọn ò lè ṣe irú òyìnbó kó
6: àwọn ò lè ṣe kí àwọn sì padà orílẹ̀-èdè yìí tó jẹ́ pé àwọn ẹbí ẹ̀ gangan ni wọ́n gbé náà gbé tí wọ́n fìyà jẹ́ tó jẹ́ pé wọ́n ti mọ́nu lé wọ́n gba gbogbo tó nínú
1: sẹ́ẹ̀rí
6: gbogbo àwọn ìrírí yìí ó pẹ̀lú nǹkan tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ padà wá
1: torí àwọn
6: ìyá tó àdẹ wà ń bí tó jẹ́ pé bá a ṣe ń rí pé à ń ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kò sí nǹkan ta lè náwọ́ sí ẹ jẹ́ ká wo ẹ̀yìn àwọn èèyàn mélòó ló ń kọ́lé ní ìsìn ṣe bí èèyàn kan ni wọ́n ní wọ́n kọ jambi kan ní ọ̀sẹ̀ tó lọ
0: tí wọ́n
6: ní wọ́n kọ́lé ìjọ́wò lè yàn fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ ṣe
4: awon pa ma je kin ton yin awon kan sise ni soju mi ni ko ipe yi to je pe won wa n gba gbese onje ton ma je ton fin lo sibi ise gba to su ma pari ti won ma yo owo onje ti won je change la ton ba ko lokun ko le to owo mo te
7: se tun yo owo
4: se pe emo lowo yen ti won gba
3: eja pada sinu iwe iroyin ti to bi ta so lati atataro yi se mo pe iroyin yen gbe lati 2006 ni 2006 to today 2026 that's about 20 years ago now could she stop 2026 lawa ki wa ni future old what does the future
4: ti pa January de June
3: lo ninu ro ero ni
4: ba ti joko to si tun bere nsi awon to ti so ni ti ni aro ni itile mo yin o tu wa nbi be
3: abi bi oja
7: ah ko eduna sawon yan si kuna inda sa
3: awa awa re ba wa la so lori afefe yi awon kan si
7: lo
3: wa
7: mi ma lo mi ma nse
3: da ko si wa la ma lo mo bo ma
4: o je ri foran kan awon ti mo wo lowo ati mo lo ma de
1: foran kan ti mo ri to fejo mo rin yen na won fi UK VIM office te ba ri awon ero nta a ma o pe
4: so ero ma po nbe gbogbo awon
1: ko lo to ti e ma lo yen lo nse mi pe bo lo ti ma ri
3: in temi wo ni pe se
7: lo mi o ma wa di dan dan nigba to ba ti lo awon owo owo to fi se business a ta moto ta gbogbo e
1: lori your certainty
3: mo fe ka da lori oro yi eh mo fe ka da lori e sugbon emi wo n pe gbogbo owo ti a n ko ta fi n se kini yi to ba wu wa looto e dakun e ja se sugbon I think it is wise for us to do the needful wo to ba ti mo pe o lo alakoko elekeji won le jon so di jeun jo wa kan mi si ko ti fadura ti lero temi nu wo because emi she believe n pe hope wa e mo gba pe renewed hope agenda wa ti president wa n se ah ni kro ni suru abesare na joju oja nigba ta ba pada de lori oro
1: renewed
3: o seun jare ibe lati mu nitori pe ara awon hope ti awon ijoba wa ti are
1: pa fun ti e po
3: won so lare
1: no fun wa lotion repete
3: ni suru ja aha o to n po la ni
7: mi jọ a mọ bi pe
3: de latoju oja na nigba ta ba pada
7: wa o ti e to wo
3: ni suru elene ye sori business to lo mu ni idea yin
1: gbogbo
3: wa la mo pe iyawo arewa ti soro nigba ta ba pada de a fara balẹ analyze nton so koda won tun soro mi lana tori won lawon o ri ti wa ro pe awon so looto sugbon e mo yi kuro nbe west radio 89.3 fm nikan ni ti e ja si eto ohun obirin ile n gbo lati atataro nigba ta ba pada de a tẹsiwaju ni oro bi eto ọrọ aje wa se n sojojo ati ti iyawo arewa so ni bi ọjọ mẹrin sẹyin tosi tun so lana. Ambo.

0: Ekaabo pada sori eto yin eto awon obirin lori kanni Wells Radio 89.3 FM ikanni kanga gbomogbe eyin oko to di pe a lo sojo jale kan inta npe kelu lati atataro ni report kan ti a ri to jade ninu iwe iroyin ni ojo aje nipa bi o ti je pe orilede wa Nigeria lo se ipo keji ninu awon ti orilede UK so pe gbele e mo wa lu mi 39 ni visa eyin yo awa wo statistics yen to so pe lati bi 2006 to today 2026 eyan bi million ole million kan ole ni bo lati so yoruba yen like 1.3 million people citizens of Nigeria ni won ti deny visa pe wo mo wole wa wole joko si le re iyen lo wa je ka ma bere awon bere kankan pe e da ku se lu yo se gbe mo ni se eto oraje wa na so ti wa ri meyen to ba won na ni to fi je pe ojojumo la awon eyan se kini ni won na owo lori pe mo fe kuro nlu ise anila indro si lu yi eyin awon ti awataje wa ninu kulukwe moda ola plenty atelerin eye won soro oro po o eyin lori oro oraje wa na lati wa tẹ̀síwájú nítorí pé èmi wá mò ń wò pé ó ṣàdídì kan tí a sọ̀rọ̀ débi renewed hope agenda ṣe é gbàgbé ẹ̀yin yóò mú wa wò pé síse pé ààrẹ wa ìyẹn president Bola Tinubu wọ́n ti ní ìrètí fún wa nínú kíní wọn tán gbélẹ̀ yẹn policy renewed hope yẹn ìyàwó wọn náà sì kín lẹ́yìn níbi ọjọ́ mẹ́rin tó kọjá nígbà tí wọ́n a rí fọ́nrán wọn níbi tó ti sọ̀rọ̀ wọn pé láti àwọn náà mọ̀ bí ti ń lọ nílùú àwọn sì ti gbé oríṣiríṣi ìgbésẹ̀ ẹja sáré mú pèyí kó tó di pé a tẹ̀ iwájú. Hello, ẹ kásán ó ti rí ìgbà tí ìyàwó ààrẹ wa náà tí wọ́n sọ̀rọ̀ nípa renewed hope agenda tiwọn tí ọkọ̀ wọn tí wọ́n gbé kalẹ̀ fún àwa ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti jẹ́ kí ìlú ìrọ̀rùn fún wa náà sì ni nítorí pé ètò ọrọ̀ ajé wa àwọn náà sọ pé àwọn náà mọ̀ pé orí bákan ṣùgbọ́n gbogbo effort ni àwọn ṣe kíni gbogbo bọ́tì làwọn ń tẹ̀ níbi tí àwọn wà ara ń tán sì ṣe ni pé ìyàwó ààrẹ wa sọ̀rọ̀ ní ọjọ́ mẹ́rin sẹ́yìn ọ̀rọ̀ sì ti fa họ́wùhọ́wù ní orí ìkànnì ayélujára ìyẹn social media torí pé good intention torí nígbà tẹ́mi máa wo fọ́nrán yẹn good intention ni mo rí pé ìyàwó ààrẹ wa ní fún gbogbo ọmọ mùtúlùwà orílẹ̀-èdè Nàìjíríà kí ló sì sọ nínú fọ́nrán gbogbo wa náà láti mọ is no more a news wọ́n sọ pé látàrí láti jẹ́ kí ìgbé ayé kó rọrùn fáwọn ènìyàn àwọn ti gbé ìdẹ́gbẹ̀ngbẹ́ mílíọ̀nù bílíọ̀nù sílẹ̀ lóríṣiríṣi ọ̀nà ìyẹn tán lọ́nà grant wọ́n sọ pé lónìí wọ́n sọ pé mo yá yín o grant ni ẹ̀yin ògbé tán ni o ṣeun jàre wọ́n sì ti sọ pé ṣe rówó yìí fún àwọn tó jẹ́ pé wọ́n ní nǹkan lọ́wọ́ pàápàá jùlọ àwa obìnrin wọ́n gbàgbé tó pé ètò ohun obìnrin lẹ̀ ń bọ̀ wọ́n sì ti gbé jáde pé ṣé láwọn obìnrin àwọn bísínẹ́sì okòwò kéékèèké wà tá a lè máa ṣe bíi pé à ń ta kàrà kí wá dẹ́ ń sọ̀tọ̀ rẹ̀ nù mí ò ní sùúrù ọ̀la
1: plenty.
0: No mo ń sọ fún wọn ni mo yọ̀nà náà rẹ̀ bó ti bínú mi ṣe dùn tó ni mo ti ń yọ̀nà náà rẹ̀ wọ́n ń gbé pé àwọn iṣẹ́ ní grant yìí mo bá pin délé wa kò ṣe pé ká kàn fi jẹun ẹ mọ̀ fi jẹun ká fi bẹ̀rẹ̀ àwọn okòwò kéékèèké mo ní láti fi yanmọ̀ sí nídìí ni yóò pé bọ́n bá ti pin délé wa ẹ mọ̀ fi jẹun ṣe rí pé àwọn business kankan wà tí kò wà capital intensive bíi pé bóyá kàrà ni bó bá mọ̀ fry bọ́ọ̀lì òkúlíkúlí roasted corn pọ̀pọ́ọ̀fù látanú kò látanú ẹ̀yà o ṣùgbọ́n ṣe wá rí goodwill nítorí ìyàwó ààrẹ wa sọ yìí bí ọjọ́ mẹ́rin sẹ́yìn ó ti wá fa oríṣiríṣi nǹkan lórí ayélujára èmi ò dẹ̀ fẹ́ báyìí bí mo ti sọ lẹ́ẹ̀kan mo mọ̀ fún mi ọ̀ mi sí pé mo rí bí good intention mo kí ló wá dé tó jẹ́ pé àwa lásán páwọn ààrẹ wa wọn ṣiṣẹ́ tán máa tún ṣiṣẹ́ tán á tún máa condemn nǹkan ṣe ṣé ní tí ìyàwó ààrẹ wa sọ ṣé kò yẹ kan sọ ni ebi láti fi ìṣẹ́ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kí ló dé tí àwa gbà á gbé ẹni gbàgbà ọtí ìbéèrè mi nù bó bá ti dáhùn béèrè mi tán kó wá béèrè ìbéèrè rẹ kí ló dé tí àwa gbà á tẹ ìyàwó ààrẹ wa yìí sọ bí ẹni gbàgbà ọtí.
1: ṣé o rí ṣé ẹnì nǹkan tí wọ́n ní ká mọ̀ ń ṣe àpẹẹrẹ fún bí àkàrà bí kéègbé tán ni bí ìṣẹ̀kẹ́ tán ni àmọ̀ ọ̀dín
2: kúlẹ̀
1: alátànà ẹnìkan ni ó gbé
2: 50,000
1: is it too much or is it too small?
2: Tipo one Nigeria ta ba se ndin ka ke gbe ta ndin
1: o ni suru o won didi yan mo si o won ni pe awon obirin to dabi pe won ni se lowo
3: so be o
1: ah won so be won na obirin ti won ni se lowo ile ta
2: awon
1: ile gege bi obirin ani lati ma support ya awon oko wa ibere temi re why ti a wa gba kini
3: o se je pe iyen ni why kilo le to se pe a ma lo that low gbogbo ya wa se fun won lati se kilo to se ma je agbado abi o se ma je pe kan ma di akara
1: ma
3: ba di
1: da nisin
3: o ma da kara
1: e se ri o da pe
2: ko ni se lo
3: ni
2: won
3: e mo mo pe
2: lo na ni

mọ́kínyín ẹ̀ka alẹ́ ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ló ń dé sọ́tì ìgbà yín láti ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàfin avenue olúwẹ̀lẹ̀ estate ìbàdàn tèmítọ́pẹ́ ọ̀làwọlé ni oníròyìn yín ṣáájú ẹgbọ́ àwọn kókó lẹ́ẹ̀ tó wà nínú ìròyìn náà. ìjọba àpapọ̀ ṣíṣọ́ lójú ètò pínpín irúgbìn kòkó tó tó mílíọ̀nù kan fún àwọn àgbẹ̀. ìjọba àpapọ̀ ti pinnu láti kó ìṣí míì ọmọ orílẹ̀-èdè nàìjíríà lẹ́ẹ̀ tó tọ̀ sílẹ̀ south africa. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ kéde àtúntò ráńpẹ́ nínú ìgbìmọ̀ ìṣèjọba rẹ̀. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gbóríyìn fún ẹgbẹ́ àwọn olùkọ́ fún ṣíṣe ilé ẹ̀kọ́ padà. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà nípasẹ̀ iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ àti iléeṣẹ́ kòkó research institute of nigeria ìyẹn crin ti gùnlé ètò pínpín irúgbìn ìgbàlódé kòkó tó tó mílíọ̀nù kan fún àwọn àgbẹ̀ ọlọ́gbìn kòkó jákèjádò orílẹ̀-èdè yìí. nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà tó wà lábẹ́ ètò ìrètí ọ̀tun tó wáyé nínú ọgbà crin nílẹ̀ ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́, mínísítà àfẹ́tọ́ ọ̀gbìn àti ààbò oúnjẹ sẹ́nẹ́tọ̀ abubakar kyari ó ṣe àpèjúwe ètò náà gẹ́gẹ́ bí eléyìí tí yóò ṣe ìrànwọ́ fún ọ̀rọ̀ ajé kòkó. nínú ọ̀rọ̀ tirẹ̀ olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba rashidi adéwọ̀lú ládọ́jà lẹ́ni tí ajíròba tilẹ̀ ìbàdàn ọ̀jọ̀gbọ́n sọjí adéjúmọ̀ ṣojú fún ó sọ̀rọ̀ lórí pàtàkì ètò náà. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti pinnu láti kó ìṣí míì tó tó 200 ọmọ orílẹ̀-èdè nàìjíríà kúrò nílẹ̀ south africa. èsì fìlédè wípé ìgbésẹ̀ náà yóò wáyé lọ́sẹ̀ tí a wà yìí. ẹ ti ṣe agbẹnusọ iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè kìmí ẹbí ẹbẹ́fà fìdí ìgbésẹ̀ náà múlẹ̀. ààrẹ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà nílẹ̀ south africa reverend frank oyekeru fìdí ìgbésẹ̀ náà múlẹ̀ wípé 200 ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni yóò di kúkó kúrò ní ọ̀la ọjọ́ kejì oṣù keje. mínísítà fọ́rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè yìí ìyún dókítà olúbùnmi túnjí òjò ti ṣe ìfìdímúlẹ̀ ìfarajì ìjọba àpapọ̀ fún ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin ẹlẹ́sìnjẹsìn fún ìgbépọ̀ ní àlàáfíà àti ìdàgbàsókè tó lọ́rìn. ó sọ eléyìí ní àsìkò àbẹ̀wò àwọn ìgbìmọ̀ aṣojú ilé ìjọsìn kátólíìkì eléyìí tí most reverend dr matthew azan kuka léwájú rẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe àbẹ̀wò sí ní ọ́fíìsì rẹ̀ nílùú àbújá. bíṣọ́ọ̀bù kuka ṣe ìfìdímúlẹ̀ ìfarajì ìjọ kátólíìkì nínú ìbáṣepọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ fún ìdàgbàsókè àlàáfíà ìṣọ̀kan àti ìdájọ́ òdodo. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé ti buwọ́lu àtúntò ráńpẹ́ nínú ìgbìmọ̀ ìṣèjọba rẹ̀ ní eléyìí tí wọ́n ti gbé alhaji fausat sanni lọ sí iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ àwọn obìnrin. alhaji sanni ló gba iṣẹ́ lọ́wọ́ honourable mrs tony balogun. gómìnà dúpẹ́ púpọ̀ fún ipa ribiribi ìyáàfin balogun fún ìdàgbàsókè ìpínlẹ̀ yìí. ìyáàfin sanni ló ti jẹrí gẹ́gẹ́ bí kọmíṣánná fọ́rọ̀ àwọn obìnrin láàrin ọdún 2019 sí ọdún 2023 kan tó gbé lọ sí iléeṣẹ́ ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe lọ́dún 2023 kó tó di pé wọ́n gbé lọ sí iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ káràkátà àti alájẹṣẹ́kù. ilé aṣojúṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ti buwọ́lu ẹ̀bẹ̀ gómìnà ṣèyí mákindé fún àtúntò àbá ètò ìṣúná oní 300 bílíọ̀nù náírà láti fi ààyè gba yíya kankan àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ṣe pàtàkì àti àwọn nǹkan míì jákèjádò ìpínlẹ̀ yìí.
ìbuwọ́lú ọ̀hún ló wáyé lẹ́yìn àgbéyẹ̀wò àwọn ìgbìmọ̀ lásìkò ìjókòó ilé lónìí láti ọwọ́ abẹnugan ilé aṣòfin ìyẹn right honourable Adébọ̀ Ògúndòyìn. Nínú lẹ́tà gómìnà ló ti ṣàlàyé ìdí pàtàkì ìgbésẹ̀ yìí eléyìí tí àwọn ìgbìmọ̀ aláṣẹ ti fi ọwọ́ sí lẹ́yìn àyẹ̀wò gbogbo ẹ̀ka ìjọba tọ̀rọ̀ kàn ní ìbámu pẹ̀lú ìlànà ìṣèjọba fún ìdàgbàsókè láàrin ọdún 2023 sí ọdún 2027. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbóríyìn fún ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ìyún NUT ní ìpele àpapọ̀ àti ti ìpínlẹ̀ fún ṣíṣí àwọn ilé ẹ̀kọ́ padà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kọmíṣọ́nà àfetò ìròyìn Ọmọọba Dọ̀tun Oyèládé ló gbóríyìn náà lórúkọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àlàyé wípé fífagilé ìyanṣẹ́lódì olóṣù kan wọn dáàbòbò ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn olùgbé rẹ̀ lọ́wọ́ àjálù méjì. Tẹ́ ẹ̀ bá gbàgbé ẹgbẹ́ NUT ti sọ wípé kí àwọn olùkọ́ wọlé padà sẹ́nu iṣẹ́ bẹ̀rẹ̀ láti ọ̀làlọ̀ lẹ́yìn ìsọ̀rọ̀pọ̀ tuntun pẹ̀lú ìjọba pẹ̀lú àmì ìdánilójú ìgbélárugẹ ètò ààbò lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìfipámúninígbèkun àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire. Nínú àtẹ̀jáde tó jáde lónìí láti ọwọ́ alága ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Azan Ajibola Fatai àti akọ̀wé wọn Olúkayọ̀dé Sàlámì ni wọ́n ti kéde fífi òpin sí ìyanṣẹ́lódì náà ní ìtẹ̀lé àṣẹ láti ọ̀dọ̀ àwọn adarí àpapọ̀ ẹgbẹ́ náà. Eléyìí ló jẹyọ lẹ́yìn àyẹ̀wò ẹ̀bẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn míì lẹ́yìn tọrọ kan. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní ṣùgbọ́n ká tún máa lọ ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àwọn wa fún yín pé ìjọba àpapọ̀ lẹ́ẹ̀dẹ́ wa Nàìjíríà nípasẹ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ torí sí ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ àti ilé iṣẹ́ Cocoa Research Institute of Nigeria ìyìn Ukraine ti gùnlé ètò pínpín irúgbìn ìgbàlódé kòkó tó tó mílíọ̀nù kan fún àwọn àgbẹ̀ ọlọ́gbìn kòkó jákèjádò orílẹ̀-èdè yìí. Àmúwá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti pinnu láti kó ìṣímì tó tó 200 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nílẹ̀ South Africa. Àmúwá fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti buwọ́lu àtúntò ráńpẹ́ nínú ìgbìmọ̀ ìṣèjọba rẹ̀ ní eléyìí tí wọ́n ti gbé Alhaji Afausa àti Sani lọ sí ilé iṣẹ́ tó rí sí ọ̀rọ̀ àwọn obìnrin. Àmúwá fún yín pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbóríyìn fún ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ìyún NUT ní ìpele àpapọ̀ àti ti ìpínlẹ̀ fún ṣíṣí àwọn ilé ẹ̀kọ́ padà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́ ẹ ló wá láti ọwọ́ Kẹ́mi Sọlá Williams. Ẹ lè máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀wà gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa lójú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 091-6893-2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa Ọlọ́run yóò bùkún yín. Oòrùn ayọ̀ lásán.

látorí ètò ohun tó ń kígbe lágejò ló wá láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Ayọ̀délé Samson Ogedengbe pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ láti inú ìjọ Jesus Christ for All Nations Chapel Aba Atapa Yidi Apẹ̀tẹ Ìbàdàn. Gbogbo ọjọ́ Thursday ni ẹ̀kọ́ Bíbélì máa ń wáyé nínú ilé ìjọsìn wa láàrin aago mẹ́fà sí aago méje ìrọ̀lẹ́. Ìpàdé àdúrà aláṣepé máa ń wáyé ní gbogbo Monday, Tuesday àti Wednesday àkọ́kọ́ ní oṣooṣù láàrin aago márùn-ún sí aago méje ìrọ̀lẹ́. Ìpàdé àdúrà sì máa ń wáyé ní Alàkúta ní gbogbo ọjọ́ Wednesday láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago méjìlá. Tí ẹ bá sì ní ohunkóhun láti bá ìránṣẹ́ Ọlọ́run sọ, ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 08055911317 tàbí 07033051232. Ẹ pàdé ìránṣẹ́ Ọlọ́run Ayọ̀délé Samson Ogedengbe lórí ètò ohun tó ń kígbe lágejò lọ́sẹ̀ tó ń bọ̀ lákòókò kan náà lórí ìkànnì kànga agbọ́nmágbẹ West Radio 89.3 FM. Kí àlàáfíà Ọlọ́run wà pẹ̀lú ọkàn yín. Àmì. Jesu ni Oluwa.

0: just another radio station. Wells Radio, 89.3 FM. Broadcasting from Ibadan, or your state, brings you wholesome programs for you and your family.
1: Fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfetiwà gbé tiyín lárugẹ owó owó gajara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jẹ́.

0: fún bó ṣe náà.
1: Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o.
0: Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa.
1: Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì.
0: Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù.
1: West Broadcasting House
0: ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn,
1: Ọ̀yọ́ State, Nàìjíríà.
0: Ẹ̀lú ẹ̀lú
1: 07066165053
0: tàbí
1: 08035093394.
0: West Radio 89.3 FM.

0: pẹ̀lú olúgbẹ̀mẹ̀ga ọmọ́tòṣọ́.
1: Kí la fẹ́ fokun fọ̀tẹ̀ sí rí?
0: Ẹ jẹ́ ká gbà láfíà láàyè, ká lè rojú láàyè fífọkànbalẹ̀ gbáyé ṣeré rẹ̀. Gbogbo wa wọ̀ láàrin tọkọtaya, ọ̀rẹ́ sọ̀rẹ́, láàrin mọ̀lẹ́bí, òbí sọmọ, nínú ọjà, láàrin alábàágbé àti ládùúgbò, la ó máa parí lórí ètò yìí. Wọ́n fọwọ́ la gba ọ lójú, wọ́n fẹ̀tọ́ yín dùn yín, kò tó dariwo. Ẹ jẹ́ àyànjú ẹ̀ ní gbogbo ọjọ́ Wednesday láti agogo mẹ́sàn-án àṣálẹ̀ títí di agogo mọ́kànlá lórí ìkànnì West Radio 89.3 FM. Apostoli lórí afẹ́fẹ́ lónìí ẹ̀jẹ̀ parí ẹ̀ kọ́rọ̀ wo tó dariwo. The voice of the voiceless is here. Telephone 08058 8164.

0: kan laya ore si ore to fi ma ladugbo eni tori ko gbodo dariwo fun gbogbo eyin ta npo loju o eyin to nfe todun lori eto ko to dariwo lolugbe mi go moto so yo ti ma yanju e olugbe mi go moto so radio apostle ise ti de o ama lati se o ya tara sasa gbera nle ko dide ko tun wa yanju e ko to dariwo
1: o tó dariwo balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ ó kórí àtàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè gbé sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ kó sọ fún tòkó káàdáná ó gbọ́ kóró fóòbẹ̀ olùgbẹmẹga ọmọ mọ́tọ̀ṣọ́ dé ẹni tààrún dé abẹ́ mọ̀pẹ́ tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ní rédíò apostle lórí ètò kó tó dariwo ẹ jẹ́ àjọ gbọ́.

0: in to wole o aja o sopa ni mi mo bode olohun baba mi tori pe ewure to wole ti o bode o dera musebo agun lo ti o bode o dera mu bosha kabe si o lodu mare olohun oba mi ibare akoda ye ibare o aseda orun ibare oji kan lo kan pa o pa kan ji kan lo kan ye patako ekun tin tani yeyeye ibare o ba mi to tobi tobi tobi orun o gba o fe fe fe fe orun o gba o o gun gun gun gun gun orun o gba o forun se le o a fi aye se apoti ti se gbogbo aye pata wa dabi elenga ni waju re oba mi oke kabiyesi re olodumare olohun oba mi ibare o tobi tobi o se gbe o tu fuye gegege o se gbe a fuye gegege ti o se gbe jigbini bi ate ileke kabiyesi re olohun a dimula opa oke oba to fori se le ogbon ise owo re aditunni ati do mo ti daye emi o mo riru olohun yo mo daye mo bala lowo ni alabe to ko emi o mo mo daye mo barun lori ni bo se debe ko ye mi egungun lo fi romo sinu alaboyun o alaboyun je gbigbona nje tutu be ko debi omo nbe ero emba mi o lodumare ohun to fi se agbara gan ko ye aye wawawa eyan tututu ko se tu aditu ise olodumare kabiyesi re olohun olohun oba mi ibare o ewo lakin ninu ile ewo lakin loju ogun arudede ola oba mi arudede ola alafin ajobo asudedede bi ojo oro gojigo ekun oko oke gbolo igba ni tin gbe gbogbo oro mi kabiyesi re olohun olohun oba mi ibare aleru emba mi ewo leru jejejejejejeje oba mi eru jeje timferu peru leru eru jejejejejeje oba eru jeje timferu leru wogbolo eru areru eru nsa gbogbo won patapata nsare ojo kijo kijo kabiyesi re olohun olohun oba mi ibare o o ti n be kayo to ma be o wa nigba taye wa bayi o ba setun si mo iwo naa lo to ma be o oba bebebe ni oba mi o wa wa wa wa ni you are the god who was you are the god who is and you are the god who is to come kabiyesi re olohun olohun oba mi ibare o n fo ba kan je o si tun ma mu mi ko nbe ewo ni kala alade kan soso ti gbogbo alade aye yi se fila fun ewo ni kan loba kan soso ti gbogbo ọba aye yi se kabiyesi fun o n joba lori gbogbo aye lẹẹkan soso o so gbogbo aye be ko si security kan tin so ero en ba mi o ero en ba mi o lodumore ohun to fi sagbara gan ko ye abesire olorun olorun oba mi ibare o ta somo bi eni te aso ati jo mo tin wo somo ko jalu mi lori ri be ko sopo kan to fi gbero somo yi ni o nipekun yi bo lo se nse olorun oba mi eru be nba mi abesi olodumare mo n tele ile ojimo mi lese ri be aye yi ori omi lo gbele o aleru e nba mi olodumare ohun to fi n sagbara ko ye eyan o n gbebi mimo o n je mimo o to n fi mimo bora bi aso iwo ni oloju ina olowo ina oloro ina lo fi je pe bo ba wu mi emi le gbe o ni akoko ninu ina bo ba se tun wu mi o mo le gbe o lekerin ninu ina atakoko ati ekerin iwo ni na ti n jo igbe ti igbe o sirun kábíyèsí rẹ ọlọrun kábíyèsí rẹ ọlọrun ọlọrun ọba mi ìbàrẹ àgádágodo ẹmí gbogbo èèyàn ìwọ ló ń ṣe ìwọ ló ń tì í bó bá wù ọ́ ó ṣì tẹlòmíì bó bá ṣì tún wù ọ́ ó ti tẹlòmíì tí ó sì bá balẹ̀ tí ó bí ọ́ léèrè ẹ̀rọ ń bà mí olódùmarè láyà àjẹjọ ni mo mọ̀ dágbére mo ní bó bá tò ní ká tún jọ pàdé o ọ̀rọ̀ tèmi sọ láyà àjẹjọ àbámọ́dá ọlọ́run ọba mi òkè ló bá ń lù lóun tẹ̀ ṣé kí n má tàn yín láàrin ìjẹjọ sóní tí mo ń sọ̀rọ̀ ọ̀pọ̀ ìjì ló ti jà tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ òjò rọ̀ ó wọnú ilẹ̀ lọ ọ̀pọ̀ ìjì jà ọlọ́run ọba òkè ni ò jẹ́ kíjà yóò gbé wa lọ. Ewúrẹ́ ẹlẹ́wù alápatà mi bíi kó kú ni àgùntàn ọ̀dẹ̀ ń wu alápatà mi bíi kó rọ̀run ni ìwò tọ́mẹ̀dá ń wu àwòdì òkè mi ni bíi kó dá lápá òrí ẹ̀yẹ ní kẹyẹ yọ ọ̀tá ní dọ́mẹ̀yẹ lókun àwọn wọn ń dà lóró àwọn wọn ò ní kó lè ó wá jà àwọn wọn ò tún ní kó ló kó wá mú àmórí ẹyẹ ni ò pẹ́ yẹ àbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì ìwọn lójú wọn bá mọ́ ó gbà pọ́npọ́ lọ́wọ́ òní pọ́npọ́ fi fọ́ọ̀mù òní pọ́npọ́ lórí pòpòpò tó ní pọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní pọ́npọ́ gbọ́dọ̀ gbé àbẹ́sí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ló jẹ́ nítolúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀ ó ti fìdí ẹ̀ sọlẹ̀ lórí òkú ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi ta ni ó gorí òkè olúwa lọ tàbí ta ni ó dùn bí mímọ́ rẹ̀ ẹ̀ tó lọ́wọ́ mímọ́ àtàyà funfun ẹni tí ó gbé ọkàn rẹ̀ sókè sí asán tí ó sì ní bá wọn búra ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni àwọn tí ń ṣe àfẹ́rí rẹ òótọ́ ń ṣe àfẹ́rí rẹ ọlọ́run jákọ́bù òun ní ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà agbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé wọn bá ògo fẹ́ wọlé ni wọn ń béèrè pé ta lọ bá ògo yìí olúwa tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ni ogun ẹ gbé orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé òótá lọ́ba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà lọ́ba ògo.
1: Èrè lónìí gbò ẹ̀fọ́ ló lọ́dàn ó àgbẹ̀ ló larọ́ àlùkò ló lọ́sùn lékè.

0: parí àwọ̀ láàrin lọ́kọláya ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi mọ́ aládùúgbò ẹni torí kò gbọ́dọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọ́n lójú ò, ẹ̀yin tó ń fẹ̀ tọ́dún lórí ètò kó tó dariwo lolúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ yóò ti mọ́ yanjú ẹ̀. Olúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ rédíò àpòsù iṣẹ́ ti dé o, ọmọ láti ṣe ó yá tara ṣàṣà gbéra ńlẹ̀ kó dìde kó tún wá yanjú ẹ̀ kó tó dariwo.
1: Ètò kó tó dariwo balẹ̀ bí ara ń dẹ̀dẹ̀ ògòrí àdàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè gbé sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ kó sọ fún tòkó káàdáná ó gbọ́ kúrò fún òbẹ̀ olúgbẹmẹga ọmọ mọ́tọ̀ṣọ́ dé ẹni tààrún dé àbẹ́ẹ̀ mọ̀ pé ń tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni. Rédíò àpọ̀sọ̀ lórí ètò kó tó dariwo ẹjẹ́ àjọ gbọ́.
2: Tọ́ onílé apá ọ̀tún ẹ bá ń ké sónílé apá òsì kẹ́yẹ̀lé ó gbọ́ òkó sọ fún tòkó káàdáná ó gbọ́ kó lọ rèérò fún òbẹ̀. Ètò tẹ́ ń retí dé òkó tó dariwo ó balẹ̀ bí ara dẹ̀dẹ̀ ó gorí àgbàgbé. Lórúkọ gbogbo àwọn tájọ mẹ́tò yìí wá sí etí gbọ́yìn látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí, àwọn ọ̀gá lọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan. Samuel Adelere òní ọlọ́wọ́ Bọ́tìn fún sáà tá a wà yìí ó, àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́dá ọpọlọpọ̀ lórí ètò yìí tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ lórúkọ àwọn èèyàn yìí ó ní èmi olúgbẹ́mìgà ọmọ́tọ̀ṣọ́ yọ rédíò àpọ̀sọ̀ ìzíaragẹ́n kó tó dariwo lẹ́tọ̀ ètò ni kó tó dariwo.

0: kọ́rọ̀ wọ́n tó dogun kó tó di pẹ́kàleke. Kọ́rọ̀ wọ́n tó di gbàgbọ́ṣ. Kọ́rọ̀ wọ́n tó fẹ̀yìn kẹ̀kẹ̀kẹ̀ bí iná nú ẹ̀rùn. Àẹ́ẹ̀já tètè parí ẹ. Lórí ètò kó tó dariwo láti ń parí aáwọ̀ o. Yálà láàrin tọkọtaya. Ọ̀rẹ́ sọ̀rẹ́, alájọgbé aládùúgbò, àwọn ìṣòro pẹ́pẹ̀pẹ́ tí mo ń súyọ nínú mọ̀lẹ́bí. Bọ́rọ̀ ń bá ti gòrí ètò yìí tọ́, ó ti yanjú síbi tó dà náà nù. Iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi òkè tó gbélé wa lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni. Ètò àlàáfíà lẹ̀tò yìí ní gbogbo ibi tó bá ń gbóná gìrì-gìrì ibẹ̀ là ń bomi àlàáfíà sí. Ọlọ́run tá à ń sìn yìí, Ọlọ́run àlàáfíà ni o, kò sì fẹ́ pákáleke áwọ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí mọ́ ń kọjá téèyàn lè pè ní àwọn ìṣẹ̀lẹ̀ tí ò ṣe mọ́ gbọ́ láàrin tọkọ tìyàwó. Dákun bó ba ti dórí ètò yìí, Ọlọ́run ọba yóò sì mọ yanjú ẹ̀. Lórí ètò yìí, kó tó dariwo náà ni. Ètò àwọn tá ń pọ́n lójú ni. Ètò àwọn tá ń fi ẹ̀tọ́ wọn dùn wọ́n. Ètò àwọn tá ń ni lára. Àwọn tá ń fọwọ́ ọlá gbá lójú. Ọlọ́run ọba mi ò fẹ́ ìrẹ́ jẹ bó ti wulẹ̀ kó mọ̀. Àwa ẹ̀dá ayé là ń ṣera wa níkà. Àwa ẹ̀dá ayé là ń jira wa lẹ́sẹ̀. Ẹ̀dá ayé ní wo ni sùn. Tí sì ń gbèrú ni látẹ̀yìn. Bẹ́ẹ̀ ni. Àwọn kan ó sọ pé àwọn làwọn nílẹ̀. Bó bá ṣe wo àwọn làwọn lè tẹ́lẹ̀. Wọ́n ó sì mú ọwọ́ ọlá, wọ́n ó fi máa gbá àyàn lójú. Ẹ̀dẹ́kun gbogbo ẹ̀ tá a bá ń fẹ̀tọ́ rẹ̀ dùn. Bó bá ti ṣádórí ètò yìí tọ̀. Àjẹ́ pé ọ̀rọ̀ ru ẹni bẹ́ẹ̀ ti mú yẹ̀ẹ̀ṣì. Lèmi ó fi máa dúpẹ́ o lọ́wọ́ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn. Ṣèbí wọ́n ní àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà. Àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Ká fọ̀ tún wò sí, ká fi òsì wọ̀ tún. Àní, ká fọwọ́ wọwọ́, o náà lọ́wọ́ fi ń mọ̀. Bẹ́ẹ̀ ni àwọn kan náà lájọ ń ṣe o, tí gbogbo ẹ̀ tó fi ń kún mọ́ bí ìdodo ẹ̀fọn. Tọ́, ẹ̀jẹ̀ ń dé àfin o lọ́dọ̀ bà mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Bàbá, ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Arúsàwánu. Mo sì fìlà forí adé o, kádé ó pẹ́ lórí o. Kírù kẹ̀rẹ̀ yìí kó dọkẹni mọ́ yín lọ́wọ́. Láṣe Olódùmọ̀rẹ̀, ilẹ̀ Ìbàdàn. Yóò mọ rójú ráàyè o, àwọn aláboyún lé wọ́n mọ bíwẹ́rẹ̀. Àwọn àgàn wọ́n mọ tọwọ́ àlàbòṣù. Nílẹ̀ yìí, àwa ò ní róńgbé sọnù. Bí ò ṣe bí ọmọ o, bá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Tọ́, ọmọ yín ní pèrí o, bí ti bàbá bá ti ń já, Radio Apostle ní kìyín o. Mo fi bá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kí gbogbo àwọn ìjòyè pátápátá nílẹ̀ Ìbàdàn. Mo ṣe bẹ́ẹ̀, mo kí gbogbo àwọn bálẹ̀ àwọn ọkọ̀ ìlú. Ẹ mọ̀ ṣe ń wà. Ẹ kú àtìlẹ́yìn wá. Ojú òní tì bó ti wulẹ̀ kó mọ o. Gbogbo ẹ̀yin onímọ̀ nípa ètò ìdájọ́, mo kìyìn o. Ẹ̀yin tèmi, mo kìyìn o. e ko ni sise lase olodumo re o gbo eyin agbofinro patapata eyin eso alaabo eyin tolohun oba oke nlo fun wa gbogbo yen pata mo ki gbogbo eyin ore mi eseun iko amotekun ti ipinle oyo eseun seun o melo alave ka ninu eyin ara bi afika so die ka dakembe gbogbo eyin alase nile yi e mo seun seun en ti alabuja ese o ojo oni tin wo gbo iko ko to dariwo mo kiyin mo kiyin mo loye logo enu mo kiyin nile loko mo kiyin leyin odi o eku ifomo ni ase to oye je ndoto mama tia ni ikoni ti wa yin ajin rere obirin Lilian Bademosi iranse Olorun alaye mama ipe yo ni dipaje ohun te fi nwo Olorun esu ni babeje adua to la lore ni se fun yin nu alohun te fi nwo Olorun esu ni babeje ise iranse yin aye esu ese ko ni baje o mama dada to oya o eto ko to dariwo bere ba se kowe e lale tuni gegede o gbe na laare o jagba ah nkan o gbe nkan hanu o pepeye o yo gbo mo kan se gbagbe oro omo birin onigbe yawo osu meta ati tanawa di oro omo birin onigbe yawo osu meta to sare kabakaba wa sori eto ko to dariwo olohun se gbe yawo tan lale gbe yawo gbegede gbina ke lo asele nje ko won atoko ohun o ko awon omo niso nibe o ye ko ti yi eyin baun loko ohun ba ni ko won o se jeje o lale gbe yawo jeje ke e mo ja se jeje ya kan lu papa kam meke amon ni bo da ba so wi pe da kan fara balẹ o ko e fara pa ro fe nti o si ohun o ma le se bi okunrin ni o so pe ki lo wi won o gbo tutu so wo ye ti to gba wole ni network re fele je nje ti o si si o da ti o ye keji si ohun to so na lo tutun gbo abese olohun a lo ko e farapa mo fe nti o si o ti farapa won fun mi na ha omo birin sa wa sori eto ko to dariwo o mi n bo loju e lo mi n se sere sere sere bẹ́yìn náà bá wà ń bẹ̀ bẹ́ẹ̀yàn bá dorí àrùn èèyàn ní mọ̀ gbà tómi ó mọ̀ bọ́ lójú èèyàn àwa tanná sí di ọ̀rọ̀ ń bò ló ṣe rí gan ó ní pásítọ̀ àwọn mọ̀ sí àpè pásítọ̀ àpè ìyá ọkọ àpè bàbá ọkọ àpè bàbá ìyàwó àpè ìyá ìyàwó ẹ dẹ́kun bò lọ̀rọ̀ ẹ ṣe ṣẹlẹ̀ ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n àìbọ̀ ló ṣe fẹ́ láyé rẹ̀ pẹ̀lú èyí ìgbéyàwó oṣù mẹ́ta kábíyèsí ọlọ́run ẹ gbọ́ wìnrin wìnrin lálẹ́ yìí o ẹ dẹ́kun gbogbo ẹni tí ètí ìṣègbéyàwó ẹ bá ń pè wọ́n di rédíò yàtọ̀ pa ń parí àwọ̀ yàtọ̀ sí pé à ń dá sọ́rọ̀ àwọn tí wọ́n ń yàn án jẹ ẹ dẹ́kun ẹ̀kọ́ la fẹ́ kẹ́ ẹ mọ̀ kọ́ ò nínú ètò yìí. ọkùnrin kan náà tún sá kàbàkàbàkàbà wá sórí ètò yìí pé ẹ dákun ẹ gbóhun ọ̀rọ̀ yìí ti fẹ́ dojú sóhun o ǹjẹ́ kí a lọ́ àṣẹlẹ̀ ó ní ìyàwó tóun fẹ́ ni o ìgbà wọn fẹ́ra nǹkan sì dá ó dùn mọ́ngbò ya iṣẹ́ tó ń ṣe kò lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ mọ́. Lọ bá di pé ìyàwó òun bí ó bá wí fámílì àòṣì yá. Ẹ ti ṣe pé àwo ti tọ́dún mélòó lọ́dún méjì láàbọ̀ kábíyèsí Ọlọ́run ọmọ mélòó lẹ a bí ọlọ́mọ méjì. Ọmọ méjì ìgbéyàwó ọdún méjì láàbọ̀ bó ló ṣe jẹ́ ọláwọn ní ìdádúró. Kí ló a fẹ́ a ṣe? Oníyàwó òun ti ń tojú méjì ìyá ìyàwó òun sì mọ̀ sí. Oní kó dà ẹni tó jẹ́ bí fámílì ìyàwó òun òun ti rán ọmọ ti ẹ̀ lọ léèwé rí nígbà tí nǹkan dà. Àmọ́ ní ìsìn bò ń bá tiẹ̀ wá délé wọn níṣe wọn mọ kò ṣe mò ń bí ajá wọn lóun rìṣàrìṣà ní kábíyèsí Ọlọ́run. Ẹ gbọ́ wìrìnwìrìn lálẹ́ yìí ẹ jẹ́ ń sáré dọ́dọ̀ màmá mo ráàánú gbà náà. Èmi náà ó kú ráàánú gbà láṣẹ Olódùmarè. Wòlíì obìnrin tọ́lọ́run gbé kalẹ̀ fún ìran tá a wà yìí pé àníṣe gbogbo àwọn tá à ń fà lápọ́n lójú. Ọmọ rẹ̀ bá mi tu wọ́n lẹ̀. Ìyà láti gbé ẹlòmíì dè. Àlátẹ́lòmíì láti òrẹ́ tí ó bá tú ló kó sínú ogun. Àlátẹ́lòmíì láti òmọ̀túmọ̀ rẹ̀ lójú ó sọ́rẹ́ nù. Ẹ dákun àwọn kan bẹ Ọlọ́run fi ṣẹ́ rán wọ́n pọ̀. Àwọn mọ̀ tún mà lá. Ká fi tẹ̀gàn kun ká tún yọ tẹ̀gàn kó ń bẹ̀ ẹ dákun màmá yìí Ọlọ́run gbà fún wọn pọ̀. Ẹni a pè láṣẹ lógo ẹni a pè láyàn àwọn tá a yàn láṣẹ lógo. Óyá mo tẹkọ̀ létí òkè yá o lọ́dọ̀ màmá mo ráàánú gbà. Ẹnjiníà mi ọwọ́ rẹ àmúlele óyá mọ nìṣó lókè màmá mo ráàánú gbà ẹ̀ka àlẹ́ mà o.
1: Ayomitide Olúwa òṣè.
2: Àkókò ayọ̀ rẹ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ mo ráàánú gbà. Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá. Gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn ìdè ń já onírògbìnú jẹ́ fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophetess Tọ́láṣe Òbí sẹ̀san. Màmá mo ráàánú gbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí ìgbà ayọ̀ season of joy nínú ìjọ wa. Mo ráàánú gbà Christ Home of Glory SW/130B Omi Funfun Street opposite Balogun Borehole Òkè Àdó High School Junction off Joyce B Road Òkè Àdó Ìbàdàn. Àdúà òwúrọ̀ ni láti agogo mẹ́jọ òwúrọ̀ títí di agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀ 8 AM to 10:30 AM. Ìwọ náà máa bọ̀ wá bá Ọlọ́run ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ní gbogbo òwúrọ̀ ọjọ́ Thursday kí o tó lọ síbi iṣẹ́ òjọ́ rẹ. Wá fi ogun ìdádúró àmúbọ́ àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ lábẹ́ ìpè tó dájú. Kí wọ́n náà wá rẹ́rìn ayọ̀. Ogúnlógo ìránṣẹ́ Ọlọ́run ni màmá mo ráàánú gbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ̀lú ẹ̀ lò 08059008415. Ìpàdé tọ̀sẹ̀ yìí ò gbọ́dọ̀ má sí ń bẹ̀ o. Ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

0: Àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Mòráàánú gbà, èyí tí ìjọ Mòráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia! Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábí omi, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ ńlá Jésù ayérayé Ọlọ́run àánú gba ọpẹ́ wa. Ní gbogbo ọ̀nà adúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin lọ́lọ́run olùwẹ̀ gba ọpẹ́ wa. Adúpẹ́ fún ààbò, adúpẹ́ fún ìpamọ́, adúpẹ́ lórí prógráàmù pé látàgbà tá a ti bẹ̀rẹ̀ ohun àṣemọ́ ò jẹ́ kó ṣẹlẹ̀, olùwẹ̀ gba ọpẹ́ wa. Adúpẹ́ lórí tìjẹjọ, adúpẹ́ lórí tẹ́lẹ̀yìn nítorí pé a mọ̀ pé ẹ gba gbogbo ògo, olùwẹ̀ gba ọpẹ́ wa. Olúwa tó ti fẹ́ tẹ̀síwájú lónìí, olùwẹ̀ gba gbogbo ògo. A fi olóòtú ètò yìí, a fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́, olùwẹ̀ dì wọ́n mú. Gbogbo àwa tàwọn tí ẹ̀ ń gbọ́ prógráàmù lórúkọ Jésù, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Ní agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, àwa náà a ó mọ̀ rí wí. Ó rí bẹ́ẹ̀ o, ó ṣe bẹ́ẹ̀ o, gba aláṣẹ ọ̀run Jésù Kristi Olúwa wa. Àmì àmì àmì lórúkọ Jésù. Orúkọ mi náà yí padà. Orúkọ mi náà ni Wòlíì obìnrin Ìyáàfin Obisesan Tolase Yemisi, tí gbogbo èèyàn mọ̀ sí Màmá Mòráàánú gbà. Nípa àlá àti ìtumọ̀ tá ń ṣe tá ń bá lọ ní agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tó bá di next week, a tún bọ́ sí abala míì. Ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí, àlá àti ìtumọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí, ẹnìkan sọ fún mi, ó lóun máa ń lálàárí ẹja. Ẹja tí o bá wà nínú èèyàn tí ó lálàárí ẹja, ìyẹn náà pín sí oríṣi méjì. Tó bá ń lálàárí ẹja, ìwọ tó bá jẹ́ pé o ní ìpè tí wọ́n bá ń fi gbà gbogbo orí ẹja, bóyá olóńdin olóńkù ẹja, òun rí ẹja kó, òun ju àwọn. Ìyẹn máa ń dàbí ìgbà tó bá jẹ́ pé èèyàn fẹ́ ní ìpè tàbí kó ti ní ìpè, kí Ọlọ́run wa máa fi ìdí ẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n tí ì bá ṣe bẹ́ẹ̀, tí ẹ̀ bá ń fi ọ̀pọ̀lọpọ̀ gbà lálàá tó ń rí ẹja, tí ẹni yẹn bá ń dọ́wọ́ lé nǹkan, kẹ́ni yẹn máa gbàdúrà pé kí nǹkan yẹn máa bọ́ sí ni. Torí pé ṣe mọ̀ pọ́n Yorùbá náà máa ń sọ, wọ́n á ní ẹja ń bá kàn. Tó bá jẹ́ pé ẹja nǹkan tí ò ṣe bẹ́ẹ̀ dá tó ni, nǹkan tí ò ṣe bẹ́ẹ̀ dá tó ni. Yẹ ẹja tá a dẹ̀ tún wá ń sọ yẹn, bó ṣe jẹ́ pé kò dá tó yẹn náà, ó tún pín sí ipa méjì. Tí èèyàn bá ń lálàá tó ń rí ẹja, ìmí tún máa ń jẹ́ wípé èèyàn ń dọ́wọ́ lé nǹkan kankan tí nǹkan yẹn kò dá tó, kò dá tó. Bẹ̀rẹ̀ tó bá pé èèyàn lálàá tí wọ́n wá gbé ẹja fún ẹja tó tóbi, ìyẹn tún máa ń dàbí ìbùkún. Ó dúró lórí fọ́ọ̀m tí ó ń kálukú bá fi lálàá rí. Ìwọ tó bá dúró, bóyá ojókòó téèyàn wá pírẹsẹ̀ǹtì ẹlẹ́ja, tẹja yẹn dẹ̀ tó tóbi tó ṣe, àjẹpẹ́ nìyẹn máa rí ìbùkún gbà nìyẹn. Ṣùgbọ́n èèyàn tó jẹ́ pé ó kàn lọ bóyá lójú odò, ó kàn rí pé òun kó ẹja, òun ṣe, ìyẹn lè jáde sí pé ẹni yẹn ń dáwọ́ lé nǹkan kankan. Nǹkan tó wá ń ṣe yẹn, Ọlọ́run á fi bá sọ̀rọ̀ pé kíní kí ìsakan o, ẹja ni o, kẹ́ni irú ẹni bẹ́ẹ̀ kó kíyèsára dáadáa, kó wo nǹkan tó ń ṣe yẹn. Tó bá jẹ́ pé nǹkan tó lè jáwọ́ ńbẹ̀, bẹ̀rẹ̀ tó bá pé nǹkan tí ò lè jáwọ́ ńbẹ̀, kó wá gbàdúrà pé Olúwa jẹ́ kí nǹkan yìí kó yọrí sí rere. Ṣùgbọ́n títí ẹ bá jẹ́ pé ìpè ló ní lórí, òun náà gbàdúrà Olúwa, nǹkan tó fẹ́ kí n ṣe gangan, Olúwa fi hàn mí. Tó bá jẹ́ ìpè ni, Ọlọ́run jẹ́ kí pè mí sọ̀rọ̀ lórúkọ Jésù. Nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mo lálẹ́, ibi tó bá ti bá tiẹ̀, ibi tí bí àlá tiẹ̀ bá ṣe rí, kò sí nǹkan ẹkún ńbẹ̀. Ìwọ tó bá pé dọ́wọ́ lé nǹkan kan ni, Tọ́lọ́run dẹ̀ sọ pé kinní yẹn ṣó lè já síbi tó dáa tàbí kó múra sí i. Tó bá pé nǹkan tó lè tí ò tí jìnà, ó lè padà. Bẹ́ẹ̀ tó bá ti jìnà, ó lè pé Ọlọ́run sí i. Ọlọ́run lè so ẹja yẹn kó sọ di akàn, kó dẹ̀ sọ di pé nǹkan tó dáa. So lórúkọ ńlá Jésù, Ọlọ́run bá ṣe ń bá wa sọ̀rọ̀, mo gbàdúrà lónìí, Ọlọ́run ó mọ fi ìtumọ̀ rẹ̀ sí. Ọlọ́run ó fi mọ iye wa. Mo tún wá gbàdúrà gbogbo ẹ̀yìn tí àlá ti dá dúró sójú kan náà. Lórúkọ Jésù mo ń tọrọ lónìí on the one tó ń ṣe oṣù àṣepé, ọ̀run ó tù yín lẹ̀, yóò dẹ̀ ṣàṣepé oore nínú ayé yín, ẹ ó dẹ̀ ráàánú gbà. Bákan náà nọ́mbà mi ò yí padà o. O nọ́mbà mi 08059008415. Lẹ́ẹ̀kan sí 08059008415. Mo dẹ̀ sọ, ẹni tó bá fẹ́ pè mí, ẹ jẹ́ kó máa tọwọ́ ọ̀sán. Tó bá fẹ́ rí mi, a ní program ní Joyce B Road, opposite to Òkè Adó High School, Omi Funfun. wa ti ri church wa nbe mura anugba home of glory ibe ni church wa to ba ti pe mi sori ago yen every Thursday la man se program ati ma wa nbe latago meji abo sago meji la bakan na eyi te ba wa ni side ona asunle ile ijosin wa na wa tun wa ni asaka wa na alubarika estate a man se program be na njo Thursday ni agogo mewa la ma bere yen a man pari yen ni ago kan o le ri mi lona mejeji loruko Jesu mo gbadura fun gbogbo wo kan ti an fi alaye olenu pe loruko Jesu o ya lo ba isegun re pade oni lojo isegun re atu ole ori be o se be gbo alase orun Jesu Kristi oluwa wa amen amen amen loruko Jesu
2: ayo mi tide oluwa o
0: Kwa yore de iwo leri kan. Ninu ijo mura anu da. Christ Home of Glory. Lolong tin dapira sisi agbara. Ninu aye gbogbo eda. Gbogbo ojo pipe lolong se wole. Awon ide nja. Oniro binu je fofa yo. Nibi ipade oloso se yi tolong gbe kale. Lati pase woli olorun alaye. Prophet Estola si obi seson. Mama mura anu da. Gbogbo ojo po Thursday. Pelu akore. Dahayo, season of joy. Enwe Jowa, Muranu da Christ Home of Glory, SW/130B, Omefofon Street, opposite Balogun Borehole, Okeado High School Junction, off Joyce B Road, Okeado Ibadan. Adua oro ne lati agogo mejo oro titi di agogo mewa abo oro. 8 a.m. to 10:30 a.m. Iwona ma abo wa abo olorun eleda re soro ni gbogbo oro ojo to Ki o to lo sibi si ojo re wa fi ogun idaduro amupo aseti ati asedanu bu lori gbogbo idawole re labe ipe to daju ki won na wa rerin ayo ogunlogo iranse olorun ni mama muranu gba yo ma koso ti sise iranse elo elo 08059008415 ipade to se yi o gbodo ma si nbe o iwo laanu kan ti o rerin ayo

tó ó yẹ jẹ́ kí n máa kì yín káàbọ̀ padà sórí ètò kó tó dariwo láti òkè lọ́hún tá a ti lọ gbọ́ọ̀rọ̀ agbára láti ẹnu màmá mùráàánú gbà. Tó bóyá ẹ̀yìn náà bá fẹ́ kàn sí mọ̀mọ́ ẹ̀ ń rí àwọn ipa kan àwọn ìfarakàn kan nínú ìrìn àjò yín tẹ̀sí ń kíyèsí pé ó níṣe pẹ̀lú àwọn àlá èyí tẹ́ ẹ ti lá ẹ lálá ẹ mọ̀ túmọ̀ ẹ̀ àmọ́ ẹ̀ rí paṣẹ rẹ̀ láwọn ọ̀nà tí ò gbàyé yín ẹ pé màmá mùráàánú gbà ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé ohun tí ń ṣẹlẹ̀ lójú ayé sí èèyàn àti inú ẹ̀mí la ti parí ẹ̀. Ṣé kí wọ́n á mú tàn yín? Kò sí ẹnìkan láyè yóò tá yìí fi hàn bí nǹkan rí ó bá ṣẹlẹ̀ á fi hàn. Bí ìdàkejì náà ó bá sì ṣẹlẹ̀ á fi hàn kó má bàa ṣẹlẹ̀. Àwọn ń gbà tí ọ̀pọ̀ bá la bí àlá wọn ò ní mọ̀ túmọ̀ rẹ̀. Tọ́ èyí gan ni ìpìlẹ̀ ogun tọ́pọ̀lọpọ̀ èèyàn ń jà o. Ẹ pé màmá o màmá mùráàánú gbà bákan náà lẹ lórí ọ̀fẹ́ láti rí wọn lọ́la nínú ìpàdé mùráàánú gbà tí wọ́n máa ń ṣe ní gbogbo òrọ̀ ọjọ́ Thursday. Nọ́mbà màmá rèé 08059

tọ́ ẹ jẹ́ kí n máa ṣe báyìí ná níjẹ̀jọ́. Mo gbé ọ̀rọ̀ bàbá kan wá sórí ètò yìí. Bàbá tí wọ́n sọ̀rọ̀ nípa pé àwọn ní àwọn nǹkan kan àtàwọn nǹkan kan gẹ́gẹ́ bí ẹ̀tọ́ àwọn, nígbà wọn á sí gbogbo ẹ̀ níye owó. Wọ́n ní àbàtẹ̀ 10 billion naira làwọn ilé ìfowópamọ́ kan ni wọ́n fún àwọn, nígbà wọn sì lọ́tùn lóṣè. Bó lọ̀rọ̀ ṣe jẹ́ o, wọ́n ní ìpín tàwọn ni látọ̀dọ̀ bírọ́dà àwọn. Àmọ́ gbà tún ṣòdé sàlẹ̀ kòkò, ọ̀nà tí wọ́n gbà jẹ́ bírọ́dà sẹ́ni tí wọ́n ń sọ yìí. Ó ní bákan nù, kìí ṣe ní tààràrà. Wọ́n ní ẹ̀jẹ̀ òun ló jọ lókèètì àwọn. Ṣèbẹ́yìn náà ń gbọ́ oúnjẹ jọ ẹgbọ́rọ̀ lẹ́nu wọn. Ńbo làwọn bọ̀rọ̀ ń bọ̀ o. Bàbá yìí tó kàn sí mi, àmọ́ n ò lórí ọ̀fẹ́ láti bá wọn jókòó pọ̀ látòtí fọ̀rọ̀ wérọ̀. Bẹ́ẹ̀ bá ń gbọ́ mi lálẹ̀ yìí bàbá, ẹ dákun ẹ mọ́ bínú o. Ọwọ́ ló dí o, àyí ṣàfojú di èèyàn. Kò mọ́ dàbí wípé a ṣì á wá yín wá, a jókòó. Ẹ dákun ẹ mọ́ bínú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì pè mí nínú ọ̀sẹ̀ yìí, ẹ jẹ́ ń tọrọ àforíjìn. Ẹ̀yin tẹ́ ẹ pè mí tó dàbí pé a wà nínú àwọn ìpàdé kan tí mo sì ń sọ fún yín pé ẹ dákun ẹ mọ́ bínú, n ò ní lè gbé pè báyìí. Ẹ dákun ìgbà míì ń bẹ tó jẹ́ pé òkè ọ̀hún kìí jẹ́ ká rókè yín. Ẹ mọ́ bínú o, bójú ọjọ́ ṣe rí lásìkò tẹ́ ẹ pè ni. Tọ́ bí òun ṣe jẹ́ náà nu ó jàre. Oyè ẹjẹ́ wá lọ sórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ o. Ṣé mọ̀ wípé ó ti di ìjẹ́ ẹ̀dógún tí mo gbé ọ̀rọ̀ arábìnrin yìí? Àmọ́ nítorí bọ́rọ̀ arábìnrin yìí ṣe jẹ́, mo wí pé ká ṣe lọ́rọ̀ pàmílé mọ́ pàmí òde. Tòrọ́rọ̀ tó mú wá yìí ọ̀rọ̀ tó lágbára ni téèyàn sì gbọ́dọ̀ dá sọ́bò. Bó tilẹ̀ jẹ́ wípé kò sí bó ti wulẹ̀ ká dá sọ́bò ó tó, a gbọ́dọ̀ yanjú ẹ̀ náà ni. Àmọ́ ńgbà tọ́rọ̀ ti a rí bó ṣe rí, arábìnrin ọ̀hún

ọjọ́ ọkọ̀ tó fẹ́ òun ló mú wá o. Olóhun lọkọ̀ ìgbéyàwó àwọn òsì tí ìju oṣù mẹ́ta lọ. Ọmọ ọdún méjì dín ní ọgbọ̀n ló pera rẹ̀ 28 years. Òun ló pera rẹ̀ o. Ǹjẹ́ kí ló a ṣẹlẹ̀ sí ìgbéyàwó oṣù mẹ́ta? Oníkó tó dà sìkò tóyìn wá gan niná tí ń jòun lábẹ́ aṣọ tá ń dáná sí ọ. Bó niná ṣe débẹ̀? Ló bá tẹnu bọ̀rọ̀ ẹ̀yìn alára wa. Nígbà tó tẹnu bọ̀rọ̀ ọ̀hún. Ara gbà mí. Ara ta mí. Ara tèmi gan ò lélẹ̀. Tani ó a gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí? Tí ò ní gbára ta. Ọmọ ọdún méjì níní ọgbọ̀n 28 years. Tó sì jí ní jí kùtùkùtù ayé rẹ̀. Ó ṣègbéyàwó bí èèyàn ṣe ń ṣègbéyàwó. Àmọ́ nígbà tó di alẹ́ ìgbéyàwó. Ìyẹ́ kó wọn àtọkọ rẹ̀ kí wọ́n ṣe tọkọtaya. Ni ọkọ bá pé jókòó. Ibi a ní àgbì obì sí òkè ti lálẹ̀ o. Irú òkè kó kèwó nú o. Arábìnrin sọ fún ọkọ rẹ̀ wípé ṣe bá mọ́ kánú Bíbélì tá níwó òkè níwájú ṣerú Bábélì. Ẹ̀dákun èmi rọgbó lòun tèmi ni. Ni ọkọ arábìnrin yìí bá sọ fún ọ wípé kó sòun jẹ́jẹ́ o. Ǹjẹ́ kí ra lọ a ṣẹlẹ̀ àròyé ti pọ̀. Èwo tún làròyé lálẹ́ ìgbéyàwó? Jẹ́ sohun tó yẹ a ṣe. Àmọ́ nígbà tí arákùnrin yóò sọ̀rọ̀, ó ló sọ fóun pé òun ò lè

ayé yìí mà lé o. bí wọ́n bá ní sọ ṣe ọ rí ha ní àyà ìjẹ́ẹ̀dógún nígbà mo gbé ọ̀rọ̀ yìí tá a bẹ̀rẹ̀ lásìkò tí mo ṣe ojú òpó sílẹ̀ táwọn èèyàn pè wọlé. Arábìnrin kan náà pè sórí ètò yìí níjẹ́ẹ̀dógún. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́, ó ní irú ohun tó ń ṣẹlẹ̀ sárábìnrin yìí bó ṣe ṣẹlẹ̀ sóun gẹ́lẹ́ náà nú o nínú ìgbéyàwó òun. Nígbà tá a bá ń gbé àwọn ìṣẹ̀lẹ̀ míì, nígbà wọ́n bá kó àwọn ọ̀rọ̀ míì wá táwa gan sì ń gbọ́, ìgbà míì máa ń ṣe mí gan bíi wípé ṣé ojú àlá mo wà ní àbójú ayé. Nígbà tọmọbìnrin yìí ń sọ̀rọ̀, ẹ wá wo bó ṣe ń sọkún o, bí èèyàn bá jorí àrùn ẹ dákun omi ó bọ́ lójú èèyàn náà. Ẹ dákun bẹ́ẹ̀ bá rí ọmọbìnrin yìí, Ọlọ́run parí ẹ wà sí lára pọ̀. Ìbéèrè tí ń sọ lọ́kàn mi kúlúkúlú bí ṣe ń bá mi sọ̀rọ̀ ni wípé ṣógun ní jọmọ yìí ni, ta ló a tì í sínú ogun? Kábíyèsí Ọlọ́run. Ha! Mo ní interest nínú ọ̀rọ̀ ọmọbìnrin yìí. Ọ̀sẹ̀ méjì gbáko la fi tanná sídi ọ̀rọ̀ náà. Gbogbo àwọn tọ́rọ̀ ọkàn pátápátá mo pè sórí ìjókòó, torí pé ngbà mo bílè rè, ó ṣàlàyé irú ìgbéyàwó tó ṣe, ó sì ṣàlàyé wípé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí pásítọ̀ òun mọ̀ sí. Pásítọ̀ ẹ mọ̀ sí kẹ̀? Pásítọ̀ rẹ náà ó dèbí ìròjọ́ o. Ṣé wọ́n á rí oko ìkúnlẹ̀ fún ọ ni wọ́n ní kó lọ lè gbìn pa bẹ́ẹ̀ ni? Bóun ni wọ́n ṣe ṣe ọ̀rọ̀ ẹ báyìí? Àwọn dádì àti mọ́mì ẹ ń kọ́ ló bá bẹ̀rẹ̀ sí ní sọkún. Kí a lélẹ̀ yìí, irú odó wo làádọ́rùn láilé yìí sí? Àwọn bàbá ọkọ àtìyá ọkọ rẹ̀ ń kọ́ o, ṣé wọ́n mọ̀ sọ́rọ̀ yìí? Ó ní wọ́n mọ̀ sí. Ṣé wò wá mọ̀ ni? Ibi ọ̀rọ̀ rẹ̀ ti kọ́kọ́ fẹ́ mọ dojúrú mọ́ lójú rè o. Ńpò mọ̀ pé pásítọ̀ ọ mọ̀ sí, bàbá ọkọ ìyá ọkọ ẹ mọ̀ sí, àwọn òbí ti ẹ ń kọ́ o bẹ̀rẹ̀ sí sọkún. Ṣé wọ́n náà wà mọ̀ ni? Ó lóun ò mọ̀. Ó dà náà kẹ́ ẹ tó ṣègbéyàwó ọ̀hún, ayé ti lajú, ìmọ̀ ìjìnlẹ̀ sì ń bẹ, bó tilẹ̀ jẹ́ wípé èmi náà wà lára àwọn tí máa ń sọ fún àwọn ọ̀dọ́ ayé ìsìn, ìwọ ọmọbìnrin kó o tó ṣègbéyàwó, jẹ́ kí ìgbéyàwó rí ó lọ́lá o. Ọkọ tó o fẹ́ bá ṣègbéyàwó wọ́n jò ó ṣe ọ lásọwò. Bẹ́ẹ̀ ni mo máa ń sọ, n ó sì máa tuntun sọ, torí pé bẹ́ẹ̀ gan lọlá ń bẹ fún obìnrin. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ọ̀pọ̀lọpọ̀ ni ó máa sọ pé irú nǹkan tá à ń sọ ẹ̀ náà ni wọ́n máa ṣe ìgbà náà wá ń kọ́. Ẹ̀ṣẹ́ ò sí mọ̀ jìnlẹ̀ ni, ojú ti là, àwọn ìmọ̀ sáyẹ̀nsì ń bẹ̀ láti lọ rè ṣàyẹ̀wò irú ọkọ̀ tó fẹ́ fẹ́, àwọn àyẹ̀wò lóríṣiríṣi ṣe ẹ lọ rè ṣàyẹ̀wò ni. Ó tún bú sẹ́kún. Mo bílẹ̀ rẹ̀ àwọn ìbéèrè kan kò dá mi lóhùn o, ni mo bá ránṣẹ́. Tọ́ nígbà ó dákọ pásítọ̀ wọn, ẹ̀rọ Ọlọ́run bà mí,
ṣe wọn a ránṣẹ pé bàbá tó sọ yìí ni jẹ ń gbéra lọ rè é bá wọn ni torí pé ìyá fi ọwọ fẹ ń tọwọ ń ṣe tiẹ nígbà mo débẹ gbẹgẹdẹ gbiná o aláàárẹ jàgbá ẹyin èèyàn mi nǹkan gbé nǹkan ánù ṣé kí n má tàn yín pẹpẹ yẹn gan gbọmọ pọn.

ẹ̀dẹ́kùn ẹ̀jẹ̀ ń tọrọ gáfárà lálẹ̀ yìí wọn ò ní lè fi ohùn àwọn tọrọ kàn síta o torí pé bí tọrọ yìí ṣẹ̀ sí ha ibi tó ní agbára púpọ̀ ni kò wá sídìí méjì tí wọn ò fi lè fi ohùn wọn síta ìbá jẹ́ pé bí ọmọbìnrin yìí ṣe ṣàlàyé lọ̀rọ̀ ṣe rí ni ọ̀wù kìíní ń bẹ̀ ń bẹ̀ ẹ̀yìn tó le jù bẹ́ẹ̀ lọ agbè wọn ò bá fi ohùn wọn síta àmọ́ bọ́mọbìnrin yìí ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí sáwà ba àwọn ẹni ẹlẹ́ni ló kọ jẹ́ ni sáwà kùn wọ́n lọ́dà tí ì ṣe tí wọ́n ní ìta ń fi àtúnṣe sí lórí sáwà babẹ̀ jẹ́ ni ẹ̀dẹ́kùn o gbogbo àwọn ọmọbìnrin tí ètí ìníyàwó ẹ bá ń pè wọ́n síbi o ọmọ yìí arábìnrin tó mẹ́jọ wá ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n àṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ayé òde òní àwọn gan fúnra lára wọn wọn mọ bí wọn ń lọ ohun tí wọn sì ń rí lásìkò tí wọn wà gangan ni wọn mọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ẹ mọ́ sì mí gbọ́ ò kìí ṣe gbogbo wọn o àmọ́ ọ̀pọ̀ nínú wọn ni ò mọ bí ti ń lọ láyé. Ohun tẹ́lòmíín tún wá fẹ́ nínú wọn kò yé àwọn gangan nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdébìnrin ayé òde òní ẹlòmíín ojú kòkó o tí wọ́n ń pè ní ojú kòkòrò kòkòrò ń gangan inú ojú wọn ní ń gbé. Pastor ni mo kọ́kọ́ lọ bá ìránṣẹ́ Ọlọ́run alààyè bí mo ṣe gbó kọ wọn. Mo kọ́ wò ó wípé bọ́mọ yìí ṣe sọ̀rọ̀ fún mi. Sáwọn wọn wà tì ọ́ sínú irú nǹkan tó ń sọ yìí. O sì ní pastor ọmọ. Òun mọ̀. Tọ́. Ó dà náà ò mo bá tẹkọ̀ létí. Mo dọ́dọ̀ pásítọ̀ bàbá ẹ̀kú dédé àsìkò yìí o ẹ̀kú ṣe olúwa olúwa yóò mọ̀ sọ agbára yín dọ̀tún bàbá ṣe àmì mo ṣàlàyé ohun tó gbé mi wá mo sọ̀rọ̀ ilẹ̀ kún ọmọbìnrin yìí náà tẹ̀lé mi dádì sà ṣẹ́ mọ́ wọ́n láwọn mọ́ o bàbá kọ́kọ́ bú sẹ́rìn mo ní ó mẹ́jọ́ wá ni o sórí ètò oko tó dariwo ohun tó sì sọ yìí nígbà tí mo gbọ́ gẹ́gẹ́ bó ṣe sọ mo wòye pé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ tán ọmọbìnrin yìí sọ ó tún alẹ̀ mọ̀ sí i pásítọ̀ wojú ọmọbìnrin yìí bí pásítọ̀ ṣe wojú rẹ̀ mo rí ó sáré tẹjú mọ́lẹ̀ mo rí kọ́ńtẹ́nàǹsì rẹ̀ ó ti chéǹjì pastor sọ wípé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí a ní lè sọ lọ́jọ́ tí mo wà o torí pé báwọn ó bá sọ̀rọ̀ bàbá àti ìyá arábìnrin yìí ó wà lórí ìjókòó ọkọ tó fẹ́ yóò wà lórí ìjókòó bàbá ọkọ àti ìyá ọkọ náà wọ́n ó wà lórí ìjókòó
káwọn ó tó lè sọ̀rọ̀ sí.

àmú ọjọ́ mi ò. Pásítọ̀, níbi tí mo wà náà ni wọ́n ti pe àwọn tó yẹ kí wọ́n pè, a sì fi ẹnu kò àmú ọjọ́ mi. Tọ́, báwo ni ikú ṣe pá, báwo lọ̀bẹ ṣe kún? Nígbà mo rí ọkọ ìyàwó, èmi gan gbàdúrà fún wípé Ọlọ́run dákun bá rántí rẹ̀ sí rere o. Àṣé nǹkan kì í ṣe ràgó ẹ̀yìn alára wa? Ìdí nìyí tí wọn ò fi lè gbé ohun àwọn èèyàn yìí sórí afẹ́fẹ́. Àkọ́kọ́ rèé, arákùnrin tá à ń sọ yìí, àsọ̀rọ̀ ju pé kò lè ṣe lọ. Ṣé ẹ mọ àwọn kan, wọ́n máa ń pè wọ́n ní imbecile. Ó ti yẹyin báhùn. Yóò ti máa yẹyin. Òun larákùnrin yìí, ó sì ní àwọn ìpèníjà kọ̀ọ̀kan. Débi pé bó ṣe ọ̀rọ̀ tí ń sọ gan, ẹ nílò láti dẹ̀tí dáadáa kẹ́ ẹ tó lè gbọ́. Wọ́n gbé jókòó, wọ́n tún fi nǹkan tì í lẹ́gbẹ̀ẹ́ ni. A bèsè Ọlọ́run. Ẹ wá wo arábìnrin yìí lẹ́gbẹ̀ẹ́ arákùnrin tá a ti ń sọ̀rọ̀ rẹ̀ yìí. A bèsè Ọlọ́run. Ǹjẹ́ bò lọ̀rọ̀ ṣe wá rí o? Àwọn nǹkan tẹ́mi gan rí àpẹẹrẹ, èyí tó kọ́kọ́ tiẹ̀ bu omi tútù sí èèyàn lọ́kàn ni. Eléyìí sọ̀rọ̀ pa fẹ́ mọ fa nǹkan kan mọ́ báyìí. Ọ̀rọ̀ àlàyé ni. Ẹ wá wo àwọn òbí arákùnrin tá à ń sọ yìí. Ọlọ́run kẹ wọ́n pọ̀. Bí n bá sọ pé Ọlọ́run kẹ wọ́n pọ̀, ó kẹ wọn púpọ̀ púpọ̀ púpọ̀ jù. Owó ń bẹ, ilé ń bẹ, ilé kọjá owó ọrọ̀ láàbámọ̀ pé kábíyèsí Ọlọ́run. Ọlọ́run ọba mi bó ṣe wù ọ́ lòun ṣọlá o, Ọlọ́run ọba bó ṣe wù ọ́ lòun ṣògo. Bó ṣe ń ṣọlá rẹ, bó ṣe ń ṣògo, ta ni wọ́n àbíọ́lẹ̀ rẹ̀? Ṣé kì má tàn yín o? Ọmọ kan táwọn bàbá àtìyá yìí mọ̀ bí rèé, imbecile. Owó sì rèé ló ya mùrá yìí. Ọrọ̀ rèé kábíyèsí Ọlọ́run ọba. Tọ́, níbo mo wá ń bọ̀ gangan? Ọ̀rọ̀ tárábìnrin yìí mú wá ni mo wá tì síwájú wọn. Olóhùn lọ́kọ lálẹ́ ìgbéyàwó òun. Lòun sọ pé ọkọ òun ó yá bọ́ sí àyín, bọ́ sórí pápá. Ó yá ò jẹ́ ká para wa láyò. Ló bá sọ wípé tọ́, ibi ò fojú sí ọ̀nà ò gbá bẹ́ẹ́. Àmì èmi gan àwọn kankan tí ń kọ́kọ́ yé mi ńgbà mo rí ọkọ ìyàwó, tí mo rí òbí ọkọ ìyàwó, tí mo rí òbí ti ìyàwó gangan fúnra ẹ̀. Ọmọ arábìnrin tá à ń sọ yìí, bẹ́ẹ̀ bá ti ráhùn òbí rẹ̀, ẹ ti mọ̀ wípé ọmọ àtàpátá dìde ni. Ọ̀rọ̀ mi ò yé yín. Bó ṣe wo ló a ní ṣọlá o, bó ṣe wo ló dùmọ̀re ní ṣògo. Ǹjẹ́ bó o lọ̀rọ̀ ṣe rí gan o? Pásítọ̀ ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Pásítọ̀ ní arábìnrin tá à ń sọ yìí gangan ló wá bá wọn. Lóòótọ́, ọmọ ìjọ àwọn
o ni yawo omo ijo awon o na loko tori pe obi awon mejeji inu ijo awon ni won wa o ama iyawo funra lara re lo wa ba ohun won pe loko re won o fe mo da ko re o si ni daddy o mo ri nkan kan alagbara ke a lori se o ti di ariran ni abi alala oni bro lagbaja o ri wi pe bro lagbaja loko ohun ah pastor ni lojo ti o soro yi awon tun ijoko awon jo awon se bi pa won o gboro to so eh ki lo so yi na tun so o oni daddy inti mo so yi mo mi ni eke bro la jaja o lo ko ohun ta lo so be fun o Olorun lo bo n so ah Olorun lo ba o so so mo bro lajaja o mo awon ilera ti ipe nija re oni idi ti Olorun fi ran ohun ganu lati je bi oluran lowo fun ka besi Olorun asoto ni nkan tarabirin foju si ha Pastor ni awon oni so wipe Olorun ko lo so fun tori pe ko ti e si ninu asa ta won tabi igbadu awon ka won mo fi okunrin lobin tabi fi obin lokunrin on ka loku ni o yan o to ba fe ama awon le to won sona ni ola won ni ko pada lo oro to wa so yi ta lo ti so fun so ti so fun awon obi re olohun e ti so fun won o lo re so fun won o se tun lo tun adua re gba daada tori pe obi awon arakunrin ta nso yi gan awon ogun o ti eronu wipe omo awon yo ni iyawo won fi gba kan rori en bi ta won mo nsoro de amo ya adua ta won gba ta won si ni gbadọ ni wipe ko so nto lohun o le se en se boju oku dide njo si o si mo awon olokunrun o mu won lara da bo ba wo Olorun o le se be o le se ju be lo fun arakunrin na o arabirin lo re tun adua re gba ko to wa pada ri mi on ko wo to ba wa ri o ipo kokoso fun awon obi e na

0: bí pásítọ̀ ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń bi léèrè pé ṣé bí mo ṣe ń sọ lórí. Ha! Ọmọbìnrin yìí dorí kodò. Ń mìírí ẹ̀ pé bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ lẹ́nu. Àmọ́ ń mìírí. Èyí ti ń ṣe àpẹẹrẹ wípé bí pásítọ̀ ṣe ń sọ bẹ́ẹ̀ lórí. Wọ́n ní láàrin ọjọ́ mélòó ló bá tún padà dé o. Wípé dádì, ohun tí mo sọ lọ́jọ́ sí kò yí padà. Mo tún ti gbàdúà, àdúà tí mo sì gbà. Ìtọ́lọ́hún bá mi sọ náà ní ń bá mi sọ. Pèmí ni ìyàwó arákùnrin yìí. Tọ́. Nǹkan méjì mo ní o ṣe. Tó bá ń padà bọ̀. Mo ní yàtọ̀ sí pé òun bọ̀ tó wá sọ nǹkan kan fún mi ìyún ení. Rí i dájú pé o sọ fún àwọn òbí rẹ náà o èjì. So o ti sọ fún àwọn òbí ẹ, ó lòun ti sọ fún wọn. Kí ni wọ́n wí? A ní nígbà òun ti sọ kọ́lọ́n ni. Wọ́n ti ní ìfẹ́ ọlọ́run náà ni kó ṣẹ. Ìfẹ́ ọlọ́run ni kó ṣẹ. Tọ́! Pásítọ̀ láwọn pé àwọn òbí arábìnrin yìí o. Pásítọ̀ kọjú sí àwọn òbí ìyàwó. Wípé lọ́jọ́ kìíní àná tọmọ yín wá bá mi. Mo ní kó fi tó yín létí àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni. Lẹ́yìn tó fi tó yín létí tán tó padà wá bá mi, oníkẹ́ yọjú sí mi. Ẹ wá, wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo bí yín léèrè wípé ọ̀rọ̀ tọ́mọ yín sọ yìí, ṣé ẹ fọwọ́ sí o? Kílẹ̀ wí, fúnra lára wọn ni wọ́n fẹnu ara wọn sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni. Pásítọ̀ ní àwọn ń bọ̀. Àwọn mọ̀ wípé irú nǹkan báyìí lè padà wáyé o. Kábíyèsí Ọlọ́run. Mo lu pásítọ̀ yìí lọ́gọ ẹnu. Torí wípé bí wọn ò bá gbèrú ìgbésẹ̀ tí wọ́n gbé yìí, ó ṣeéṣe kí wọ́n rò nǹkan mọ́ wọn lára. Mo rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ yìí pọ̀. Pásítọ̀ wọlé wọ́n jáde. Ni wọ́n bá lọ mú kiní ọ̀hún wá. Àṣé pásítọ̀ ní àkásílẹ̀ ohun tó ń ṣẹlẹ̀.
1: Tí mo bèrè,
0: wọ́n fi hàn mí o, èmi gan fojú.

jẹ́jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ tí arábìnrin yìí ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n tó wá sọ àsọdorí ọ̀rọ̀ kodò ni. Ó rí bí ẹni wípé iná ti ń jó òun báyìí, sọ wá rò wípé bóun ṣe wá wá sọ́dọ̀ tiwa, àwọn ò ní taná sídìí ọ̀rọ̀ ká tó gbé ìgbésẹ̀ láti wádìí ohun tó ń ṣẹlẹ̀ gangan. Ọ̀rọ̀ yìí láwọn abala kan ń bà mí nú jẹ́. Láwọn abala kan, ó tún wù mí káwọn kan kí wọ́n tó fi kẹ́kọ̀ọ́ o. Torí pé kíni, bàbá ní a kó àwọn ọmọbìnrin ayé òde òní jọ. Tẹ́ ẹ wá wádìí dáadáa ìdí tí wọ́n fẹ́ fẹ́ ọkùnrin tí wọ́n fẹ́ fẹ́hun. Ṣé kí n má tọ̀ yín? Ọ̀pọ̀lọpọ̀ nígbà tẹ́ bá rí ẹ rí pé ìfẹ́ kúfẹ́ ọkàn wọn ni. A máa ń yàtọ̀ sí àwọn, ó lè mọ́ jẹ́rú ọ̀nà tẹ́lẹ̀ é gbà wá. Mélòó mélòó la fẹ́ sọ, mélòó mélòó la fẹ́ kà? Ọ̀rọ̀ arákùnrin kan náà là ń yanjú lọ́wọ́lọ́wọ́ báyìí. Kọ́lọ̀ ń dákun fún wa yanjú o. Pásítọ̀ sọ̀rọ̀ ilẹ̀ kún o. Arábìnrin yóò lè sọ wípé n tí pásítọ̀ ń sọ kò rí bẹ́ẹ̀. Àwọn ìyá ìyàwó àti bàbá ìyàwó lè sọ wípé ọ̀rọ̀ tí pásítọ̀ ń sọ kò rí bẹ́ẹ̀ o. Ṣé ẹn tí ọ̀rọ̀ bá ti ẹ̀yé dáadáa làbá bilé èrè ọ̀rọ̀? Àmọ́ bí mo ṣe ṣàlàyé ipò tárákùnrin yìí wà, tó ti ẹ̀ sọ bá pàpá gan-an tí a tipátipá, ó ni mo ṣe gbọ́. Ó ṣàmọ̀ pé òun níyàwó. Àmọ́ gbà tárábìnrin yìí sọ wípé àníṣẹ́ dandan, bóun ò bá fẹ́ o, òun ó ṣe ọlọ́run o. Pásítọ̀ mọ̀ gbohun rẹ̀ sílẹ̀ pẹ̀lú àwòrán. Ẹ wá wo bárábìnrin yìí ṣe ń sọ̀rọ̀. Àfi bíi wípé òun àtọlọ́run jọ jókòó ní ìpàdé. Lọ́lọ́run á sọ fún wípé àníṣẹ́ ò gbọdọ̀ mọ́ fẹ́ o, bó o bá ti fẹ́ o. Gbà pásítọ̀ fi fọ́nrán hàn mí. Wọ́n á wò wípé àsọmọbìnrin tó wá sọ́dọ̀ wa kọ́ èrè. Ìwọ kọ́ ló ń sọ bí ẹni pé o ti ẹ̀ mọ̀ bọ́rọ̀ ń ṣe jẹ́ títí dalẹ́ ìgbéyàwó. Nígbà tá a yejú sọ́dọ̀ bàbá ọkọ àti ìyá ọkọ, ká bèsè Ọlọ́run, omi sì ń bọ́ lójú wọn. Àbí a máa wọ.

0: Wọ́n wo ara wọn bí wípé sáwọn ṣe Ọlọ́run ni. Tọ́ bàbá lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ díẹ̀ màmá ọkọ̀ yóò ti ẹ̀ lè sọ kankan. Nígbà tí bàbá tẹnu bọ̀rọ̀, wọ́n nígbà tí wọ́n pe àwọn, pásítọ̀ ló pe àwọn. Wọ́n ní ìyá ọkọ, ìyá ìyàwó àti bàbá ìyàwó pẹ̀lú arábìnrin náà wà ńbẹ̀. Lọ́jọ́ táwọn ń sọ yóò, wọ́n ní bí pásítọ̀ ṣe pa wọ́n sínú ọ́fíìsì, arábìnrin fúnra rẹ̀ náà ló sọ̀rọ̀. Pásítọ̀ ní in tó sọ fáwọn kò sọ. Wọ́n ló sì sọ lọ́jọ́ tá à ń sọ yìí. Àwọn wá tuntun bilé rè wípé ó mọ ọmọ àwọn o, ó mọrú ipò tó wà o, ó ní kí wọ́n gbàgbé ipò. Àníṣẹ́ ohun tọ́lọ́run bòun sọ ni, bóun ò bá sì ṣe òun ó ṣe Ọlọ́run o, ègún bẹ lórí òun o. Wọ́n ní kò sí nǹkan tí ò sọ tán. Wọ́n láwọn sọ fún un wípé dákun lọ tuntun ọ̀rọ̀ yìí rò dáadáa. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù, wọ́n ní arábìnrin yìí nísà ń ké tantantan wípé àníṣẹ́ ìtọ́lọ́run fẹ́ kóhun ó ṣe rèé. Ìtọ́lọ́run fẹ́ kó o ṣe tọ́ ta ń kúkú mọ̀. Kò sẹ́ni tó mọlẹ̀ tí ó mọ́lá. Àwọn náà àwọn ò mọ̀ iye ọjọ́ táwọn dá láyé o. Bóyá Ọlọ́run ló kúkú bárábìnrin yìí sọ̀rọ̀ lóòótọ́ láti máa bá wa tọ́jú rẹ̀, àbí irú ipò tó wà yìí ó nílò olùrànwọ́ lọ́wọ́ lóòótọ́. Ṣèbí dẹ́rẹ́bà la gbà kó máa gbé kiri. Bó bá ti níyàwó, ìyàwó ni ó máa gbé kiri. Ilé rèé, kí wọ́n ń fi kinní kan ṣe ń lọrin, tiẹ̀ náà ń bẹ ńlẹ̀. Kí lẹ fẹ́? Táà ní fún yín. Àṣé gbogbo nǹkan tárábìnrin yìí náà ti ń fojú sùn rèé. Ká mọ́ fọ̀rọ̀gùn, ọ̀rọ̀ di ọ́wù-ọ́wù. Nígbà wọ́n ṣe ìfilọ̀ pé bọ̀dá kinní kan fẹ́ ṣègbéyàwó. Sista kinní kan sì ni ìyàwó bọ̀dá lágbájá. Àwọn èèyàn kọ́kọ́ wò ó pé how come.
1: Láì níbi lọ.
0: Àwọn tí wọ́n kọ́kọ́ gbọ́rọ̀ ọ́ dàbí ẹni pé àṣì èṣe pé wọ́n fẹ́ gbèrú sìstá látẹ̀yìn. Láì mọ̀ pé sìstá gan-an ló lọ́lọ́ ń bò ń sọ.

0: 八六元吗？
1: 我的这个没有
0: 在巴瓦利亚伊阿拉平里拉西古汤所以阿耶来去迁就我去服务同学我真是谢给的巴耶我去打我比雷罗拉àwọn òbí ọkọ ti rí bí áńgẹ́lì tọ́lọ́rán sí ọmọ àwọn gẹ́gẹ́ bó ṣe sọ àwọn kọ́ ni wọ́n kú lọ pé òun ló sọ pé ọlọ́run òun arábìnrin náà sì ti á dòrè báyìí àmọ́ ká mọ́ fọ̀rọ̀ gùn olóhun ò ṣe mọ́ kí gbogbo ayé ó bò ń dá sí i bó la ṣe fẹ́ gbọ́rọ̀ ẹ́ ṣé bàbá wa sọ pé never what God has joined together let no man put us under ẹ̀rù ti ń ba àwọn ẹbí ọkọ báyìí ni wípé gbò tí lóhun ò ṣe mọ́ ìbànújẹ́ ló jẹ́ fáwọn o àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bá ti sọ bẹ́ẹ̀ kò ṣe wò àwọn ẹbí ìyàwó sọ pé láì àwọn ẹbí ìyàwó sọ́pọ́ọ̀tì ọmọ wọn pastor dúró sáàrin méjì ń tí wọn dádì ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí dádì ẹ sọ̀rọ̀ wọ́n ní kí àwọn òbí méjèèjì kí wọ́n dìsáìdì ẹbí ìyàwó sọ pé ànísẹ́ ó ti sọ pé ọkọ òun nu ẹni tí ó sì fẹ́ nu ọmọ lòun ò fẹ́ mọ́ ọkọ sáàrẹ̀ ní bẹ́yìn tí ẹ̀ ń bí ó wà ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ yé dáadáa bí ṣe ń fi ọrùn sọ́tún ni wọ́n bá dì í mú ọba tó fẹ́ gbé lọ sósì wọn ó tó bá gbé dúró káì ìyá àyàwó ń sunkún ni ìyá ọkọ jàre ìyá ọkọ ń sunkún bàlàbàlà bàbá ọkọ nígbò tí lóhun ò ṣe mọ́ ẹja fílẹ̀ ohun tèmi wá ń rò ní wípé àbẹ́yàn bá ní tipá tó láàṣì ṣé ò ní fi ọ̀sán kan òru kan kó lọ yin lọ́rùn pa àbẹ́ẹ̀tò ní kí n mò ń sọ yìí ó kú lágbára lórí ẹ̀ àbọ́mọ obìnrin gan ní tágẹ̀tì ni pé gbé ó bá fi di báyìí tí mo bá ti kó nǹkan tí mo fẹ́ kó jọ tọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ìṣẹ̀lẹ̀ tí ń pa àwọn kan lẹ́kúnrẹ́ o ojú wa ń rí mẹ́wàá ó ti ṣèlérí pé wọn ò ní lo wọn bí mo sì ṣe sọ bẹ́ẹ̀ náà máa ṣe àmọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ̀yin ọmọ nàìjíríà bọ́rọ̀ ṣe rí yìí tá a lè sọ pé dandandan yóò padà fẹ́ náà ni ó gbọ́dọ̀ fẹ́ ni àwọn òbí ọkọ ò máìndì mọ́ pé gbò tí lóhun ò fọmọ àwọn mọ́ no problem àwọn ìyá tiẹ̀ ìyá obìnrin gangan ìyàwó tá à ń sọ yìí àti bàbá rẹ̀ wọ́n ní no no no no ẹ̀ ń ti o fe dandan danu. Pastor Josa ni meji. Ejo na o bo le yan se nsoro yi sinu. Ele koja keyan o so pe dandan gban. Anilo imoran yin eyan omo Nigeria. Osibo ti wule ori ko bi o le so pe anise komo ohun kunu omeni omo kan ti won si wa pire laye lorun abe risi olorun erun ba won pe ntin se bayi si oni se nkan mi so ma won igba arabirin yi si soro fun mi entare pe dada mo pe ero omobirin ba mi o to e dakun e ba wa da soro yi 0916 893 1000 tabi 0915 333 4893 tabi 0911 3 8 9 3. Hello. Emo kale o.
2: E kale o. E kushe.
0: To esu.
2: Oru ko ti mi ni. Ako tarazin. Ani untole mwoni. Luki ayo. Luju ayo. Lako tatazan ni bada.
0: Esi on sa.
2: Esi e kushe. Eri ikete se na ni pe kubo uye na ze ti. Engele ti. Bele kwesho. Eti ti fungo ni ansa. Ansa na ni pe. Ikete fe si. Ufe kubo kwa janani. Ìṣẹ́dọ́dẹ̀ sí kójọ kọ́ àwọn òbí ẹ̀bá sọ̀rọ̀ dáadáa. Àwọn ni àìṣe ilé ayé ní gbé tí ẹ bá ṣe ọ̀rọ̀ inú wọn mọ́ bára wọn. Kò sí ló ṣe lè ṣe tó yóò gbẹ̀fẹ́ kọ́ wá bá sọ̀rọ̀ dáadáa. Ṣùgbọ́n tó bá tó gẹ̀gẹ̀ òun fẹ́ ọ̀rọ̀ ọmọ yẹn mọ́. Ṣé ó ti bí wọn kan rà pé ó ti bímọ rárá?
0: A ní ò lè ṣe.
2: Oja, nísìnyí, òun náà sábọ̀ ọkọ̀ níṣẹ́ tí ọmọ ẹ wà kó tó sọ kó mú ọjọ́ ló sọ pé kó wọ́n fẹ́. Àwọn òbí ẹ̀ nìkan sọ̀rọ̀ dáadáa tó bá lè tó pé jẹjẹrẹ tí àwọn ọ̀fẹ́ mọ́ kó sílẹ̀. Ṣùgbọ́n kó mọ̀ pé ká ló bá lọ àbọ̀ ń bọ̀ ló jẹ́ bí ìjẹjẹ náà sọ.
0: Tọ́ ẹ ṣeun àfà. Challenges arakunrin ta nso yi o po gan. O to wa nbe ni pe ke se pe won fi fun o iwo lo wa pe Olorun so ai. 0916 893 1000 0916 893 1000 Emoji agba ojo opo kan wole n jara won. Hello.
3: Hello.
0: E ka lesa o.
3: Hello.
0: Yes sir.
3: Ẹgbẹ́ obìnrin olójúkòkòrò ní olójúkòkòrò gidi òun ni. Gbogbo nǹkan tó fún ẹ lẹ́kọ́ bá padà lọ́yẹ̀. Ètò gan-an mo ń bẹ́ aláàbẹ̀ tó bọ̀.
0: Tọ́ ẹ ṣeun ojú òní tì í o. Ẹ dákun gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa. Ìbéèrè tá à ń béèrè gan ni pé àwọn òbí ìyàwó sọ pé dandan ni ó fẹ́. Ọmọ lòun ò lè fẹ́. Àwọn òbí ọkọ àwọn ní kì í ṣe dandan gan. Kí ni ká ṣe lórí ọ̀rọ̀ yìí? Hello.
4: Ẹ̀ka
0: lẹ́mà ọ̀ta ló ń pè àti ìbúlẹ̀ tí ń pè é.
4: Láti apáta mi.
0: Ẹ ṣeun ma. Bí abiyamọ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí.
4: Ẹ rí obìnrin yẹ. Ọmọbìnrin yẹ. oni roko ba yo le se ko roko ba yo le se pe se bi ina la lo lo bo bi ite o le se ko da to de re ti o le se mo fi wa to da ro pe se un wa wa do be ni nkan te mi turu si ni le se ni
0: Ọmọ ni gbogbo ẹ làwọn ṣàlàyé fún tóun náà sì mọ. Àwọn òbí ọkọ mọ àìlera ọmọ wọn gbogbo ẹ wọn sì ṣàlàyé fún ó ní olùrànlọ́wọ́ lápò ń. Hello.
5: Hello.
0: Ẹ mọ̀ kalẹ́ mọ̀ ọ̀ta ló ń pẹ́ àti
5: bọ́lẹ̀ fẹ́ rí ọmọbìnrin yẹn nǹkan tó yẹ kó ṣe ni pé kí wọ́n lọ adopt. Tó bá adopt sí ọmọ ẹ̀hẹ̀bọ̀ tó bá tó adopt ọmọ in another way nation kọ́.
0: Ibi tọmọbìnrin sọ̀rọ̀ lọ náà nù.
5: Ẹ kalẹ̀ tèmi tọ́pọ̀ lórúkọ sí.
0: Tọ́ ẹ ṣeun ojú òní tìyín o. Ó bá jẹ́ pé ká bímọ ni èèyàn lè adopt ọmọ àló ní òun ò lè gbámọ́ra mọ́. Hello, ẹ dákun ẹ̀yin rédíò yín lẹ̀ o.
4: Hello.
0: Ẹ̀ka lẹ́mà ọ̀tá ló ń
4: pẹ̀lú ẹ̀
0: tí ìparí díò.
4: Parí díò láti odò ọmọ ni o.
0: Tọ́ ẹ ṣeun o.
4: Ìyá àfin ọ̀run ṣe mí ló ń sọ.
0: Ẹ ṣeun o.
4: Nsí mo rí sí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọdé tèmi o. Òun ni pé ojú kòkòrò páwọn fámìlì ẹ̀ ní mush òun ló fẹ́ lò. Nígbà káwọn òbí ẹ̀ ti ṣàlàyé fún wípé kò lè ṣe kọ̀ǹdíṣàn ọmọ wọn nì. Tọ́dẹ̀ táwọn ọ̀yẹ́ náà tún sọ fún tó sọ pé òun tó mọ́ afẹ́nu ọlọ́run ló rọrùn. Ó lo àyíní ìkẹ́pọ̀ ọlọ́run ló rọrùn ni. Àwọn pírọ́pátì ń tán ní wípé inú kẹ́lẹ́ òun lọ. Ó ti rí ohun tó fẹ́ rí ń bẹ̀ ló ṣe sọ wípé òun ò ṣe mọ́. Èmi tó mò ń rò sí ni.
0: Tọ́ ẹ ṣeun o.
4: Àbí tó bá tún lè jọ̀gbọ́n sí. Tó bá lè jọ̀gbọ́n sí ló kù.
0: Irú ọgbọ́n wo nìyẹn mà?
4: Òun ló gbọ́n tó mọ́ dá sí tó bá lóun ò yí rè. Gbàgbé mi ò lè ṣe. Ó lè tí mo pé inú kẹ́lẹ́ òun wà.
0: Tọ́.
4: Ẹgbẹ́ ló ṣe jẹ́ ni o.
0: Tọ́.
4: Ọmọ wọn fi yín náà sọ o.
0: Ẹ ṣeun ojú òní tí o.
4: Ẹ̀yin.
0: Nígbà mọ̀mọ́ ìtì ẹ̀ ní bóyá ó lè dọ́gbọ́n sí i. Àfẹ́ wò bóyá ọgbọ́n kan ń bẹ ni. Torí ọ̀rọ̀ tá à ń sọ yìí, ẹ dákun, afẹ́ kẹ fún wa nímọ̀ràn ni. Àwọn òbí ìyàwó ní dandan gbọ̀n ọmọ náà ni ó sáà fẹ́ ó sì lóun ò fẹ́. Hello. Hello.
6: Hello.
0: Ẹ̀ka lẹ́sà o.
6: Hello.
0: Yes sir.
6: Ẹ̀ka lẹ́sà. Ẹ kú ètò.
0: Ọlọ́run ní tò ó.
6: Ọlọ́run ọmọkùnrin ṣe o.
0: Àmì Ọlọ́run.
6: Ẹgbẹ́ni fún ẹni tí owó nígbà tí Ọlọ́run kò sọ. Torí pé ojú kòkòrò ni ọmọbìnrin yẹn fi ṣe nǹkan tó ṣe yẹn. Torí ọrọ̀ ayé tó fẹ́ jẹ òun ló ọmọbìnrin yẹn fi ṣe nǹkan tó ṣe yẹn tí ò dẹ̀ dáa. Ṣé ń gbọ́ mi sà?
0: Àgbọ́yé mò ń gbọ́ yín.
6: Nǹkan tí ò dáa pátápátá gbà ló ṣe. Ó wá di àárín kan nísìn. Ó wá sọ pé òun ò ṣe mọ́. Kòró lọ síwájú kòró lọ sẹ́yìn kó tó tara bọ̀.
0: Tọ́ sà kí lẹ wá rò pa lè ṣe lórí ọ̀rọ̀ yìí.
6: Nígbà tí àwọn òbí rẹ̀ bá fi dandan mú lé nìkan pé òun ni kò fẹ́ òun ni kò ṣe. Ìgbọ́ alẹ́ mẹ́sìn lọ sódò ní alẹ́ fi mú mi alẹ́ fi tẹ́pá fi mú mi. Ọbẹ̀ ti gbé ọmọ lọ́wọ́ nísìn ó ti sọ bẹ́ẹ̀ nù ó ti sọ nítorí ṣe bá ojú rẹ̀ ti já. Wọ́n fọ ọlọ́run bẹ ọlọ́run di ọ̀tún náà mẹ́jọ ni tí ó ṣe ló ti ṣe yàn ó lóun ò ṣe mọ́ kí la fẹ́ ṣe àfikọ́ ọlọ́run kó ràn wá lọ́wọ́ lórí ẹ̀ lókun báyìí.
0: ẹṣun gan sa ojo ni ti yin o ah kapisi olo ọrọ yi gan o si n pa emi gan lẹkun hello
7: hello e kale o
0: e kale ma ota lo n pe ati bole ti n pe yi ma
7: lati ologun ori ma
0: ẹṣun ma
7: o wo ọrọ yin o le o le o le bo obìnrin yẹn kó gbà pẹ̀lú àlejò ẹ̀ torí kí ó ti gbọ́ tó ṣe tẹ́lẹ̀ kó tó wà tí ó máa ṣe ó sì ọ̀rẹ́ ìgbìmọ̀ pọ̀ pẹ̀lú èèyàn ti gbà pẹ̀lú ìtàbí ṣùgbọ́n rẹ̀ tó kó rò pé tó bá rápẹ̀ òun náà ní kọ́.
0: Kò gbà bí
7: àbílẹ̀ ọlọ́run adá sí
0: tọ́ ẹ ṣeun máa.

0: wọ́n là mọ́ ń fi tipátipá mọ ẹ̀sìn lọ sódò ni, kò sẹ́ńtì ń fi tipátipá fún lómi mọ́. Àmọ́ bàbá ní tanra wa jẹ́, ń tọ́ arábìnrin yìí ṣe kò dá. Ó kúkú sàn torí pé àwọn òbí ọkọ àwọn ò tiẹ̀ wo wọn tiẹ̀ ní lọ́kàn rí pé ọmọ àwọn yóò ṣègbéyàwó. Àmọ́ ní kété tó ní Ọlọ́run rún wá, inú tiwọn náà ń dùn. Àṣé ó tún padà pa wọ́n lẹ́kún. Ọmọbìnrin ò ṣòro dáadáa. Ó fẹ́ gbàgbọ́ wípé ó mọ nǹkan tó fẹ́ ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àwọn sọ fún ọ, ìwọ gan fojú ara rí kọ̀ǹdíṣẹ̀ èèyàn bó ṣe rí. Ó mọ̀ dáadáa. Ó dà nígbà tó tún wá bá wọn, wọ́n tún sọ àwọn ìjìnlẹ̀ tí ò hàn sáwọn ẹlòmíì, wọ́n tún sọ fún ọ. Wọ́n sọ àwọn àléébù rẹ̀ fún ọ. Wọ́n rí ọ bí olùrànlọ́wọ́. Bó bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀, wọ́n máa ń de nǹkan mọ́ lára ni. Bí ọmọdé ó ti yé yín bá wọn.
1: Wá tulẹ̀ ayé mi tó.
0: Wọ́n ti wò ó pé ìwọ ló jẹ̀bi olùrànlọ́wọ́. Ká ń kúkú mọ̀, ó yá ń gẹ́lìlì ọ́ lóòótọ́. Wọ́n láwọn sì rò dáadáa o. Wọ́n wá ṣe ìgbéyàwó alárinrin ayé gbọ́ọ̀rún mọ́. Wọ́n fi fọ́nrán ìgbéyàwó hàn mí. Ìwọ náà ń jó lòún yọ̀. Ó tún tun wò mo wojú ẹ. Ọlá ti bọ́ sí lára. Kábíyèsí Ọlọ́run. Wọ́n tọ́jú ẹ̀ bí. Ìwọ Ọlọ́run Áńgẹ́lì ni ọ́. A tọ́jú ẹ.
2: Ohun tí mo béèrè.
0: Ta mọ̀ gan bóyá ti nà sẹ́ẹ̀ta.
2: Ọlọ́run.
0: Àbẹ́ tún ní kí n mú sọ yìí. Àwọn ọ̀rọ̀ tí mi ń bá àwọn ẹbí ọkọ sọnù. Kò sí ń tọ́lọ́hun ò lè ṣe. Tó bá lọ́hun fẹ́ máa lọ ẹjẹ́ ó máa lọ. Ó kú lè wọ Ọlọ́run lọ́la kó sì wọ ọmọkùnrin yìí sí. Òun ni yóò jẹ́ kagbẹ̀. Gbẹ̀yìn ọmọbìnrin tẹ́ ń gbọ́. Ó tó dariwo talẹ́ yìí, ọ̀rọ̀ tó ní agbára. Àtijọ́ a ti ń gbọ́rọ̀. Eléyìí ó ní agbára pọ̀. A ti gbé àwọn ọ̀rọ̀ tó lágbára. Ṣùgbọ́n eléyìí tún ní agbára. Níbi tó ti bá mi, ó ní agbára. Àwọn márákùnrin kò lè sọ̀rọ̀, kíkàn sọkún ni. Ó mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa rò gẹ́gẹ́ bí obìnrin. Àwọn tó ti kí àwọn kú oríire lánàá. Wọ́n á padà yín mú sáwọn lónìí. Kò sì ṣe bẹ́ẹ̀ kò fa àwọn ẹlẹ́ni ẹlẹ́ni sẹ̀sìn. Tọ́ lórí kó tó dariwo àwọn ò lágbára.

0: ta a le so pe dandan ko fe
1: itani ko kini le
0: baba ni alu agbara ta ni a le so be lo oto ama baba ni o fe
1: baba so mo ma je
0: to pada lo fe pa
1: baba be mi o
0: Baba so pe ko fe ko nfi a je nko akoko fi le oye yi to se gan l'Olorun o fi ranti re sirere to e se ogbogbo eyin te fun wa mo ah mo si fe lo arakunrin kan lale yi o to mejo wa tori pe mo ti seleri fun je nkan ora gbe die oro re oya to arakunrin ari yin lori eto ko to dariwo e ba wa daruko yin fun awara le
2: e se olotu oruko mi ni arifowo se
0: to ari yin lori eto wa se ko si ki le fe ka se fun yin
2: mo mu oro yawo mi toyin wa ni mo ilo lowo yin mo ilo imoran yin mo ilo imoran awon omo Nigeria ko to di bi pe mo gbe igbese to kan ninu mi ti mo fe gbe mo se nbe ki n paro sita mo idi n to gbe mi wa ibayi niyan
0: ki lo sele gangan ki lo sele laarin eyan ati yawo yin
2: e se olotu o to se ni bi pe aigbeyawo alarinrin oun ni a se ati n ba eré àníyàn wa bọ̀ láti ìgbà tá a ti pàdé ara wa ṣùgbọ́n mo wá rí wípé nígbà tí à ń bá ètò náà lọ nígbà tá à ń bá eré ìfẹ́ wa lọ alẹ́ òde mo wá rí pé fámìlì ìyàwó mi gbogbo wọn ti wá kẹ̀yìn sí mi kò dàbí ìgbà ìṣáájú tí a pàdé mọ́ ṣùgbọ́n ohun tí mo kíyèsí ni wípé ìyàwó mi kò ríṣi kò ẹsẹ̀ òkè ń já nílé wọn torí ibi tí à ń gbé kò jìnà púpọ̀ sí ibi tí ìlú kan náà ni àwa àti fámìlì ìyàwó mi náà ni àwa tá à ń gbé ṣùgbọ́n tí gbogbo ìgbà ilé wọn ló máa ń lọ tí n bá dé kò sí ni màá ṣe ṣèránṣẹ́ lọ pé nílé wọn kó tó wá dáná fún mi nílé gan ni ṣùgbọ́n ìyẹn ò dífẹ́ wa lọ́wọ́ o a nífẹ̀ẹ́ ara wa ní tọkọtaya a dẹ̀ ń ṣe bó ṣe ká ṣe máa ṣe torí èmi ò ríro èmi náà kì í fi gbogbo ara gbélé bí kí n travel bí kí n máa jí lọ bí iṣẹ́ ó tún di alẹ́ kí n tó dé so kò yẹ kí n ríro ṣùgbọ́n nígbà tí mo níṣẹ́ gidi lọ́wọ́ tí mo ṣiṣẹ́ iṣẹ́ tí mo kọ́ iṣẹ́ mẹkáníìkì ni mo kọ́ tí mo dẹ̀ ń rí ṣe ń bẹ̀ tí iṣẹ́ ń gbé mi lọ káàkiri ìgbà tí mo ń ṣiṣẹ́ gidi gbogbo àwọn ẹbí ìyàwó mi ni mo fi mọ̀ tó jẹ́ pé tí wọ́n bá dé wá sórí ètò wọ́n máa jẹ́rìí sí gbogbo wọn kò sí mo mú ọmọ gan tí mo ọmọ àbúrò ìyàwó mi kan mo fi mu sí skul tí mo san owó nígbà tí mo rí pé kò sí agbára fún àwọn òbí ẹ̀ tí mo ṣe agbon àwọn kan ṣùgbọ́n nígbà tí nǹkan dagun tó di wípé iṣẹ́ ò lọ bó ṣe yẹ kó ṣe lọ mọ́ tí ogun kan yí padà gẹ́gẹ́ bí ọmọkùnrin èmi náà ṣáà ní mi ò ní dúró mo ṣe wá ẹni tó máa gbé ọ̀kadà fún mi mo fi lọ ẹnìkan náà ni wá ní pé tí n bá lè gun ọ̀kadà pé òun máa ràn mí lọ́wọ́ ó bá mi gba ọ̀kadà ọ̀kadà tó bá mi gbà yẹn òun mo rọra fi mánéèjì òun ni mo rọra fi mánéèjì ni mo rọra ń ṣe ṣé ìdẹ́dẹ̀ tí mò ń rí kò tó sọ wípé mò ń nawọ́ sí wọn bó ṣe máa ń nawọ́ sí wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n ìyàwó mi máa lọ sí wọn bó ṣe máa ń lọ ọ̀gbà mí gan tí ò bá sí mọ́ọ̀ṣì lọ́wọ́ wa nílé wọn ó máa ń gbóúnjẹ tọ̀dọ̀ wọn wá mi ò ní parọ́ ìyẹn ó máa ń gbóúnjẹ tọ̀dọ̀ wọn wá ṣùgbọ́n èyí mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìgbà tí mo lówó lọ́wọ́ náà ó ń lọ bẹ̀ kì í ṣe ìgbà tí mi ò ní ẹ̀ṣẹ̀ ń lọ ṣùgbọ́n wá di wípé èyí tó wá ń dùn mí ni pé wá di pé gbogbo wọn wọn wà fẹ́ràn tí n bá lọ yọjú sí wọn báyìí bí àárín ìnáwó kan wọn ṣe kankan nílé wọn báyìí tí n bá débẹ̀ bí ẹran wọn kàn máa pa mi tí bíi pé mo da ìgbésà máa wò pé ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni ẹyin tí mo tẹ̀ tó wá fi ọmọ ẹ̀ tí mo tó wá fi sílé ìwé ṣe ló wò mí bíwà pé kò tẹ̀ ṣe bíwà pé mo ṣe orí kankan fún òun rí so ó wà di pé ìyàwó mi náà bóyá wọn ń kọ ni o a ó di pé tí n bá wọlé báyìí gbogbo tó ń ṣe tẹ́lẹ̀ kò ṣe mọ́ ìgbà míì gan family house wọn ló máa sùn ọ̀rẹ́ wá ti ń di nǹkan tí ó ti wá ń di nǹkan tó wá ń kọ mi lóminú mo wá lọ sọ́dọ̀ wọn mo lọ fẹjọ́ sun mọ́mì wọn ni pé kí n má wọ̀ rí pé àwọn máa bá sọ̀rọ̀ ẹ mọ̀ kò gbígbà pé tí wọ́n fẹ́ gbọ́rọ̀ ẹ̀ ṣùgbọ́n mo ka sára pé wẹ́ mo lọ bá àǹtí ẹ̀ wọ́n ṣàdámì lóun bákan so gbogbo awon nkan yi ko je ko dagba pe se o dagba pe okan omo obirin bi apo nsi lara mi tori iwa egan ti yi pada ele an pe gele mo so saju mo manage ni bayi so ma wo pe kin to gbese to kan tori gbe wa la rin ohun la se
0: arakunrin anefowo se e ri pe mo fi yin lara bale lati soro

sọ ibi láti mọ dágbére lálẹ́ tòní. Ọ̀rọ̀ arákùnrin yìí mo ti ṣèlérí fún. Ó lé mi kiri ni kó tó di pé mo rọ́rọ̀ fi wà lẹ́nu wò. Ó sì ti ṣe díẹ̀. Àmọ́ mo ti ṣèlérí pé a gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà. Tọ́ a mọ̀ tẹ̀síwájú bó ba di ìjọ mẹ́jọ láṣẹ Olódùmarè. Gbogbo èyí ti ń bẹ ńlẹ̀ náà Ọlọ́run ọba òkè yóò bá wa yanjú ẹ̀ o. Ẹ̀yin tẹ̀ pè mí lọ́sẹ̀ ta lò tán yìí tà lórí ọ̀fẹ́ láti pàdé ẹ̀ má bínú. Bóyá ẹ̀yin náà fẹ́ pè mí lórí àwọn nǹkan kan àtàwọn nǹkan tí ń ṣẹlẹ̀ kọ́rọ̀ ohun ó tó dariwo kó tó di nọ́mbà mi rè o 08058816462. Ẹ jẹ́ ń pè é fún yín lẹ́ẹ̀kan sí 08058816462. Oyè ẹ̀fẹ́ abàyín parí àwọ̀ láàrin ẹ̀yìn àtọkọ àtaya yín ọ̀rẹ́ sọ̀rẹ́ alájọgbé aládùúgbò wọ́n fẹ̀tọ́ yín dùn yín wọ́n fọwọ́ lágbà yín lójú. Tọ́ Ọlọ́run ó máa bá wa ṣe. À ń lọ lónìí o, a tún ń padà bọ̀ lọ́jọ́ mẹ́jọ láṣẹ Olódùmarè. A mọ bẹ ọ̀bẹ ní bẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ á bẹ̀nà o. Àfin inú ìbànújẹ́ o wà ní bàyín nínú ìbànújẹ́ láṣẹ Olódùmarè. Tọ́ orí àpáta Kristi ó là wá létí ń tẹ́sí o. Ṣé kí n má tàn yín ẹ̀rù kẹrù kan ò tún bà wá mọ̀. Lórúkọ àwọn tá a jọ mú ètò yìí wá ṣe ìgbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì yìí Samuel ọmọ Adélérè Onílọ́wọ́. Ẹ̀yìn títí ọjọ́ mẹ́jọ ta ọ̀tún lórí ọ̀fẹ́ láti pàdé ìrẹ́ o ìdàbọ̀.

0: bóni gbogbo ayé ń jàjèrè kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM kànga agbémagbẹ.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. West Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wàá.

0: àfẹni ọba ní tòun tó ló kúrú. Ayé mọ bẹ̀rù yín púpọ̀. Ayé tí gbẹ́jìre kété tí lójú tí nímú. Bọ́ bá wu àwọn ọmọọba ní Adámà wá sì ní sọ̀rọ̀. Ẹni tí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ní òkè tí ní sàlẹ̀. Bọ́ bá wu ayé wọ́n lè pé fámọ́ ìwí kankan. Àkàmọ̀ rèé jẹ́ bẹ́ẹ̀. Ayé bínú ká wọ́n da kánsó mi. Ayé bínú yọ̀ wọ́n da yọ̀ sí ẹ̀gbẹ́. Ayé iná sọ̀rọ̀ mi o. Jọmúra bí àbíza ń mọ̀lẹ̀ lókè ààrẹ. Ó sùn náà ni o. Ó gbé apá àpá ò lè ṣe é gbé mọ́. Ó gbé ẹsẹ̀. Ẹsẹ̀ rò pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. Ẹ bá pẹ jù lẹ̀ o. Mọ bẹ̀ yín o. Bẹ́ẹ̀ bá mi rí àṣẹ agbé ẹ̀dá ọba Muhammadu tí jẹ́ ṣẹ́ ńlá. Ìwọ́n bá ọmọ pé kò sólú ẹ̀. Bámi abẹ́lú ẹ̀. Olúwa rẹ̀ ń bẹ. Èèyàn ń bẹ lábẹ́ Ọlọ́run. Ọlọ́run náà lọ dá ogun wa. Ẹ̀yin ayé. Bọ́ọ̀bá ti rí òun ni ẹ̀rọ ní mọ́ pẹ̀lú dáadáa ojú mi tó lé mọ́. Ó tún mú síbí lọ́wọ́ pọ̀bíà ìwọ̀ ọbẹ̀ lóró. Ṣé bí ìwọ̀ lọ́ọ̀lẹ̀ ká ẹja àràbà ní àtẹnà mi lérí iná kan. Ìmíràn tí ọmọ agbún lóye lájà ọmọ sánúzẹ̀kẹ́ bí ọmọ tó kó bọ̀ má lùlù lẹ́yìn. Lábẹ́ẹ̀lì bá bóyè. Ọmọ aráyé òní wa tọ̀ọ́nú rẹ o. Ayé tó bí a ń bẹ̀rù. Ayé tó bí a ń bàró. Àkàmọ̀ rẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀dá fúnkẹ́ ẹ bá jẹ́ pàtà ẹ̀fọ́ tó kọ ẹ̀mọ́ lérí. Èmi ààrẹ mú àárọ̀ káàrí inú kó wá mọ́. Báyìí la pásá wùsọ. Báyìí la lò sí ìjìyàwó. Àṣé báyìí la ṣe dé ẹ̀ṣẹ̀ wàhálà tó tó mẹ́ja wá lé. Pé báyìí lè rẹ̀ yóò díje àlá tó tó mú wálé. Ayé ọmọ ayé. Ayé náà lè ṣe sú àrá sọ̀bọ̀. Ọ̀kan di ìbejì ọmọ ìwà àgbáró. Yẹ́ẹ̀ ní ń dáró bá bẹ́ẹ̀ ní sàgbẹ̀. Ọkọ̀ ilé tán jaburata.
1: Ẹ̀fílẹ̀ ẹ̀mọ́ ìkúrò Wells Radio 89.3 FM.

0: Pastor, ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì World Radio 89.3 FM, pàápàá jùlọ gbogbo ẹ̀yin tó jẹ́ wípé látìgbàdà ti bẹ̀rẹ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ láti aago márùn-ún ìdájí tàná ọ̀hún lẹ ti darapọ̀ mọ́ wa. Aago méjìlá ti kọjá ìṣẹ́jú kan, àkókò sì ti tó láti palẹ̀ ohun gbogbo mọ́. Àgbàdúrà wípé bá ṣe fẹ́ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ kọ́lọ́run kó dáàbò rẹ̀ bò wá. Nítorí náà, eléyìí tó bá yẹ ká panú ilé wa ẹjẹ́ pa á, èyí tó bá yẹ ká tàn ẹjẹ́ tàn án, ilẹ̀kùn tó yẹ ká tì ẹjẹ́ tì ó. Bá ṣe ń lọ sùn, ọ̀kọ̀ọ̀kan la ó jí ó. A ò ní rí dìgbàdìgbà láàrin òru, a ò ní sáré pa aládùúgbò, aládùúgbò dẹ̀ ní sáré pè wá. Olè ara olè ẹ̀mí kò ní jà wá, bẹ́ẹ̀ ni iná ara iná ẹ̀mí kò ní jó wa. Lẹ́ẹ̀kan sí, ọpẹ́ pàtàkì fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì World Radio 89.3 FM. Lórúkọ aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì World Radio 89.3 FM, Evangelist Lillian Badimosi, lèmi Sam Adeleri ni mo fi ń kí yín wípé ó dàárọ̀ lágbára Ọlọ́run. Nígbà tó bá di aago márùn-ún, a tún padà ìgbóhùnsáfẹ́fẹ́. Kí Olúwa kí ó wà pẹ̀lú gbogbo wa.
1: Ẹ̀fílẹ̀ ẹ̀mọ́ yìí kúrò, Wells Radio 89.3 FM.